Ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn. Gbogbo ẹni tó tún ń gbùn mí lónìí lórúkọ Jésù ara ò ní ni yín. Lórúkọ Jésù ara ò ní ni yín. Ayé ò ní fi omi ara yín dààmú. Ayé ò ní fi ẹ̀jẹ̀ ara yín dààmú. Gbogbo ohun tí ọ̀tá ti parí, iṣẹ́ tí ọ̀tá ti parí lórí ọ̀rọ̀ ayé yín, ayérayé yìí dànù lórí. Gbogbo ẹni tó sọ pé tóun ò bá mú yín, póun ò ní padà, irú ẹni náà yóò múra rẹ̀. Ọwọ́ Ọlọ́run, ọwọ́ mẹ́ta ló ń bẹ láyé. Alákọ̀ọ́kọ́, Matthew, ọwọ́ ayé. Ọwọ́ ayé ò ní tẹ̀yìn. Ẹni ọwọ́ ayé bá tẹ̀, wọ́n ò gbé dé hospital, wọ́n ò ní rí n tí ń ṣe. Wọ́n tẹ̀sẹ̀, yóò ma pariwo inú, yóò ma pariwo orí. Ò ní rí nǹkan kan o, ọwọ́ ayé ni. Ta ló sàmí, ọwọ́ ayé ò ní tẹ̀yìn. Ọwọ́ kejì lọ́wọ́ ogun. Matthew, tí ọwọ́ ogun bá tẹ̀yàn, Bíbélì wí pé nígbà tí ọwọ́ ogun tẹ ọba Moabu, ó ní ó fi àkọ́bí rẹ̀, ó fi dájọ́, ó pa àkọ́bí rẹ̀ sí rúbọ kó bá lè borí ogun. Mami, ọwọ́ ogun ò ní tẹ̀yìn. Wọ́n ní ogun tí ó dàbí bí iyán, tí ó dàbí ẹ̀kọ́, gbogbo ohun tógun bá bá lówó èèyàn ni máa ń bàjẹ́. Ọwọ́ ogun ò ní tẹ̀yìn. Ẹlẹ́ẹ̀kẹta, ó ní ọwọ́ ọ̀tá. Matthew, ẹni ọwọ́ ọ̀tá bá tẹ̀, ó ní bọ́wọ́ ọ̀tá ò. Gbọ́wọ́ ọ̀tá tẹ Samsoni, kí wọ́n kọ́kọ́ gbà lọ́wọ́ ẹ̀, ojú ni a kọ́kọ́ gbà. Ọwọ́ ọ̀tá ò dáa. Wọ́n bi Dávidì léèrè wípé mú kan nínú ogun mẹ́ta yìí, èwo ni ó ṣẹlẹ̀? Dávidì ni ẹjọ́, ẹ má jẹ́ nṣubú sọ́wọ́ ọ̀tá, ẹ jẹ́ nṣubú ọwọ́ Ọlọ́run, torọ́ ọ̀tá ò dáa. Ọ̀tá ó lè so ènìyàn mẹ́sìn, a ní wọ́n máa wọ káàkiri. Ọ̀tá ó lè gé ẹran ara èèyàn kélékèlé, kò sí ní tọ́ta ò lè ṣe. Tẹ́ ẹ máa sàmí, ọwọ́ ọ̀tá ò ní tẹ̀ ọ́ o. Ìwọ mò ń bá wí, ọwọ́ ọ̀tá ò ní tẹ̀ ọ́. Ọwọ́ ẹlẹ́ẹ̀kẹrin, ìyẹn ló dáa jù, olọ́wọ́ Ọlọ́run.

0: ọ̀rẹ́ kan mi ò ogun ayé mi ṣe o. Matthew ẹni ọwọ́ rẹ̀ bá kàn ó kò ní ìsun ẹ̀jẹ̀ disappear. Ẹni ọwọ́ rẹ̀ bá kàn ọkùnrin tó wà lẹ́gbẹ̀ẹ́ odò Bethesda ó fọwọ́ kàn aríyá rẹ̀ gbàdúrà. Ẹni ọwọ́ rẹ̀ bá kàn ìyanu ló máa ń já sí. Ọwọ́ Ọlọ́run máa kan ayé yín. Ẹ̀yin mò ń bá wí ó máa kan ayé yín. Ọwọ́ ìrànlọ́wọ́ ó máa kàn ọ́. Ọwọ́ ìgbédìde ó máa kàn ọ́. Gbogbo ẹ̀yin soldier of Christ pátápátá ọjọ́ Monday ó ní ìpàdé soldier of Christ ní orí òkè inú mọ́ wọ̀ ní ìlú Apatere. Àwọn wo la ń pè ní soldier of Christ? Number one, gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbà fún Kristi gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ̀ pé tẹ́ ẹ bá ní ìdojúkọ orúkọ Kristi tó fún yín láti yanjú ogun náà. Number one, àwọn ìránṣẹ́ Ọlọ́run máa ń farahàn nínú ìpàdé yẹn, gbogbo wọn dẹ̀ máa ń wà lórí òkè. Number two, gbogbo ẹni tó fẹ́ rí wòlíì tó dẹ̀ fẹ́ tètè rí wọn ní ọjọ́ Monday yẹn, èmi kì í kúrò lórí òkè lọ́jọ́ Monday. Orí òkè inú mọ́ wọ̀ nílùú Apatẹrẹ, gbé mọ́tò rẹ kó o máa bọ̀ síbẹ̀ láti Iwo Road. Tẹ́ ẹ bá ti dé Iwo Road, ẹ wọ mọ́tò tó ń lọ sí Oyedeji, ẹ wá sọ̀kalẹ̀ ní Apatẹrẹ. Orí òkè inú mọ́ wọ̀ ní Lagelu, ẹ bá ti sọ̀rọ̀ kalẹ̀ ní Apatẹrẹ, ẹ ti dórí òkè, ẹ kà bèrè bàbá Eke 47. Gbogbo ayé ló ti mọ̀ bẹ̀. Àárọ̀ ọjọ́ Monday máa bọ̀ aago mẹ́sàn-án sí aago 12, ó máa ní agbára lórúkọ Jésù yóò dára fún ọ. Ohun tó ń là kọjá yẹn ó borí ẹ̀, ó láǹfààní àti rí mi. Èmi àti ẹ ó jọ sọ̀rọ̀, a ó dẹ̀ jọ gbàdúrà papọ̀, ọ̀rọ̀ rẹ yóò dẹ̀ di testimony. Jésù Olúwa wa, inú ọwọ́ Ọlọ́run. Ó Bíbélì wí pé ní ọwọ́ ọ̀tún rẹ̀ lẹ̀mí gígùn wà, ọwọ́ òsì rẹ̀ ó ní ọrọ̀ àti ọlá, ó ní bẹ́kún bá pẹ́ dayẹ́ tó ayọ̀ ń ṣe kí ni o. Ó ń bọ̀ lówùúrọ̀ ní ọwọ́ ọ̀tún rẹ̀. Matthew ní ọwọ́ ọ̀tún rẹ̀ ó ní ẹ̀mí gígùn wà, àti ní ọwọ́ òsì rẹ̀ ọrọ̀ àti ọlá.
1: Ọjọ́ gígùn bẹ ní ọwọ́ ọ̀tún rẹ̀.
0: Ọjọ́ gígùn ń bẹ ní ọwọ́ ọ̀tún rẹ̀ àti lọ́wọ́ òsì rẹ̀ ọrọ̀ àti ọlá. Òwe 3:17 ń ló sọ bẹ́ẹ̀. Ìyẹn ni pọ́wọ́ tiẹ̀ ló dáa jù. Ọwọ́ Ọlọ́run máa kàn yín o, bẹ́ẹ̀ ló máa rí. Gbogbo ẹni tó ń sàmì ọ̀run á sí fún yín o, ọ̀run anú á sí fún yín. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run pátá ní àárọ̀ yìí, mo fi Ọlọ́run bẹ̀ yín. Ẹgbẹ́ ìgòrórò kan, ẹ pàdé mi lórí Facebook. Mo máa wà lórí Facebook ní agogo 3:30 lóru. Ẹ gbọ́ dáadáa o, ní ọ̀gànjọ́ òru, agogo 3:30 lórí No More War Prayer Mountain. Ní ọ̀gànjọ́ òru, agogo 3:30 sí agogo 5:00 ní ìdájí. Mo pè ní òru àwọn áńgẹ́lì. Bẹ́ẹ̀ náà ni lórí TikTok. Ẹ máa pàdé mi lórí TikTok, lórí YouTube àti lórí Instagram ní Bàbá Àdúrà AK47 Prayer Mountain. Ẹ jọ sà, àdúrà yẹn ẹ gbé òróró kan lọ́wọ́. Lẹ́yìn tí ń bá súre fún yín tán, ẹ ó fi òróró yẹn àná ìtì ara yín àti àwọn ọmọ yín. Ẹni tó fẹ́ jáde lọ fún iṣẹ́, ẹni tí ọ̀nà dí mọ́, tàbí ẹni tí ń wa ire kan, ó fẹ́ lọ gba ẹ̀tọ́ kan lọ́wọ́ àwọn èèyàn kan, àbí ó fẹ́ promotion, pàdé mi. Òróró yẹn ni kò fi àná ìtì ara rẹ̀. Ó dẹ̀ mọ̀ pé nípa ìgbàgbọ́ àánú tẹ̀lé ọ̀rọ̀ mi lẹ́yìn yóò dára fún yín. Bóò làwọn ìpàdé wa ṣe ń lọ? Matthew lágbára Ọlọ́run ní Sunday lọ́la, gbogbo branches wa ò ní ìpàdé ń lọ. Ẹ̀yin tẹ́ ẹ wà nìbàdàn, èmi ó wà pẹ̀lú yín ní challenge nìbàdàn láàárọ̀ ọ̀la. Mo ti sọ fún yín, ààwẹ̀ ti bẹ̀rẹ̀ láti August 1. Ààwẹ̀ 150 days ẹ̀ẹ̀kan lọ́dún ni má jẹ̀mú ni. Ó dẹ̀ gbọ́dọ̀ gbádá aago 3, mí ní ọgbádá aago 6. Matthew, àwọn tí a fẹ́ gbàwẹ̀ tó ló ń lè jẹun, ó lè jẹun tó mi. Matthew, èmi tí mo ṣe competition oúnjẹ fún Ọ̀yọ́ State tí mo dẹ̀ gbapò kínní ní àjọdá Newtown lọ́dún yẹn lọ́hùn ní 1991. Wọ́n kó wa lọ sájọdá pé ká wá jẹun. Ṣé bẹ́ẹ̀ mi náà mo wá da láwẹ̀ yìí?

mẹ́ta àbọ̀ lọ́gbẹ̀dọ́ o tán ọ̀rọ̀ ọ̀dẹ̀ máa dayọ̀ àwọn ẹ̀bí àdúrà rẹ̀ o kò síwájú bọ́dá àdúrà ní ń gbà agbára kọ́ ta ló sàmì ọ̀rọ̀ ẹ̀ dayọ̀ láàrọ̀ Matthew ẹlẹ́ẹ̀kejì gbogbo èèyàn ti ń gbò mí ní ọjọ́ Monday àyẹ̀ máa ń lágbára orí òkè inú mọ̀ wọ̀ ibẹ̀ la ti ń sè yẹn mo fẹ́ rí dádì mo àjẹnáyè rí dádì ìwọ àwọn 50 tí a bá kọ́kọ́ dórí òkè mo máa ń rí wọn 50 tó bá kọ́kọ́ dé ìwọ sàgbà nọ́mbà wà á rí mi so ní orí òkè inú mọ̀ wọ̀ à ń pè ní soldier of Christ àwọn ikọ̀ olódùmarè àní program yẹn àtàwọn ọmọ ọlọ́run tí a ti gbóná tí a fẹ́ ìfẹ́ ọlọ́run àtàwọn tí a gbà fún kristi ìwọ náà máa bọ̀ lọ́jọ́ Monday aago méje ságo méjìlá tó o bá ti dórí òkè inú mọ̀ wọ̀ o rí mi lágbára èmi èpò lórí òkè lọ́jọ́ Monday àfi tí n bá kúrò Nàìjíríà lókun ṣùgbọ́n tí n bá wà Nàìjíríà o níjọ́ Monday o lágbára ọlọ́run iwájú ọlọ́run lọ́ba mi tájọ máa gbàdúrà àárọ̀ ni o lórúkọ Jésù yóò dára fún ẹ̀ka wa tó wà níjẹ̀bú òde ọjọ́ Friday o ní programu tiwọn àtijọ́ Sunday aago méje àárọ̀ sí aago mẹ́wàá àbọ̀ gbogbo àwọn akọ olódùmarè wọn ti máa ń dúró dè níbẹ̀ bó dẹ̀ máa ń sọ fún yín bó o bá débì kan tó ti jẹ́ orí ilẹ̀ náà mọ̀ wọ̀ ìwọ ságbe ọwọ́lé rẹ̀ má jẹ̀mú tó ń ṣiṣẹ́ lórí kẹlẹ́bù lúlàdé ó yá wá ṣiṣẹ́ náà ayé mi ìwọ náà ó lẹ́rì lórúkọ Jésù yóò dára fún un. Ẹyin tẹ́ wà ní Èkó lágbára Ọlọ́run ní ẹgbẹ́ dá every first Friday ni mo máa ń wá síbẹ̀ first Friday ní ẹgbẹ́ dá tẹ́ bá ti dé wọ́n máa ń pè bẹ̀ ní water bus stop níbi Tinubu market yẹn water bus stop láti Alágbùtàn water bus stop yẹn ibẹ̀ ẹ ti rí signboard wa ẹgbẹ́ títì yẹn náà ni ẹgbẹ́ súrẹ́sì náà ni ẹ ti bá wa ń bẹ̀ ọjọ́ Friday service ń lọ bẹ̀ ọjọ́ Sunday service ń lọ bẹ̀ so every first Friday èmi máa ń wá síbẹ̀ láti wá da òróró lé lórí aago méje ságo mẹ́wàá tẹ wá rẹ́yìn tẹ wà ní Korodu níbi mo ti kú ìyẹn máa lágbára Ìkòròdú every first Friday yẹn òru nìyẹn tẹ rí first Friday lẹ́yìn tí mo opó 2000 o ní màá tún fún lóúnjẹ àwọn ọmọléèwé 2000 màá tún fún àbí mo ṣe ṣe lótùtù kọjá bẹ́ẹ̀ ni mo tún ṣe fún ọ lágbára Ọlọ́run ipá ò ní pin mí Ọlọ́run tó ràn mí lọ́wọ́ yóò tún ràn mí lọ́wọ́ sí gbogbo ń bá wá bẹ̀ yóò láǹfààní sóróró kọ̀ọ̀kan àti àwọn opó tán bá wá lórúkọ Jésù yóò dára fún àwọn ẹni tó sọ pé òun ò mọ bẹ̀ tó o bá ti dé Korodu wọ mọ́tò tó ń lọ sí Ẹlẹ́pẹ̀ sọ̀kalẹ̀ ní gbága bus stop cross sódì kejì sọfọlọ́kadà pé òun lọ sí AK-47 o ti débẹ̀ nìyẹn lágbára Ọlọ́run yóò dára fún yín ẹ̀yin tẹ́ ẹ wà ní Sango ẹ máa lọ sí Alimatu Bakare street ní Ọlọ́run dùn sìn chọ́ọ̀chì wa tó wà ń bẹ̀ ibẹ̀ ni mo ti dìde ibẹ̀ lẹ́tíkọ́ta wa wà ibẹ̀ mo ti dìde ẹ lọ yálà àdúrà ń bẹ̀ láàárọ̀ ọjọ́ Friday àtàárọ̀ ọjọ́ Sunday lórúkọ Jésù yóò dára fún ọ o sàmì yóò dára fún ọ Sunday lẹ́yìn jẹ́ kẹ́mi àti ẹjọ́ pàdé challenge ní Ìbàdàn ọba ti dé challenge pọ̀mọ́tò tó ń lọ sí Màlété sọ̀kalẹ̀ lọ́dọ̀ bàbá náà mọ̀ wọ̀ o ti débẹ̀ ẹgbẹ́ títì ni gbogbo wọn wà lórúkọ Jésù ìrí òmà tẹ̀lé ọ báyìí yanu ó sọ nǹkan kan bọ̀ lánàá agbára láti kọjá ibi tó le mo sọ tẹ́lẹ̀ ó máa bàlẹ́ ayé rẹ bí ẹgbẹ́rún mẹ́ta má bá wọnú iná tàbí jáde ohun tó ń là kọjá ó máa borí rẹ bí dáfídì bá pàdé Gòláyà tó dẹ̀ borí ohun tó ń là kọjá ó máa borí ẹ ọ̀rọ̀ ẹ dayọ bẹ́ẹ̀ ló máa rí jésù

0: méjèèjì báyìí lẹ́kọ̀ ojú rere sí fún ọ ojú rere láti ọ̀run wá tí àwọn ará ìgbàlè rí gbà tí story ayé wọn change lẹ́kọ̀ ojú rere ó yàkó sí fún ọ ọlọ́run tó ní kọ́kọ́rọ́ lọ́wọ́ kó sílẹ̀ kò ní ore fún ọ bíbélì wípé ẹni tó ní kọ́kọ́rọ́ dáfídì tó bá ti sí ẹnìkan ò lè tì tó bá wá tì bàbá ńlá ẹnìkan ò lè sí mo gbàdúrà mo nílẹ̀ kó ojú rere ó yà kó máa sí fún ọba ẹ̀yin ọ̀dọ́ ẹ̀yẹ ẹ̀dẹ̀ sàmí oh my god gbogbo ẹ̀yin ọ̀dọ́ ẹ̀rù ń bẹ wájú rẹ ò mọ̀ ni ìwọ ni ìgbẹ́kẹ̀lé àwọn òbí rẹ èmi sọ tẹ́lẹ̀ lẹ́kọ̀ọ́ àánú rẹ sí lẹ́kọ̀ọ́ ojú rere sí lẹ́kọ̀ọ́ ọlákó sí lẹ́kọ̀ọ́ ogógó sí lẹ́kọ̀ọ́ yanu sí lẹ́kọ̀ọ́ kìkì sí olùwàsí lẹ́kọ̀ọ́ náà káyé ẹ̀kọ́ dìde ayé ẹ̀kọ́ fọ̀hún wà jẹ́ èèyàn jésù olùwàwà orúkọ mi ò yí padà apostẹ́lì àti wòlíì SMO Mustapha JP Baba Sibioba láti ìjọ Seed of Christ Golden Church Land of Reality tí olùjọ wà ní Gbaremo Idiobi Airport area ní ìlú Ìbàdàn mo gbàdúrà bí wọ́n bá gbàgbọ́ bólúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ wà ní iwájú olúwa ẹni tí èmi dúró ayé rẹ̀ máa dìde ayé rẹ̀ máa fọ̀hún ayé rẹ̀ máa fọ̀hún ayé rẹ̀ máa fọ̀hún in the name of Jesus o mọ̀ wípé gbogbo èèyàn ti mọ ó ti ẹ̀ mọ̀ pé ó ti wà ní ìmúrasílẹ̀ àti ìgbáradì fún ìpàdé ọjọ́ mẹ́ta on the 16, 17, and 18 nílùú fàpẹ́ ọ̀sẹ̀ tó ń bọ̀ náà ni ó máa ní agbára sà in fact ó ti ẹ̀yà mí lẹ́nu pé àwọn èèyàn ti ń pè mí pé sáwọn lè dé láti monday yes kò sígbà tí ilẹ̀ agbára ni ilẹ̀ tí àwọn áńgẹ́lì ti rìn kọjá tààfin pè power line o mọ tọ́lọ̀ fi síbẹ̀ kó tó porúkọ ní power line iṣẹ́ agbára ni gbogbo ìwọ tí ayé ti dè tán ni kò sọ́nà ìwọ tó sọ fún ẹ pé kò síbi tó fẹ́ gbà lọ àkókò tó báyìí fún ìtúsílẹ̀ ìwọ ni kò gbé ara rẹ dì pé àkókò yìí mo ń láti bọ́ mo gbàdúrà lórúkọ jésù o máa bọ́ mo ló máa bọ́ ọ̀la ni sunday mo sọ fún wa pé a gbọ́dọ̀ gbàdúrà lórí àánú òróró àánú ni mo fẹ́ pín lọ́la ní gbogbo branches pátápátápátápátá nígbà tó bá gbàdúrà tó o bá ti rọ náà báyọ ìwọ ti àánú bọ̀ ọ́ tí àánú bá dé ẹ̀rù máa bà ọ́ mo gbàdúrà lórúkọ jésù lẹ́kọ̀ọ́ àánú rẹ sí lórúkọ jésù lẹ́kọ̀ọ́ àánú rẹ sí ní ọ̀la lásù ìgádò road hotel bus stop sọ pé lọ sí bí ọba ó máa ní agbára tọ́lá yẹn máa dáyàtọ̀ gbogbo branches wa pátá náà ti máa pọ̀ òróró yẹn òróró àánú àwọn tó rí nínú fàpẹ́ wọ́n máa ń tán pè ní òróró àánú ẹgbọ́ mi sà àṣẹ ọlọ́run ni àti agbára rẹ̀ ẹni tí a dá òróró lé ní orí ó máa ń tán pè ní òróró wòlíì ló máa ń tán fi òróró ṣe wòlíì ló máa different tó wà nú àwọn òróró wọ̀nyí wòlíì ló máa tán pè ní pef káyẹ́rà bí nàlùháyà mo sọ tẹ́lẹ̀ bó o bá gbàgbọ́ lórúkọ jésù ayé rẹ dìde àánú gbé ọ dìde àánú gbé ọ dìde in the name of Jesus sọ ọlá yẹn máa ní agbára sà o máa ṣe kí ni o máa ní agbára sọ orí tí àánú bá dé àbítọ́lọ̀ ọba sílẹ̀ kó ojú ere ohun tó máa ṣe ni pé o máa ń catapult ayé ènìyàn ibi tí ìgbèdéke rẹ dé o máa pùṣẹ kọjá bẹ̀ ó máa gbé èèyàn fò ojú ere máa ń gbé èèyàn fò ni ojú ere máa ń mú èèyàn kúrò láàrin àwọn ẹlẹgbẹ́ ènìyàn á mú èèyàn tayọ gbọ́ mi sà ojú ere máa mú èèyàn kúrò láàrin ológo wẹrẹ á máa gbé èèyàn sókè wàá wá tayọ o mọ tán pẹ̀lú ojú ere yóò sọ̀rọ̀ gbogbo àwọn tí ó mọ̀ tẹ́lẹ̀ wọ́n láwọn ò mọ̀ ọ́mọ́ ìwọ ló máa sọ fún ọ pé ìwọ ni tó bá gbọ́ orin ẹtọ́ pé èmi ni èmi kọ́ ọ̀rọ̀ mi darí yan jiyan èmi ni èmi kọ́ ọ̀rọ̀ mi darí yan jiyan ó ní kí n má bẹ̀rù mọ́ ológo ti sẹ́ tó bá gbọ́ orin bẹ́ẹ̀ ojú ere ti sokale oju ere ma yi teyan pada oju ere ma si lekun anu fun yan e tewo si mi loruko jesu lekun anu re si
1: amen
0: lekun anu re si
1: amen
0: in the name of Jesus oju ere to ba si sile lati orun e ta ma npe ni oju ere lati oke ohun lo ma fa igberide ojiji agberide ojiji oju ere ni o ma yi teniyan pada ojulere o ma fa replacement in lo sele se a esteri na esteri o da kankan mo tele obire eru ni but when divine favor came igbe aye o se kini o yi pada sudden elevator o kan sele ni igbega ojiji won gbe soke koja oye won to replace eyan ni owo ijaya ba tele eru ni obere la so tele sugbon o ni apele won pe ni kuwe o di ayaba ojurere lo mo soro be ti ojurere ba de qualification re obe be ni ko gbe kini eru pelu ayaba ojora amo ojurere ba de o ma yi teyan pada ni ni chapter 2 verse 15 iwe eseri ye wa di pe gbogbo erede gbogbo awon to wo patapata ni won de ferere so won ne kan obere to wa nbe ni se wa re lu to be ni ke se wa re oju ere ni ni gbogbo erede ba ye Joseph ni Genesis 39 ni verse 21 gbogbo awon eyan mo pe Olorun be pelu e ori anu gba ori oju ere gba gbogbo eyan ri pe owo Olorun be lara e enikan de ri mi gbo bayi owo Olorun atoju ere e loruko Jesu ko yi tere pada
1: amen
0: ko yi tere pada
1: amen
0: ko yi tere pada
1: amen
0: in the name of Jesus
1: amen
0: bad background oju ere ma break e nigba to ba wo background e to buru jai ti oju ere ba de a break e patapata awon eyan mo pe Olorun be pelu e enikan gba mi sa mi mo boya wa le sa mi meje se eleyi oju ere loruko Jesu ti Nazareti ko yi tere pada
1: amen amen amen amen amen amen amen
0: o bo David ni ni Psalm 113 ni verse 7 and 8 he wa wo se Oluwa o ma lagbara kuro lori ite o gbe talaka soke onu ma muyan jade ninu erupe a de mu eje o pelu awon ma lade oju ere ma locate eyan ni the same oju ere lo locate David en to je pe mo number re ni si awon egbe re kini keji keta ka fa won oju ere sugbon nipa to n loju ere gba won lo mu kuro mo fi di bi to tin so agutan won de mo wa si igboro won da oran sori e o de di odidi oba orile ede oju ere ba de o ma yi teyan pada oju ere ma so yan di nla oju ere a moyan kuro laarin oba iwon a fa nikan jade kuro logba iwon lai se dajo e won de mu jade o ti riri nigba ti ba po ke o nitori kini kan sele e gomina se kini kan karo kan se kini wa ni ka lo mu yan jade laarin ogoro eniyan oju ere ba wa elomiri wa de mu jade wa ni ku le won ti e ma bonta ese re o mata won fe mo to se sugbon ase kan lo bale o nikan ko lo wa nbe enikan ri mi gbo sa mo so tele bi iwo ba gbagbo loruko Oluwa to da aye

0: so ojumare o na lo mo tun mo wa loni o
1: be ni
0: oni ti se ojo abameta saturday ojo kejila oshu kesan odun 2026 eyin mo pe bi ago meje ba ti roko go baye ti fun tedoroyin ala fem ojumo
1: be ni
0: o na la ma n gbe wa ke mo
1: yes sir
0: eyin na ti mo pe awon iwe iye ojumo le wa to ba ti jade ni gbogbo aro kutukutu baye ise wa ni asa wa ni
1: o ti mo wa lara
0: ka so de ka bere si ni ge leje won ke ma fe ti ko yawo royin in lo ruba lejo nu o
1: be ni o
0: loni ti sojo abameta saturday ire gbogbo yo se be yo su wa bo la se lowo eledun ma
1: se
0: temi
1: yes ke
0: awon akori ti royin ba gberu ibe lati koko bere o
1: be ni o
0: bo ba doju ogbagadi gan e ma ni anfani to porepete lati ma fe ti yin ko yawo royin in lo ruba lejo nu gbogbo eyin ti wa le to je pe itako ejo ale ma nle ko esi steven re o o ti ti se tan lati se kini yen fun wa laaro toni loko wa si itako ayo jara mo lo ti a je owo to wa mu
1: ojo ojo mu gbogbo awon
0: olagba
1: let's work alatagba
0: olagba po o de oba to ni wa yojo momo se o momo se
1: tawo eyan mo yirejo won soke la la la ni
0: ke mo gbo o na lo ruba lejo nu o de ja lo sinu awon weron gbogbo ile to je wi pe ha ile ti kun babi awon se kini yen fun iroyin ni yo ba ile amu ko ni gbodi lara yin
1: ani ase
0: iya adini yin na ni o aminat adetun badmus on loruko temi mo te la yin ile to se be nkan momo o se dada
1: so emi na ki wa mu ni akojumo atun kojumo akojumomo oke ose na re eje ka gbianju ka fara nisini awa ta ba lanfani lati se be awa ta ba si lanfani e na to je pa jimu na bi ti wa bayi ni
0: eh
1: be ni ba so ko ba tin yoju ese me mo gbe gbogbo nkan sori asiko ta won mo wole iwe ba edakun e se ni won tun won si eje ka ro ni won ba won ni bi owo eku ba se mo ohun na ni fi n boju eledumare yo saanu gbogbo wa o temilade aloko ohun loruko ti temi o e kaabo si akotun iroyin ti fun tedo ni ikanni omoluabi splash 105.5 fm
0: o de to ba ni be ja mo wo awon akori eleyi to ti gberu laaro to ni o iwe iroyin daily post re won ni ajo eleto odibo orilede wa nigeria ti a mo si ajo ti inec o na lomo ti ta ko oro kan tin jade lati akate ni ti se lu dije sipo are labe egbe oselu ti adc alhaji abubakanu atiku fun e won ni o se lalaye fun ani o pe e wo ke tun wo bi o awon esu gbogbo te nko jo sori tabili ti ani pepe se o e lo re yo ku o ko ku lara awon ti o dije du ipo are lolede wa nigeria lodun 2027 iyin orilede wa nigeria bola ahmed tinubu ko jọ lake ko jọ loko o na ni oro n bade bo gan lo se lo ti fun tedo ti o tun ni e gbo laaro tu ni
1: ta iroyin eleyi lo so di mi ro pe lekan si
0: again and again awon yan to rori
1: won de awon mo orilede nigeria won tun padanu obitibiti owo siso gundogoji mi kilode iye adi ni emi te mo bula awon eyan tin ri owo tan re si awon kini gan na
0: bo wa ni awon ni sogun dogoji awon ifani mo fe ifani mo fe ifani mo fe ifani mo fe
1: won na wo orilede nigeria tun ti kawole ri o won tun ni pe to awon tun ti padanu obitibiti owo si sogun dogoji mi o won ni koda iya agba kan na lo so o wipe owo ile eko omo omo ohun na ni ohun re si to si ba lo àmọ́ báyìí o wọ́n ní àjọ efcc náà ni ó ti ń béèrè fún ìwádìí tó sì ń ṣe ìkìlọ̀ wípé ẹ ṣọ́ra fáwọn oníwà jìbìtì yìí o ìwé ìròyìn the punch òun náà ló gbé ẹ̀kúnrẹ́rẹ́.
0: ó dá ìwé ìròyìn the nation ló gbé eléyìí wọn ní àwọn ẹgbẹ́ òṣèlú ti apc eléyìí ti ń bẹ ní ìpínlẹ̀ delta pàápàá jùlọ apá gúúsù ìwọ̀ oòrùn bẹ́ wọ́n ní àmọ̀tíṣẹ́ lálàyé o pé gbágbágbá báyìí làwọn dúró lẹ́yìn ẹni tí í ṣe orílẹ̀-èdè wa nàìjíríà síwájú bọ́lá ahmed tinubu àti ọ̀bọ̀rìwòrì bó gan ló ṣe wá jẹ́ ẹ̀yìn ọmọ gbọ́ láàárọ̀ tòní ba koko re ba ti to ni o
1: ni bayi won ni ijoba apapo ati awon ijoba ipinle na ni won ti ja kura oton ni bipe se ri eto abo ni awon ile eko wa a ni fi jata o be si la ni fowo re he mu gege bi sa tutu eto eko gege bo se nbere won ni eto abo na ni yo gbopon kaakakiri awon ile eko wa olohun o fun won se iwe royin the nation lo gbe iroyin na
0: o da ijoba apapo ile ede wa Nigeria ati ajo ti UNICEF bọ náà ni a ma ti ṣe lálàyé o pé wọ́n ti tẹsẹ̀ bọ ní ìbáṣepọ̀ kan eléyìí tó dánmọ́ran ìbáṣepọ̀ tá a sọ nípa rẹ̀ yìí kíni tó dá lé lórí wọ́n níṣẹ́ rí ìbáṣepọ̀ tá a sọ nípa rẹ̀ yìí o yóò mú àdínkù jọjọ dé bá àìríṣẹ́ eléyìí tó ń fojú ìbàdí ẹlẹ́ka ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè wa Nàìjíríà àti àwọn ẹ̀ka míì àwọn ẹ̀ka wo òun náà lọ̀rọ̀ ń wá kó sínú ti fún tẹ̀dọ̀rọ̀ yóò tù ẹgbọ́n bákòókò rẹ̀ bá ti tó
1: ni. Lórí ọ̀rọ̀ àwọn akẹ́kọ̀ọ́ tó ń padà sílé ẹ̀kọ́ lọ́jọ́ ajé wọ́n ní ìpínlẹ̀ Sokoto náà ló ti sọ̀rọ̀ wípé àwọn ilé ẹ̀kọ́ kan náà ni àwọn ó ṣí o gẹ́gẹ́ bí àwọn agbègbè kan pàápàá jùlọ eléyìí tí ètò ààbò wọn tí ò fẹsẹ̀ múlẹ̀ dáadáa àwọn ilé ẹ̀kọ́ bẹ̀ńkọ́ yóò sì wà ní àtìpa títí tí ojú ọjọ́ yóò fi hàn kedere wípé tọ́ àsìkò ti tó ètò ààbò bẹ̀ńkọ́ ó ti múlẹ̀ dandan wọ́n ní àwọn ilé ẹ̀kọ́ ní ìpínlẹ̀ Sokoto náà ni wọ́n sì sí o ní ọjọ́ ajé.
0: Ó dé àgbáríjọpọ̀ ẹgbẹ́ eléyìí tó ní ṣe pẹ̀lú àwọn akẹ́kọ̀ọ́ ìní lórílẹ̀-èdè wa Nàìjíríà òun náà ni a mọ̀ ti ké sí àwọn olórí olórí nílẹ̀ yìí wọ́n ké sí ilé ìgbìmọ̀ aṣòfin wa lórílẹ̀-èdè wa Nàìjíríà pé ẹ wò ó kẹ́ ẹ tún wo bí o ní pápá bí ìgbà tá a wà pápá ìjàwó ká má bàa farapa òun náà ni kẹ́ ẹ lọ rèé fi òpin sí ìbáṣepọ̀ tí ń bẹ láàrin orílẹ̀-èdè wa Nàìjíríà àti ilẹ̀ South Africa. Ǹjẹ́ torí kíni tó dé kíni tó fa sábàbí tèmítèmí wọ́n ní a ṣe lálàyé pé sẹ́yìn náà rí ni àwọn ìkọlù tí wọ́n yé lórí àwọn ààrẹ gbogbo eléyìí tó fi ilẹ̀ South Africa ṣe gbùgbé pàápàá jùlọ àwọn orílẹ̀-èdè wa Nàìjíríà ti ń gbé bẹ́ẹ̀ wọ́n ní ìbáṣepọ̀ wo ló tún ẹ̀ kó mọ̀ wáyé láàrin wa ẹ ráwọn ọmọ wa lọ́dọ̀ yín ẹ̀ ń gbẹ̀mí lẹ́nu wọn ẹ̀ ń ṣe wọ́n báṣubàṣu ẹ wo ẹ fòpin sí ìbáṣepọ̀ ọ̀hún kódi kókó jábélé kíkálukú
1: mọ̀ ṣe tiẹ̀
0: bó o gan lọ̀rọ̀ ń ṣe wá lọ ti fún tẹ̀dọ̀rọ̀ yín ní ẹgbọ́ làárọ̀ tù mí.
1: Àwọn ní àṣírí wọn ti tú o àwọn ní àkàrà wọn sì ti tú epo àwọn tí máa ń fi ọmọ ṣòwò ẹrú àwọn àjọ ọmọ gbé tó jẹ wípé wọn jọ tọwọ wọn ń kọwọ bọwọ wọn ṣe ń kọwọ tí ọwọ wọn náwọ jà sí ara wọn wọn ní àṣírí wọn ti tú báyìí o àwọn afi ọmọ kéékèèké ṣòwò ẹrú tí wọn sì máa ń jí àwọn ọmọ gbé wọn ni kódà ní báyìí ohun tí wọn ń ṣàmúlò náà ni láti máa ṣe ìdásílẹ àwọn àjọ aládàáni eléyìí tá a mọ̀ sí ngo tí wọ́n sì tún darapọ̀ mọ́ àwọn àjọ eléyìí tó ń gbẹnu àwùjọ sọ̀rọ̀ wọ́n ní àmọ́ o ọlọ́run ọba mi òkè ó ti tú wọn fò àṣírí wọn ti tú wọn ní ìlànà tuntun mí eléyìí tí wọ́n ń gbà náà sì ni àṣírí ẹ̀ ti tú ìwé ìròyìn Saturday Punch ló gbé ìròyìn ọ̀hún.
0: ó dá ìwé ìròyìn the nation eléyìí tó jáde lónìí tí í ṣe ọjọ́ àbámẹ́ta Saturday ló mọ̀ tó ṣe lálàyé o pé àgbájọpọ̀ ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ lórílẹ̀-èdè wa Nàìjíríà òun náà ni àmọ̀ ti ké sí iléeṣẹ́ kan lórílẹ̀-èdè wa Nàìjíríà eléyìí tó rí sí fífi nǹkan ṣọwọ́ sílé òkèèrè léyìí tí wọ́n ṣe lálàyé fún wọn pé ẹ wo àwọn nǹkan tí èèyàn fẹ́ fi máa ṣọwọ́ sílé òkèèrè ẹ jẹ́ kí àwọn ibùgbé ibùdó gbọ̀ngà eléyìí tí àwọn èèyàn ó ti máa láǹfààní àti lọ́bẹ̀ pé ẹdá kò mo fẹ́ fi kíní ṣọwọ́ sílé òkèèrè ọjà yìí mo fẹ́ kó ṣọwọ́ sílé òkèèrè ẹ jẹ́ kó kí a mọ ẹ jẹ́ kó pọ̀ káàkiri orílẹ̀-èdè wa Nàìjíríà kódà kó mọ̀ yọ àwọn ilé ẹ̀kọ́ gíga fásitì lórílẹ̀-èdè wa Nàìjíríà sílẹ̀ níbo gan náà ti gbogbo lò jáde kí ni tó fa sábàbí ẹ gbọ́ láàárọ̀ tòní àmọ́ṣá ní ìpínlẹ̀ ti Imo wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ pé ní ìpínlẹ̀ Imo wọ́n ń gbáradì o fún ètò ìdìbò sí ìjọba àbílẹ̀ wọn gbogbo léyìí tí wọ́n ní ọjọ́ kẹ̀dínlọ́gbọ̀n oṣù kẹsàn-án ọdún tá a wà nú ẹ̀ yìí òun náà ni yóò sì wáyé níbo lẹ̀tọ̀ gbogbo wa dé dúró ní ìpínlẹ̀ Imo ẹ̀yìn ọmọ gbọ́ láàárọ̀ tòní o ó ti fún o o ti tẹdọ ruyin be
1: ni ipele ogun won ni egbe oselu apc be ohun na ni eni ti se gomina won lo nso fun wi pe won ti gbaradi o be si ni won ti duro tan fun eto idibo gogogo todun 2027 gomina abiodun ti ipele ogun ohun na lo nso be pe eru obodo eni ti o wodo le rumba oni egbe oselu apc awon garatan o awon si ti duro tan fun eto idibo gogogo todun 2027 ni ipele ogun iwe iroyin daily post lo gbe iroyin ohun
0: o da ile ise olopa o na ni won ma nso ninu iwe iroyin the nation lele to jade fun taaro toni o leyi ti won si nse lalaye pe ona tan gbare o e tan fi tun won ka nibi ti egbe ndana oro awon wole leyun won ni awon ikokan eleyi to je pe ajinigbe ni won won ti wa lo re ko ra won jo si awon obubakan won ni amo sa o owo ti ba won melo ninu won o na ni owo ti ba ti fun tedo royin ni o e gbo ba koko re ba ti to amo sa o eni ti sa e lo lede wa Nigeria siwaju Bola Ahmed Tinubu o na lo ma ti se lalaye bi a fi ka ki won o nje ta ni won ni oba Tinubu lohun eleyi to ni anfani ati di eni odun mele ni aadorin le to si di odun meta le ni ogun eleyi to ti wa lori ipo baba nla baba re o gan lo se wa lo ti fun tedo royin ni e mo gbo ba koko re ba ti to e je gbe apa bayi o duwo lodo ogbomoso ogbomojugun mega child of god niyan
1: my brother
0: a fe lo polowo oja brother to brother
1: yes.
0: brother to sister sister to brother
1: ah if all my god say ma se wa
0: e gbodo mo fe lara yin
1: bo ti so pe mega pe abi ka bere egbe ti account splash ni
0: ogbomoso para
1: ko dami wa nbe ebi wa nbe a tun wa ni awon tan fi omo wa awon bi victor awon bi david
0: ko won mara ni
1: a ko won mara o awon go je fi awon iyawo won se re ni boju won se
0: Danny.
1: Oh dear, go on, so
0: far up on him. A cat is flash. I get a cat to West Midland. But you know, a girl on the Polo was a Kale.
2: Christ Apostolic Church, Nigeria and Overseas presents Mission Conference 2026. Team Discipled by the World, Sent to the Nations. Scheduled for 17th to 19th of September 2026. Venue, All Saints Chapel, Alubwa, Bashorun, Ibadan. Guest speaker, Reverend Dr. Jerry Akinshola, former director, Christian Education, Nigeria Baptist Convention. Also ministering, Pastor Gideon Oladokun, Itere DCC Superintendent, and Pastor Isaac Abiara, Agbalaitura DCC Superintendent. And our Fathers in the Lord, Pastor C.S. Fashion, Director of Mission, CSC Nigeria and Overseas, Prophet Ezekiah Oluboye Oladeji, General Evangelist, CSC Nigeria and Overseas, Pastor E.O. Odejomi, General Superintendent, CSC Nigeria and Overseas, our patrons, Pastor S.O. Oladele, President, CSC Nigeria and Overseas, come for an encounter with the Word that liberates nations for Christ. The Word breaks the rock. The Word conquers the world. Shalom. Shalom. Shalom.
3: You've got a deadline in 30 minutes. Your Wi-Fi says, not today. Your light goes off and the noise from the neighbors and kids is not helping matters. Sound familiar? Then you need Cafe One. Now at Sterling Bank, MKO Abiola Way, Challenge Ibadan, Cafe One is your go-to space for remote workers, freelancers, creatives, and entrepreneurs. Super fast internet, uninterrupted power, a cozy, conducive co-working space, podcast room, meeting room, virtual office services, space rental for your next event, and prompt banking solutions from Sterling Bank. Need to recharge? Grab freshly brewed coffee, healthy drinks, and tasty pastries while you work. Need a space for small group trainings or meetings? We've got you. Call 0706-186-7374. That's 0706-186-7374. Cafe One is also at Prams Mall, Ring Road, Bond Mall, Bodija, and Iwo Road, Ibadan. Cafe One, where business happens.
4: Mo ti bere. Mo le ṣalaye mo panilẹrin lakoko apejọpọ itakuro sori la mọlẹbi mi. O ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. O náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
5: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kọ̀mọ́fùrù.
4: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
5: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
6: Ìtẹ̀ méjì omi òróǹbó lẹ́mọ̀nì, ṣíbí òdùkọ̀, àti iyọ̀. Kí ló ń kòpọ̀? Kí ló dé tí ejú ṣe kú gbogbo ilé báyìí?
7: Àpòpọ̀ tí mo fi ń fún eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
6: Gbàgbé àpòpọ̀ yìí, Obsidian Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Obsidian Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òróǹbó lẹ́mọ́nì tí ó fún eyín rẹ jinlẹ̀. Obsidian Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.
8: Yorùbá bọ̀, wọ́n máa ń sọ pé kò sí ẹni tí ó lè dá wà láyé. Lóòótọ́ ni ilé ayé, àwọn nǹkan wà tí ènìyàn méjì ni wọ́n fi ń ṣe. O lè fi ọwọ́ rẹ bá ọwọ́ ara rẹ pàdé. O lè gba ọ̀pá ìdíje lọ́wọ́ ara rẹ. Dájúdájú, o lè dákọ orin ohun méjì fúnra rẹ. Àwọn nǹkan máa ń ṣẹlẹ̀ nígbà tí àwọn ènìyàn bá fọwọ́sowọ́pọ̀. Ìdí nìyẹn tí Leadway Pension àti Power Pensions fi fọwọ́sowọ́pọ̀ tí wọ́n sì ṣọ̀kan láti di Leadway PFA. Wọ́n kọ́ ìrírí, ọgbọ́n àti ìfaramọ́ wọn jọ láti ràn ẹ́ lọ́wọ́ kó o kọ́ ọjọ́ ọ̀la tó lágbára sí i. Leadway PFA, ọjọ́ ọ̀la rẹ ni a nífẹ̀ẹ́ sí gidi.

0: o e kaabo pada o iroyin ti fun tedo wa setan lati gbe atan yanyan bayi temi temi ko sere moscow
1: ko si o
0: moscow ko o le de wa nigeria gan ko sere nbe se wa ri kan yomo lu abi splash 105.5 fm ile fun bala felele nilu ti badan ta wa nbi awa ki fi se ti wa jafara e ja lo sakata ajo eleto dibo le de wa nigeria ta mo si ajo ti inec le ti ani won ti taku lori oro kan eleyi to nbode latakata Atiku Abubakar eni ti se olubije si ipo are labe egbe oselu ti ADC leyi ti won se lalaye pe o mere o pe ewo awon esun kan be nle leyi to je pe eyin na tan ri kini ohun e tori awon esun yen yowo killer nko are o le de wa Nigeria lara awon ti o dije du ipo are lodun 2027 Atiku eni ti dije sipo are labe egbe oselu ti ADC ati egbe oselu re o na ni amọ gbe ejo kan lebelebe o o di wo nile ejo giga ti ijoba apapo ile ti nbe nilu Abuja le ti eni ejo ohun gan o na ni afi bere bere alabadi kan o kini bere ohun temi temi won je nse lalaye pe e ba ni bi tinubu lere o iwe eri te sirulu loile ede wa Nigeria
1: se
0: genje ni aboy gina eni o mu jade nitori pe ajo inec ti en so mi ti kini ohun fun eje lo re fi sori tabili won ni o na ni o lanfa ni ati ye kini ohun wo dada won ni Atiku ati egbe oselu re ADC o na ni aduro gege bi olupejo o le to je pe adajo ile ejo ohun iyan onidajo Inyang Ekwo o na lo la re da ejo ohun nu tiketike pe edakun ewo le tun gbe wa yi awon ejo ti o lese le gbogbo e te nko mara won ewo Tinubu ati egbe oselu re o na ni o lanfa ni o lati lo re dije du ipare lodun 2027 won tesi waju ninu awon oro ile ti egbe kale pe ewo ejo tan so nipa re yi eja wa awon ti e pe lejo o won awon ti e pe lejo lati ri are ilede wa Nigeria egbe oselu re egbe oselu ti APC le just wa lo re so ajo inec mo odi meta olujejo odi meta lori tabili ile ejo ohun ejo ta si wa so nipa re yo o na nu ni number idanimo fhc/abj/cs/1888/2026 o te si waju ohun bi pe ejo ohun ni mo fi pariwo tatatan pe edakun e ba ni kan pa fun ajo ti inec ani ki yo wo killer nko Tinubu ati egbe oselu re APC kuwa nina awon ti o dije du ipare lodun 2027 won ni ejo ta nso nipa re yo lebelebe re na lo bere yen ni ojo keje osu kesan odun ta wa nna ye le ti eni eni ti se agbejoro eni fun ajo ti inec dokita Alex Izinyam SAN san nu o o na duro tan niwaju onidajo ti oluwa mi oluwa mi my lord in ti ba gbo wa so itabili ajo ti inec pa ma ti yewo eh na la won pe sita ko ejara o le ti gbogbo awon eyan mo lanfani
1: lati
0: do nbe o tesiwaju o pe edakun bi ajo ohun ati awon ile ti akora won jo yi te si nbere pe ki won lo re yewo kila nko lu dije kan ko lara awon ti o dije bi pa e lo ile de wa Nigeria o na ni ke ba ni fi esi ofin to ke ba ni wo daada boye rufe igbese be yo sese abi nko ko ni sese iwe iroyin daily post lo gbe laaro tun ni o wa di ti fun tedo lori tabili ti wa
1: ta e je ka lo sinu iwe iroyin Saturday Punch eleyin to jade fun to ro titun ni o won ni awon omo orilede Nigeria eleyin ti won fi obitibiti owo si eto sogundogoji kan eleyin ti won se lori ero ayelujara ti won pe ni pixies PXES abi pixies ni won ni ni bayi won mo tin ge kaje won mo tin fi ka ba mo benu pe ha awon o ba si mo ka won mo se o won ni tori pe kini ohun na lo kan sa dede dawo duro ti ohun o si ri owo kankan mo latara re koda itona eleyi ti won mo gba lati mo fi sawari re lori ero ayelujara ohun na ni won o lanfani si mo o gẹ́gẹ́ bí ìwé ìròyìn Saturday Punch ṣe gbá ìròyìn ọ̀hún jọ wọ́n ní wípé níṣe ni ìtọ̀nà náà ó dáwọ́ dúró láti máa sanwó fún àwọn olókoòwò rẹ̀ láti ìbẹ̀rẹ̀pẹ̀pẹ̀ oṣù kẹsàn-án eléyìí tá a wà yìí o wọ́n ní bẹ́ẹ̀ sì ni awon eyan ni won fi egbelegbe owo ni won fi sibe o bi egberun lo na egberun titi de million gbe million pon won ni gogo won ko ni won wa kawo gbera won wa nwo gogogo elomi kawo leri lo wa nfo soke lo nfi di jele ni waju office awon eniye won ni a idenu kole eto yi na lo se fa o ti awon ti won da oko owo sibe na ni o fa ti won fi yabo ile ise won ni kakakiri orilede Nigeria o won ni papa julo ni ipile adamawa ati ipile kogi eleyi ti won si so wipe amise awon fe gbowo awon pada o da awon o se mo bawo ba rere se je kawon roju owo won ni awon akoroyin ti won wa nbe awon na ni ah eleyi lawon omo tun riru eri o ebo ti so fun yin tele ke ma se awon kini mo sugbon ti tori idapada owo eleyi to ga to gara daada won ni ere eleyi ti won ri nbe ohun na lo nfa ojo awon eyan mora o gege bi iroyin ohun se wi won ni koda awon eniyi na ni won so fun won pe bye bye le fi ye kan bayi sibe ida 25 debi ida 50 ida 25% ehe 25% debi ida 50 50% ohun na le mo ri gba won ni koda won tun fi awon nkan mi sibe eleyi ti o roso mu daada to fi je wipe ida ti won mo ri na di yo mo to bi ida 100 won ni sugbon o iroyin yi ko fi die mule iye ti awon eyan yi gangan ti won ri gba pada won ni sugbon foran kan eleyi to njaran lori ero aye lujara ohun na lo nsafi won bi ti awon eyan ti won tin gbi aga won gbe tabili ati awon kan mi eleyi to le di owo fun won ni office awon eni yi eleyi to wa ni ilu yola ni ipile adamawa bakan na ni won sawari iru be ni ilu kaba ni ipile kogi o won ni koda ninu foran kan eleyi to njaran lori ero aye lujara okunrin kan ohun na ni won lo so bi pe owo ti ohun resi na ni o le ni igba egberun naira 209,000 naira
0: wọ́n
1: ni ẹni tí ṣe alábòjútó ètò ọ̀hún ní èlò kaba wọ́n ní òun ti kọ́kọ́ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí àwọn oníbàárà àwọn wípé ẹ ṣe sùúrù àtàwọ̀ yín adúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín fún sùúrù yín wọ́n nígbà tó tóbi ọjọ́ mẹ́ta àfi láú wọn gbúrò mẹ́níjà wọn rí wọn mọ́ ọ́fíìsì wọn kọ́ wọn ti gbé ti pa wọ́n ní ìdíre tí àwọn olókoòwò yìí tí wọ́n sì lọ rèé fọ́ ọ́fíìsì wọn ẹni tó lè gbé ṣíà ó gbé ṣíà ẹni tó lè gbé tébù ó gbé tébù ẹni tó lè gbé kọ̀ǹpútà ó gbé kọ̀ǹpútà ni ke ledumare ko saanu won ni arabirin kan bu mi awodipe won ni e si mo wo awon ori ohun lo si so fo ohun o wi pe ko ohun na o re si o oni koda igba egberun lo ohun re si oni tori bi pe ohun na ri wi pe won gba owo won gba pada ewe mo je nka iroyin yi jina tori wi pe o se ni laanu wi pe awon eyan wa won se nko ti kun si awon kini yi sugbon opolopo won lo ti n fi ka ba mo benu ba abe irowo 600,000 ti ya dida ni bo lawo eyan ti di owo yi
0: o je juwe ona be fun ka wa na abi se ri se bi won ni bi omode ba wo waju be omode ba subu awo waju bi agbalagba ba subu awo enigo ni awon agbalagba ti rere owo won si kini yi se boye won ranti mmm mo jo ni o ye won ranti cbex jo ni o ye won ranti o mo se o mo se o da olorun o ba wa sanu won Ọlọ́run yóò sì fi òfò ra ẹ̀wọ̀ ládùúrà kan tá a ṣe fún ọjọ́ bá ń lọ. Ẹ jẹ́ tẹ̀síwájú nínú àwọn ọ̀rọ̀ yìí gbogbo eléyìí tó ti tẹ̀ wá lọ́wọ́. Ìyẹn ní ìkànnì ọmọlúàbí splash 105.5 ilé funfun Báláwo Fẹ́lẹ́lẹ̀ nílùú Tìbàdàn. Tẹ̀mítẹ̀mí ambassador Olúfẹ́mi Àjàdí Ògúntóyìnbó ti ẹgbẹ́ òṣèlú ti Allied People's Movement APM. Ẹgbẹ́ òṣèlú onípákí tàbí kẹ́ẹ̀pẹ́ ní ẹ̀gbẹ́ òun náà lọ́mọ̀ ti ṣàlàyé ọ̀rọ̀ báyìí o léyìí tó sì rọ àwọn ọ̀dọ́ nípínlẹ̀ ọ̀yọ́ pé ẹ mọ́ jókòó tẹtẹrẹ ẹ̀yin náà darapọ̀ mọ́ òṣèlú ẹ mọ́ kópa tó jọjú ń bẹ̀ pàápàá jùlọ kí ètò ìdìbò 2027 kó tó wá fẹ̀nìyànjú tán yanyan wọ́n ní ambassador Olúfẹ́mi Àjàdí Ògúntóyìnbó ẹni tó ń díje o lọ sí ilé ìgbìmọ̀ asòfin ẹkùn ìdìbò ti àárín gbùngbùn ti ìpínlẹ̀ ọ̀yọ́ lábẹ́ ẹgbẹ́ òṣèlú ti apm òun náà ló mọ̀ ti rọ àwọn ọ̀dọ́ nípínlẹ̀ ọ̀yọ́ o láti mọ kó ipa tó jọjú tá a bá sọ̀rọ̀ nípa òṣèlú kò tán síbẹ̀ o kò ṣàtúnrọ̀ wọ́n pé ipa tó jọjú eta pe ke ko un o na ni ke ri daju pe e fi yan awon olori olori to da ni sipo ninu eto dibo gbogbogbo ti o waye lodun 2027 ajadi ogun to yinbo ajadi be baba be o na lo mo pepe yi lojo eti friday ose to koja nigba to n ba awon oniroyin soro nibi eto ke eto kan eleyi to ni se pelu idagbasoke awon odo leyi ti se lalaye o pe awon odo eleyi to je pe egbe won lorisirisi o wa lakole lo le de wa nigeria oni baba di ka so ye nkan won won ma po won di die ni egberun kan about 900 registered youth association o na ni be kaakiri ipinle oyo eto ta so nipa re yi e ti ni o wayo ni gbogan nla eleyi to ni se pelu ile ise to ri so gbogbo to ni se pelu ijoba abile e ti nbe ni badan nibe gan o na ni ti wa se lalaye pe se ri apero e to waye pelu awon odo jake jado ipinle oyo yi o na lo ni se o lati mo kini ti awon odo fe gan ati lati wo awon ipenija wo gan lo n koju awon odo ta ba so nipa iroyin lagbara awon ona wo o na ni awon odo yi won fi mo ni imo kan tabi omi ati awon ilana eleyi ti won fi ma ri sese won tesi waju ninu awon oro gbogbo eleyi ti egbe kale o pe ewo awon odo ati awon ijoba to fi ma won ti oro kan o na lo je pe bi e ba ti jo se asepo ti e fori kori ti e fi ku oluku nibe gan o na ni awon odo ti ma lanfani ati kopa ninu awon idagbasoke eleyi to ba njeyo ninu awon igbese gbogbo eleyi ti ba n waye ajadi ogun to yibo eni tin dije o lo si ile igbimo asofin agba lati aekun arin gbogbo ti ilu ipinle oyo o na lo ti wa kede o pe ewo eyin odo yi e je se lalaye fun yin ke gbo dada egbe oselu ti Allied People's Movement APM egbe oselu onipaki o na lo ni awon eyan re o leyi ti won dije lo si awon ipo kan tabi omi o wa be si ni se awon alakale ipo eleyi ti awon eyan won gbogbo eyi ti won dije lo fun o oni be ba fe mo gomina ipinle oyo amoju ero se Makinde babo ni babo niyan loniyan o na lo ndije o bi ipo are lo le de wa nigeria labe egbe oselu ti APM e se yin le ni oni se ri gbogbo awon oludije nbe o eleyi to je pe won dije lo si ile igbimo asofin in lo le de wa nigeria oni yun baun awo gbegbe oni awon eyan ta won na ni egbe oselu ti APM won be o leyi ti won dije lo si ile igbimo asoju sofin keji eleyi ta ni lo le de wa nigeria awon tin lo senate nbe awon tin lo si house of rep awon na wa o tun tesi waju pe ile igbimo asofin ti ipinle oyo gan awon me egbe oselu ti APM nbe o leyi ti won dije lo si ipo ohun ka to wa so ipo gomina leyi to se lalaye o pe honorable Bimbo Adekanbi o na ni ndije lo si ipo gomina labe egbe oselu ti APM oni ko wa tan be awon alaga alaga awon councilor councilor oni gbogbo won patapata bayi o na lo je pe awon na nbe o le to si je pe gbogbo awon ta pe kelu yi to fi dori ohun ambassador olufemi ajadi ogun to yinbo ajadi be baba begbegbegbe o na lagbara lowo olohun o lawon jawe olubori lase lowo eledumare ori bi eto dibo gbogbogbo todun 2027 bo ti won kale gbogbogba ti sunmo wa ta wa na sunmo yi oni awon oludije labe egbe oselu ti APM o na ni won moriri awon odo yi o le ti won si se lalaye fun awon odo pe a e mo po eyin odo nipinle oyo agbara nbe lowo ti yin na e bode ke si di ibo yin lekunrere fun egbe oselu ti APM oni se wa ri ojo rere ti gbogbo wa nfunire re yi pe ojo la to dara o nbo oni se ri ojo la ohun o rogbo ku o le awon odo le to ti je pe awon odo ohun o na ni won fi ibo won ma yan awon eyan kan le to je pe won le ma tuko isejoba lo le de wa nigeria debi to lapere ambassador olufemi ajadi ogun to yinbo ti egbe oselu ti Allied People's Movement eta mo si APM egbe onipaki eleyi to ndije lo si ile igbimo asofin agba lo le de wa nigeria lati ekun arin gbogbo ti ipinle oyo o na lo ti ro gbogbo awon odo nipinle oyo o lati ma ko ipa to joju ninu eto oselu papa julo eto odibo eleyi to nbo lọ́dún 2027.
1: Tọ́ ẹ jẹ́ ká lọ sí àkàtà ìjọba àpapọ̀ torílẹ̀-èdè Nàìjíríà o. Ìjọba àpapọ̀ ilẹ̀ yìí àti àwọn ìjọba ìpínlẹ̀ náà ni olúkálùkù wọn ni wọ́n ti ń túbọ̀ ró ètò ààbò lágbára sí káàkiri àwọn ilé ẹ̀kọ́ jákèjádò orílẹ̀-èdè yìí o. Gẹ́gẹ́ bí ìwọlé fún ètò ẹ̀kọ́ sáà tọdún 2026 àti 2027 bí ó ṣe bẹ̀rẹ̀ ní ọjọ́ ajé o. Wọ́n ní ìgbésẹ̀ yìí òun náà sì ni láti fi dáàbò bo àwọn akẹ́kọ̀ọ́ àwọn olùkọ́ àtàwọn dúkìá kúrò lọ́wọ́ àwọn agbésùmọ̀mí. Wọ́n ní ilé iṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ lórílẹ̀-èdè Nàìjíríà o. Òun náà ló wá sọ síta lánàá wípé àwọn àjọ elétò ààbò eléyìí tí ọ̀rọ̀ yìí kàn gbọ̀ngbọ̀ngbọ̀n náà sì ni wọ́n ti dúró tán o tí wọ́n sì ti túbọ̀ wà ní ojú lalákọ̀fin sọrí pàápàá jùlọ ní àyíká àwọn ilé ẹ̀kọ́ tó jẹ́ ti girama ti ìjọba àpapọ̀ àwọn ilé ìta mọ̀ sí unity college àti àwọn àyíká àwọn káàkiri níbi gbogbo tí wọ́n bá wà o. Wọ́n ní ní ìpínlẹ̀ Èkó àti ìpínlẹ̀ Sokoto àwọn ìjọba ìpínlẹ̀ ọ̀hún náà ni wọ́n sì ń gbé ìgbésẹ̀ tó lágbára nípa ti ètò ààbò láti fi rí dájú wípé wọ́n dáàbò bo àwọn ilé ẹ̀kọ́ àti àwọn akẹ́kọ̀ọ́ wọn. Wọ́n ní bákan náà lọ́mọ sórí o ní ìpínlẹ̀ Ọ̀yọ́ gẹ́gẹ́ bí ìgbìmọ̀ alájọṣepọ̀ pẹ̀lú iléeṣẹ́ ọlọ́pàá eléyìí tí a mọ̀ sí Police Community Relations Committee PCRC náà ni wọ́n ti ń ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú iléeṣẹ́ ọlọ́pàá àti ìpínlẹ̀ Ọ̀yọ́ láti fi rí dájú wípé ààbò ó wà káàkiri àwọn ilé ẹ̀kọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ o. Wọ́n ní pé tẹ́ ẹ bá gbàgbé ìkọlù eléyìí tó wáyé ní ọjọ́ 15 oṣù karùn-ún ọdún 2026 níbi tí àwọn agbébọn tí wọ́n ti lọ rèé kọlu ilé ẹ̀kọ́ tá a mọ̀ sí Baptist Nursery and Primary School eléyìí tó wà ní Yawọta tó fi mọ́ Community Grammar School eléyìí tó wà ní Esiele àti LA Primary School tó wà ní ìjọba ìbílẹ̀ Oríire ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Alákòóso fún ètò ẹ̀kọ́ lórílẹ̀-èdè Nàìjíríà ló wá jẹ́ kó di mímọ̀ wípé ṣe rí ta bá ń sọ̀rọ̀ nípa ètò ààbò àti ìgbáyégbádùn àwọn akẹ́kọ̀ọ́ àti ti àwọn olùkọ́ wọn. Ó ní gbòógì ló jẹ́ ọ̀kan tá a lè fi ọwọ́ rán sẹ́yìn òun náà sì ni. Ó ní fún ìdí èyí ìjọba àpapọ̀ ń kọ́ náà ni kò sì ní fi ọ̀rọ̀ ètò ààbò játà láti fi dájú wípé ó dáàbò bo àwọn akẹ́kọ̀ọ́ kí àyíká tí wọ́n ti ń kẹ́kọ̀ọ́ ọ̀hún kó bàa lè dùn dúró sí kí wọ́n sì lè ní ètò ẹ̀kọ́ eléyìí tó yè kòrò. Alákòóso náà tún sọ̀rọ̀ nínú àtẹ̀jáde tó fi léde tí ẹni tí í ṣe olùdarí nípa ètò ìròyìn àti ìbáraàlú sọ̀rọ̀ fún ní iléeṣẹ́ tó rí sí ètò ẹ̀kọ́ nílẹ̀ yìí borí owó Fọláṣadé tó fi léde o. Wọ́n ló wáá rọ àwọn òbí àwọn alágbàtọ́ wípé ká lọ rèé fọkàn balẹ̀ torí wípé ìjọba ń kọ́ náà ló ti ṣe gbogbo ètò tó yẹ kó ṣe láti fi rí dájú wípé ó dáàbò bo àwọn ọmọ wọn. Wọ́n ní ẹ lọ múra fún àwọn ọmọ yín ẹ jẹ́ kí wọ́n gbáradì láti padà sí àwọn ilé ẹ̀kọ́ wọn pàápàá jùlọ àwọn ilé ẹ̀kọ́ girama tó yẹ ti ìjọba àpapọ̀. Wọ́n ní ní ìpínlẹ̀ Èkó ẹni tí ṣe alákòóso fún ètò ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti ti girama ní ìpínlẹ̀ náà Jamiu Ali Balogun òun náà fìdí ẹ̀ múlẹ̀ lánàá wípé ìjọba ìpínlẹ̀ Èkó ń kọ́ òun náà ti já kúnra o nípa ti ètò ààbò fún àwọn akẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe ń padà fún sáà ètò ẹ̀kọ́ tọdún 2026 àti 2027 ó ní ṣùgbọ́n o. Alákòóso náà wá sọ fún gbogbo àwọn olùgbé tí ilé wọn wà ní àyíká àwọn ilé ẹ̀kọ́ wípé tá a bá ń sọ̀rọ̀ nípa ètò ààbò àjọṣe gbogbo wa ni ojúṣe gbogbo wa ni o ẹ̀yin náà ń kọ́ ẹ máa wà ní ojú lalákọ̀ọ́fin sọ́rí ẹ má dáadáa ìjọba nìkan ẹ sì má dáadáa àwọn àjọ elétò ààbò nìkan o. Àníbalógún sọ wípé ní ti ìjọba àwọn ti gbé ìgbésẹ̀ eléyìí tó yẹ kí wọ́n gbé nípa ààbò ìgbáyégbádùn àwọn ọmọ wọn eléyìí tó sì tún rọ gbogbo àwọn tí ọ̀rọ̀ kàn wípé ẹ jẹ́ ká ṣiṣẹ́ papọ̀ ká fọwọ́sowọ́pọ̀ láti lè jẹ́ kí ètò ààbò ètò ìlera ìgbáyégbádùn àwọn akẹ́kọ̀ọ́ yìí àti ti àwọn olùkọ́ wọn kí wọ́n rí dájú wípé ojúṣe gbogbo wa ni o kó sì lè bá fẹsẹ̀ múlẹ̀ torí wípé a gbọ́dọ̀ dáàbò bo àwọn akẹ́kọ̀ọ́ yìí yóò ju wa ṣe o láṣẹ Ìlédùmarè ìwé ìròyìn The Nation ló gbé ìròyìn náà.
2: Yorùbá bọ̀ wọ́n máa ń sọ pé kò sí ẹni tí ó lè dá wà láyé lóòótọ́ ni ilé ayé àwọn kan wà tí ènìyàn méjì ni wọ́n fi ń ṣe o lè fi ọwọ́ rẹ bá ọwọ́ ara rẹ pàdé o lè gba ọ̀pá ìdíje lọ́wọ́ ara rẹ dájúdájú o lè dákọ orin ohun méjì fúnra rẹ àwọn nǹkan máa ń ṣẹlẹ̀ nígbà tí àwọn ènìyàn bá fọwọ́sowọ́pọ̀. Ìdí nìyẹn tí Leadway Pension àti Power Pensions fi fọwọ́sowọ́pọ̀ tí wọ́n sì ṣọ̀kan láti di Leadway PFA. Wọ́n kọ́ ìrírí, ọgbọ́n àti ìfaramọ́ wọn jọ láti ràn ẹ́ lọ́wọ́ kó o kọ́ ọjọ́ ọ̀la tó lágbára sí i. Leadway PFA, ọjọ́ ọ̀la rẹ ni a nífẹ̀ẹ́ sí gidi.
3: Wọ́n ti bẹ̀rẹ̀. Mo ò lè ṣe aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, àrẹ yìí kankan ò sí lẹ́yìn ẹ̀.
4: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
3: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
4: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe.

0: ẹmọ rírì ẹ̀yìn èèyàn wa ilé yìí tó jẹ́ wípé ìkànnì ọmọlúàbí splash lẹ máa ń takú sí ìròyìn ìkànnì ọmọlúàbí ti fún tẹ̀dọ̀rọ̀ ilẹ̀ máa ń fẹ́ gbọ́ ẹ̀yìn tó jẹ́ wípé ìtàkùn ayélujára lẹ́yìn máa ń wà ní gbogbo ìgbà àmọ̀gbẹ́ ti máa wá káàkiri báyìí ara ni yáyá yóò ti máa wá káàkiri báyìí wọ́n ti máa wá wa káàkiri ọ̀túnba kí pẹ̀lú sáyid ọláìdé wọ́n ti máa wá wa káàkiri ẹ̀wò dìgbì la wà fún yín ẹ̀yin a máa fẹ́ tí kó ìyàwó òròyìn lọ iná ọ̀lọ̀rọ̀ yìí kò bá lẹ́jọ́ náà tèmítèmí eléyìí kì í ṣe pé bóyá a fẹ́ mọ́ fira wa hàn dé o rárá kí àwọn aráàlú ó lè mọ ẹ̀tọ́ wọn kí iléeṣẹ́ ọlọ́pàá náà lè mọ ojúṣe wọn òun náà ni ìròyìn eléyìí ló wà fún o wọn ni àwọn agbẹjọ́rò tó mú yányán bíi mẹ́ta níye kan wọ́n mọ̀ ti kóra wọn jọ o lẹ́yìn tí wọ́n sì sọ̀rọ̀ tako gbólóhùn kan èyí tó bòde láti àkàtà ọ̀gá àgbà pátápátá fún iléeṣẹ́ ọlọ́pàá lẹ́yìn tó ń ṣe lálàyé wípé ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà òun náà ni wọ́n ní ẹ̀tọ́ láti mú ẹ̀rọ ìléwọ́ wọn fóònù nu kẹ́ẹ̀sì máa ya àwòrán tàbí fọ́nrán eléyìí tó jẹ́ ti òṣìṣẹ́ ọlọ́pàá eléyìí ti bá ṣiṣẹ́ rẹ̀ lọ́wọ́ lẹ́nu iṣẹ́ rẹ̀ bí ti ń ṣe ẹ̀yà ìtí bá ṣẹlẹ̀ pẹ̀lú rẹ̀ ẹ̀yà wọn ní kò sí méjì tó yẹ kó rí bẹ́ẹ̀ láti lè ní ẹ̀rí tó dájú àti láti lè kó àkóyawọ́ lórí àwọn ìṣẹ̀lẹ̀ kan eléyìí tó bá ṣẹlẹ̀ ni àwọn agbẹjọ́rò mẹ́tẹ̀ẹ̀ta àwọn eléyìí tó jẹ́ pé ọmọ sánsán bíi owó ni wọ́n léyìí tá a ti rí olú dáramọ́lá ọlálẹ́kan òjò àti isiaka ọ̀làbùjọ àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí sáànù ni wọ́n o senior advocate of nigeria ọmọ sánsán bíi owó làwà tó mọ̀ pé wọ́n ń bí wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ wípé wọ́n ti ké sàwọn orílẹ̀-èdè wa nàìjíríà pé bẹ́ẹ̀ bá fẹ́ mọ̀ ẹlẹ́tọ̀ọ́ o ẹ̀tọ́ yín ni bẹ́ẹ̀ bá ti rí òṣìṣẹ́ ọlọ́pàá tí ń ṣiṣẹ́ rẹ̀ àbí nǹkan kan bá da àwọn àtàwọn èèyàn kan pọ̀ ẹ mú ẹ̀rọ ìléwọ́ yín ẹ̀yà fọ́nrán ọ̀hún bí bá ti ń lọ ẹ̀yà àwòrán rẹ̀ bí bá ti ń lọ evidence orónú wọ́n tẹ̀síwájú inú àwọn ọ̀rọ̀ ilé tí ẹ gbé kalẹ̀ pé ní ti dára mọ́lá tí ẹ̀ ó níṣẹ́ eré ọ̀rọ̀ táwa ń sọ yìí kì í kàn án sọ̀rọ̀ ẹnu lásán o bẹ́ẹ̀ bá fẹ́ mọ̀ àti dára mọ́lá àtòjò àtọ̀lágbújú àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ́n ní ẹ wò ó mọ̀ bá sọ fún yín pé iná ó ń jó lórí omi kìkìdẹ́ kẹ́rù ẹ̀ wá oníkẹ́ béèrè fún wọ́n níṣẹ́ rí o ẹjọ́ kan bóde láti ilé ẹjọ́ gíga ti ìjọba àpapọ̀ yín lórílẹ̀-èdè wa nàìjíríà léyìí tí ẹ ti fòté lé o pé ká lè rí àkóyawọ́ lórí àwọn ìṣẹ̀lẹ̀ kan tó bá ṣẹlẹ̀ àti àwọn ẹ̀rí tó dájú òun náà ni àwọn ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà fi ní ẹ̀tọ́ láti ya òṣìṣẹ́ ọlọ́pàá lẹ́nu iṣẹ́ nígbà tí ẹni tí ṣe ọ̀gá àgbà pátápátá fún iléeṣẹ́ ọlọ́pàá ìyẹn Ọlátúndé Yusuf tí ó mọ̀ wá fèsì lórí ẹjọ́ ilé tó bọ́ọ̀dẹ láti ilé ẹjọ́ ọ̀hún wọn ló ṣe lálàyé pé láti máa wá gba ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà láàyè pé òṣìṣẹ́ ọlọ́pàá ti bá ṣiṣẹ́ rẹ̀ lọ́wọ́ wọ́n máa yà lórí gini eléyìí yóò ti fẹ́ máa bu iyì ara òṣìṣẹ́ ọlọ́pàá yóò mọ bùkù léyìí tí kò sì yẹ kó mọ rí bẹ́ẹ̀ nígbà tí dáramọ́lá ìyẹn olúdáramọ́lá sir tí ó wàá mọ pàbíyá bíbí ọ̀rọ̀ náà àtẹ̀jáde kan léyìí tó fi léde ìyẹn lọ́jọ́ àbámẹ́ta ìyẹn ọjọ́ ẹtì friday ànánù o ó níṣẹ́ rí ọ̀rọ̀ yìí ti kó ní tá a mọ gbàbí ẹni gbàgbọ́ ọtí òfin ti bá wa yanjú rẹ̀ ó níṣẹ́ rí onídàájọ́ yeldazira ngajiwa eléyìí tó sọ̀rọ̀ tó sì gbé ìdájọ́ kalẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ kan léyìí tó wáyé láàrin maxwell nwaifo àti ìyàgá àgbà pátápátá fún iléeṣẹ́ ọlọ́pàá ó ní wọ́n ti yanjú ọ̀rọ̀ yẹn kò sí wàhálà kankan mọ́ kò sí fìtínà kankan mọ́ fún ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà eléyìí tó bá mú ẹ̀rọ ìléwọ́ rẹ̀ tó sì ya òṣìṣẹ́ ọlọ́pàá ìyìn lẹ́nu iṣẹ́ o nígbà tó ń tẹ̀síwájú náà àwọn ọ̀rọ̀ eléyìí tó gbé kalẹ̀ ó níṣẹ́ rí yàtọ̀ sí pé òfin ti yanjú ẹ̀ ó níṣẹ́ rí adájọ́ ilé ẹjọ́ ọ̀hún ó fọ̀rọ̀ náà sí wẹ́wẹ́ kó lè yí àwọn orílẹ̀-èdè wa nàìjíríà ni ó ní ẹ wò ó bẹ́ẹ̀ bá fẹ́ mọ̀ bẹ́ẹ̀ bá ti ń ya àwọn àwòrán yín tẹ̀ ń ya òun tó ní ṣe pẹ̀lú àwọn òṣìṣẹ́ ọlọ́pàá # ẹ máa fi sí ìtiléeṣẹ́ ọlọ́pàá kí wọ́n lè máa mọ tí ń lọ nígboro ayé pẹ̀lú àwọn òṣìṣẹ́ ọlọ́pàá eléyìí ti ń bẹ̀ lẹ́nu iṣẹ́ ó níṣẹ́ wá rí o àwọn ìlànà kan léyìí tó jẹ́ pé bí nǹkan bá ti ń ṣẹlẹ̀ táwọn èèyàn wá mú ẹ̀rọ ìléwọ́ wọn tí wọ́n bẹ̀rẹ̀ sí ní yẹ àwọn òṣìṣẹ́ ọlọ́pàá pẹ̀lú tí bá ń ṣẹlẹ̀ léyìí tẹ́ná àwọn òṣìṣẹ́ ọlọ́pàá ọ̀hún wọ́n lọ́ọ́ fagídí gba ẹ̀rọ ìléwọ́ lọ́wọ́ onítọ̀hún wọ́n mú wọn lẹ́mọ́lẹ́pì tàbí kí wọ́n mú bẹ̀rẹ̀ sí ní mú àwọn fọ́nrán ọ̀hún wọ́n máa gbé kúò lórí ẹ̀rọ ìléwọ́ ẹnikẹ́ni tó bá yà á wọ́n níṣẹ́ rí gbogbo eléyìí náà ó ní dọ̀fẹ́ ń zi oró ọba tó ní wá kọ́mọ̀sánú wa ni o ó tẹ̀síwájú náà àwọn ọ̀rọ̀ tó gbé kalẹ̀ pé ẹ wo ofin ile de wa Nigeria o ti yanju e nitori pe ofin kan eleyi ti nbe ni abala mokandi ni ogoji eleyi to ni se pelu ofin ile de wa Nigeria o na lo ti se lalaye o e aleto ati soro aleto lati ma awon kankankan eleyi to ye ki awon ile de wa Nigeria o mo o ni la bebe o ti wa fi aye gba awon ile de wa Nigeria o pe be ba ti ri ti awon kankan sele pelu awon ojo olopa e si fe ni eri to daju e mo wo ero lewo yin ega eya e ka fanran re le nitori eri to daju ni awon omo soso bi owo kan le to je pe gbaju gbaja gbedoro to mu yanyan akoni niwaju adajo ni won o iyan olu daramola olalekan ojo ati iseka olaguju o na ni e mo ti salaye oro eleyi to ni se pelu gbolo nkan to bode lati akata eni ti se oga patapata fun le se olopa le ti won se npa bi ya bidun re pe omo le ilo leto o lati ya fan tabi aworan osise olopa e to ba sise re lowo lowo
1: to iroyin eleyi ohun na lo so wipe asiri won ti tu o awon amokun seka awon ika eda eyan to je wipe iwa odaran ohun na lo ku owo won won ni ona ti won lo bayi lati ma fi awon omo se oweru ohun na ni lati fi ara won pe ohun ti won o je won ni won pe ara won wipe awon ni ajo to je ajo ti aladani to si je ti omo niyan won ni igba mi won ni pe awon je asoju awon ile ti n toju awon omo alai ni ya lati fi ri daju wipe won gba omo lowo awon molebi mi to ba je wipe won o rowo hori o gege bi iwe iroyin Saturday Punch bo se ri iroyin na gbajo na ni wipe iru awon iko bayi na ni won si lo ba awon obi lati ri pe e mo mo yi wa a ba yin toju won won ni sugbon oto ni nkan ti won mo fi awon omo na se kakakiri awon ipinle ohun na si ni won ni owoja won lo ti nowo de bayi won ni ninu akole kan eleyi to sese jade loju opo itona ajo eleyi to ngbogun ti mimo se omo mimo fi omo sowo eru ati lati ma se fayawo omo ohun na lo je ko di mimo wipe awon omo kekeke to hun do la bayi ohun na lo ti to ogosan niye to je pe lati awon ipinle marun ohun na ni awon iko oniwa odaran yi ni won ti ku awon omo ohun latara wipe won fi oruko ara won pe ajo aladani to je ti omo niyan won ni ajo na soro wipe awon iko yi na ni won si tin tan opolopo obi won lo si awon agbegbe won wipe awon la won je asoju awon ajo eleyi to nse itoju omo papa julo awon omo to awon obi won o ba rowo ori o won ni won si gbe awon omo na kuro lakata awon won ni bakan na ni ipinle oyo ile ise olopa ipinle oyo na lo kede re wipe ohun do la awon omo meta dinogun kan o kuro lowo awon odaran yi to je pe won ko omo lati ipinle kan lo si ipinle mi to je pe ipinle oyo ipinle ogun ati ipinle delta ohun na ni won ti sise owo won won tun wa soro si waju wipe koda nigbati won ba fi oruko sile gege bi ajo aladani won pe ni ti eleyi to je ti lesson tabi ki won pe ni ajo eleyi ti o wa fun eto omo niyan tabi ki won ni ajo ti tawon eleyi to n toju awon omo alai niya ni lati le fi ni anfani si awon omo ti awon obi won rowo hori lawujo won ni gege bi iko na se wi won ni iru awon molebi bayi papa julo ni awon agbegbe igberiko ohun na si ni awon eni yi won o to won lo wipe se ra awon omo yi a ba yin mu won lo si ile eko lati je ki

0: rẹ̀. Ṣé ẹ ti ṣe tán? Ilé ìtajà ìgbàlódé Shobaj Mall ti gbọ̀rẹ̀ gẹ̀jígẹ̀. Imagine a place where you can buy quality groceries, pick up your medications from a reliable pharmacy, enjoy delicious bread, and get excellent customer service all in one location. That place is Shobaj Mall. Ìròyìn ayọ̀ tó wà níbẹ̀ ni pé ní kété tó bá ti ń di ọjọ́ Sátidé ọjọ́ kejìlá oṣù kẹsàn-án ọdún 2026 ni a kó ilé ìtajà Shobaj Mall jáde bí ọmọ tuntun. Látọjọ́ náà lẹ́sì ti máa rí ọjà rà níbẹ̀ lówó tí kò fani lápòyà. Bẹ́ bá ṣe ń wọlé rajà náà lẹ́tún lè ṣe irun pẹ̀lú àwọn akọ́ṣẹ́mọṣẹ́ stylist. Shobaj Bakery náà wà níbi tí ẹ ti lè rí búrẹ́dì tó jọlọ̀ tá ń pèsè lábẹ́ ìmọ́tótó àti ààbò tó péye. A wà ní Off Akala Expressway along St. Anne's School, Odekun Road, Oluyole, Ibadan. At shobajgrocery.com lórí Instagram for more inquiry. Telephone 0911009-2279 tàbí 0911009-2278 àti 0911009-2277. Ní Shobaj Mall, gbogbo ń tẹ́ ẹ fẹ́ lójú kan ló wà.
1: Ìtẹ̀ méjì omi òrùngbọn lẹ́mọ̀nì síbi ìdúkọ àti iyọ̀.
2: Kí ló ń pòpọ̀? Kí ló dé tí ètò ṣe kú gbogbo ilé báyìí?
1: Àpòpọ̀ tí mo fi ń fún eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
2: Gbàgbé àpòpọ̀ yìí, Obsidian Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Obsidian Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òrùngbọn lẹ́mọ̀nì tí ó ń fún eyín rẹ jinlẹ̀. Obsidian Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.
3: Nígbà tí wọ́n bá kí orúkọ ẹnìkan níbi ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde, ohun kan ṣoṣo lẹ máa ń gbọ́. Ṣùgbọ́n bẹ́ẹ̀ bá fetí sílẹ̀ dáadáa, ẹ máa gbọ́ ìró àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó wà lẹ́yìn àṣeyọrí náà. Àwọn òru tí a fi gbàdúrà kíkankíkan, ìfẹ́ àti ìtọ́sọ́nà líle bàbá àti àwọn òru aláìsùn tí akẹ́kọ̀ọ́ alápọ̀n fi kẹ́kọ̀ọ́. Nítorí wípé àṣeyọrí kì í ṣe ìrìnàjò ẹnìkan ṣoṣo. Fún wa ní Sanlam Alliance, àwọn àkókò ìwúrí báyìí kìí ṣe àṣeyọrí nìkan, ó jẹ́ ẹ̀rí, ẹ̀rí iṣẹ́ takuntakun, ìfọkànsìn, ìtìlẹ́yìn àti ìlọsíwájú. A kìí wo àwọn àṣeyọrí pàtàkì rẹ nìkan, a máa ń ṣe ayẹyẹ pẹ̀lú gbogbo àwọn tó ràn wọ́n lọ́wọ́ láti débi tó wà. Pẹ̀lú àwọn ètò mádàndófò wa tó yọrantí, à ń rí dájú wípé àwọn àkókò ìwúrí rẹ kò yí sí ìbànújẹ́. Kàn sí www.sanlamalliance.com.ng láti mọ̀ sí. Sanlam Alliance, bí ìgbésí ayé pẹ̀lú ìgboyà.

0: At West Midlands Open University, we are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 Naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND, or A levels, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A, Oba Akron Avenue, Ikeja, in Ibadan, at White House, at Dewumi Street, Finale, or in Abeokuta, at DOTS ICT Institute of Technology, 52 Ijemagbadu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria, West Midlands Open University. Possibilities beyond imagination.
1: For the first time ever, the world's most successful cooking television format launches in Nigeria. The heat is real. This isn't just a competition. It's the first ever MasterChef Nigeria. One nation, one kitchen, one winner.
2: Watch MasterChef Nigeria Sundays 8 p.m. on NTA and repeat on Saturdays 10:30 a.m. Proudly brought to you by Power Oil.
3: Ife meji omi orun bo lemon sibi eduko ati iyo.
4: Kí ló ń kọ̀pọ̀? Kí ló dé tí ejò ṣe kú gbogbo ilé báyìí?
3: Àpòpọ̀ tí mo fi ń fún eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
4: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òróǹbó lẹ́mọ́nì tí ó fún eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.
5: Slash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìbọn ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
6: Ẹyin tèmi báwo ni o ṣe wa?
7: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
8: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
9: Babatunde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá mọ́ mi lọ́wọ́.
10: Ṣé máa jẹ́ nìyẹn? Ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́ ìké fún ọ. Kúrúkú mọ́ nínú. Nílẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹrọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
9: 0807-112-4000.
10: Flash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
11: Mo ti bẹ̀rẹ̀ fún olè ṣaláìmọ́panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, àròyìn kankan ò sí lẹ́yìn ẹ̀.
12: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kọ̀nọ́fùrù.
11: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
12: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
13: Flash FM 105.5.
14: State Affairs with Edmond Obilo is live.

ẹ̀bà rẹ ọlọ́run lókè ọba ọ̀gá ńlá kábíyèsí rèlédùmarè ọba ọ̀gá àgbà ọba tó ń tọ́jú oyún tóyún fi ń dọmọ ìwọ ló ní àwátà fi wáwò ló ní pé ká máa lọ pé kò ní sí nǹkan kan àtìlẹyìn kó dúró mọ́ tìní gbogbo ògo fóókọ rí dé àsìkò yìí o torí pé tí bọ́ọ̀lù bá ń gbìn tí àpòlò bá ń bomirin ìwọ làwọn ọba ló ń mú kí ìbí ṣe wá torí pé bí ò bá sí ọkínní kan ò lè ṣe ìlú ọdún orin òkọ agogo ọdún ṣẹkẹrẹ ọta ìwọ ládùn tí ń bẹnu ọ̀rọ̀ tá à ń sọ táwọn èèyàn fi ń sọ pé nítumọ̀ létí ta ló lè bọ dórúkọ náà kò sí o àfiwọ́lọ̀ nìkan ìwọ tó mú jáde láti inú àìrí ìwọ náà ló ń fi tí olólá dààmú àwọn alágbára tó tú ọlá rẹ o ọba tó ní mímọ ṣe lọ́dọ̀ abiodun adewole ló kọ mi mr w ńlọpọ èèyàn máa ń pè mí gbangbala ṣáta lẹtọ ètò ní gbangbala ṣáta ó tún ti lé fùrùgbà gbò sórí ìkànnì splash 105.5 fm ta lé ti ń bọ sílé òfin báláwo ládùúgbò fẹrẹlẹ ńlẹ ìbàdàn ètò gbangbala ṣáta ní tó ní í ṣe pẹlú ti ń lọ lágbo òṣèlú ètò ààbò ètò ẹkọ ọrọ ajé ìgbàyé gbádùn aráàlú àti bẹẹ àti bẹẹ bẹẹ lọ ńlá mọ gbéyàwó lórí ètò yìí túnde ọláwo ń lò lóòtú bọsán aláyẹndé ńlá mọ ojú ẹrọ tó wà lẹnu iṣẹ fún sáà tá a wà àwọn ọkọ ètò tá a jọ ń ṣe kùrùkẹrẹ lórí bí ó ṣe dá ahmed dauda saha owó baba sofia adéọsùn tìmílẹyìn adéọrọ pìṣẹǹta ọlánẹsẹ oyin kánṣọlá adékúnlé àyèmí nóbù àtàwọn yòókù tó kíní tó kéjì dàǹdàrúkú ẹwà làájẹsùn bò láti ṣe o lórí ètò gbangbala ṣáta fún ti àárọ yìí ẹka àbọ sórí ètò ló kọ lọwọ ọba tí ó tún dára ló kọ ara rẹ lórí ètò láàárọ yìí.

0: facebook.com/fm105.5.
1: ọ̀rọ̀ tó bá dáni lójú kì í kọ́ni lẹ́nu. Gbangba làṣáta, ṣàkátá pàrà làṣẹ́tọ́.
2: To ẹ káàbọ̀ padà láti ojú ọjà gbangba làṣáta lẹ̀ ń gbọ́ lórí ìkànnì splash 105.5 FM tá a lè ti ń bọ̀ sílé fún Báláwo ládùúgbò Fẹ́lẹ́lẹ̀ nílẹ̀ Ìbàdàn. Ẹ̀yin Olúwaṣèyí M. Òjó àtìrẹ́yìn náà lórí Facebook. Ẹ ṣeun. Adébáyọ̀ Philip, Olúwatòmísìn Johnson Odúọlá, Oyè PC Ibrahim Adébáre àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ máa dọ̀rọ̀ bù kọ́mẹ̀ntì, ẹ máa láìkẹ́ máa ṣe. Adéníyí Adéyẹmí, ààrẹ yìí náà ń bẹ̀. Mò ń bọ̀ wá ka kọ́mẹ̀ntì yòókù. Ẹ jẹ́ kí n máa fàsìkò kí ambassado Abbas Gbadamọ́sí, Ọ̀yọ́ State Coordinator Bọ́lá Tinubu Grassroots Movement. Ẹ káàbọ̀ sórí ètò yìí.
3: Ẹ kúlé atọ́kùn.
2: Ṣàlàáfíà lẹwà.
3: A dúpẹ́ sà.
2: Ẹ bá ń ṣàpèjúwe ara yín gan, ta ni Abbas Gbadamọ́sí?
3: Lẹ́ẹ̀kan sí mo ké ẹ̀yìn ara lé. Orúkọ mi òun náà ni ambassador Abbas Gbadamọ́sí, tí mo jẹ́ Ọ̀yọ́ State Coordinator fún Aṣíwájú Grassroots Movement. Ìbàdàn la bí mi sí. Ìbàdàn ni èmi náà ti ń ṣe ìwọ̀nba òṣèlú déédéé tá à ń ṣe ní Ọ̀yọ́ State. So a dẹ̀ jẹ́ àwọn tó ń tẹ̀lé àtàwọn tó ń ṣe àtìlẹyìn fún President Bola Ahmed Tinubu.
2: Nígbà tí mo sọ pé ta ni Gbadamọ́sí sí Abbas, mo fẹ́ kẹ́ ẹ júwe ilé bàbá yín, ilé ìyá yín, ìmọ̀lọ́kọ yín. Mo fẹ́ káwọn èèyàn mọ ẹni tí ń sọ̀rọ̀ gangan pé ara bo lélẹ̀, ara bo lélẹ̀. Àwọn tí wọ́n náà bẹ̀rẹ̀ ara bo lélẹ̀.
3: Mi mọ̀ pé abala bẹ̀rẹ̀ rẹ fẹ́ ká lọ. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ọmọ Àlìbàdàn ló máa ní oko tí ò ní lágbolé.
2: Tàbí tí ó lágbolé tí ò ní
3: lóko. Oko wa ni ó wà ní Olódó ní ìlú Ìbàdàn. Agbolé wa wà níbẹ̀rẹ̀.
2: Kí ló ko oko yín?
3: Olódó náà ni ó ti di ìlú ńsìn.
2: Oko yín ti di jẹ fámílì àwọn sínú oko yín. Oko yín ti di ìlú dàrí Olódó. Sọ́rọ̀ oko ìlú. Oko
3: Olódó. Tẹ bá mọ Olódó dáadáa. Ẹ mọ̀ ibi tí wọ́n ti Atlantic Capet wà. Atlantic Capet yẹn.
2: Ẹ̀yin ẹgbẹ́ ọkọ̀ ìwọ́gun ìbò Atlantic.
3: Àwa ọ̀dọ̀ wa ni wọ́n ti ra ilẹ̀ yẹn tí wọ́n ti kọ́.
2: Èyí náà mo sọ pé títí jẹ́lé yín.
3: Títí ò jẹ́lé wa. Ilé wa.
2: Atlantic Capet ṣe ń bá alágbolé yín.
3: No.
2: Olódó lórí àwọn bàbá yín tàbádó.
3: Ó wà bẹ̀.
2: Ṣé Atlantic ti rà? Wọ́n ti fi kọ́ lé ṣe Capet.
3: No, a fẹ́ kí bẹ̀yẹ lajú kékeré nígbà yẹn. Ìgbà yẹn àsìkò tí mò ń sọ yìí náà wọn sì bí irú wa yìí. Ó ti wà bẹ̀ tipẹ́.
2: Táwọn ọmọ ẹgbẹ́ sọ pé dadi please take us to your root.
3: Yes.
2: Ìbúlẹ̀ wọn ọmọ ẹlọ́yẹ̀ ọmọlọ́ka Atlantic Capet. Pé this was our root then. But Atlantic Capet has bought it. Don't worry. We will buy another village. Ẹ mọ̀ ẹ sọ pé ẹ pàtẹ́tì ọ̀pọ̀ o.
3: Kò rí bẹ́ẹ̀ yẹn torí wípé tẹ̀bá níkàwọ̀ náà ní gbogbo oko àti ìgboro nílùú Ìbàdàn. Àwọn onílé iṣẹ́ kọ̀ọ̀kan náà ti ń wá.
2: Àwọn olóṣèlú ò lẹ́mọ̀ yín, wọ́n ò ní ẹni tí ń pẹ́ àìlè ní gas movement kò lóko járe.
3: Ẹ tó bá fẹ́ lẹ́mọ̀ mi kó jẹ́ kí bàtò ń kájọ fi gagbága. Bẹ́ẹ̀ni.
2: Ìyá ìbọ̀làgbòlè yín.
3: Ìbọ̀làgbòlè wa wà níbẹ̀rẹ̀.
2: Ilé kíni?
3: Ilé Gbadamọ́sí ó wà lẹ́yìn ilé Abọ́kè.
2: Níbẹ̀rẹ̀.
3: Bẹ́ẹ̀ni.
2: Ilé Gbadamọ́sí lẹ́bẹ̀ẹ́ ilé Abọ́kè ń bẹ̀rẹ̀. Ẹ̀yin ara bẹ̀rẹ̀ sẹ́ mọ́lẹ̀ Gbadamọ́sí tó wà lẹ́yìn ilé Abọ́kè ń bẹ̀rẹ̀. Torí ẹni tí ń bẹ̀ lórí ètò yìí, ìfẹ́ kẹ́yìn wàá mọ́ ẹrù lẹ̀ fún mi lórí ètò. Ẹ̀yin tẹ́ bá wà lágboolé ẹ̀yin Abọ́kè níbẹ̀rẹ̀ tẹ́ bá ń gbọ́ mi báyìí báyìí, ẹ kàn mọ́ mẹ́sẹ̀jì mi lórí WhatsApp kóyà òótọ́ ni òyìn ilé Gbadamọ́sí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ilé Abọ́kè lọ́wọ́ ẹ̀yìn níbẹ̀rẹ̀ kí n lè mọ̀ pé òótọ́ ni ẹni tó ní ṣọ́ọ̀ṣì ló wá sórí ètò. Okay, now ìgbà wo lẹ join òṣèlú?
3: Òṣèlú ta wa, ẹ jẹ́ kí n sọ pé wọ́n bí wa sínú ẹ̀ ni. Torí bàbá tiwa náà wọ́n popular ni wọ́n bá nígbà tí wọ́n wà láyé kọ́nà bá wa fọ̀run kẹ́hùn.
2: Àmì.
3: So ìgbà tí mo ti wà níléèwé ni mo ti ń ṣòṣèlú. Mo ní opportunity láti jẹ́ ẹjẹ́ kí n bẹ̀rẹ̀ láti house Bùsí Ọ̀nàrẹ́bù even the student residential area. Mo ṣe ní Federation of Ibadan Student Union FIPSU mo ṣe general secretary in 2013.
2: FIPSU ti bo.
3: FIPSU EXU.
2: Okay.
3: So that was 2013. So and I was opportuned as well láti jẹ́ Vice President Student Union Government Ekiti State University in 2015.
2: Okay, so igba wo le wa do in partisan politics actively
3: ni ka je ni wi pe igba ti mo ni card egbe gogogogo should be around 2017
2: yes card egbe go le ti gba
3: APC 9
2: sibe ni awon baba yin se ibe na bi yin si
3: to se ni pe igba ta wa kiri aye SDP at NRC ni so daddy temi according to history ki je se pe history gan tori mo se mo won ti bi mi gba yen mo kan kede ni that was 1993 so awon ni first delegate ni gba yen ni egbe da local government so ni awon dibo yen ni mona high school ni gba yen I was very young but ashi le ran ti awon kan kan to se le gba yen
2: so daddy is progressive rara ko to di pin lo boya mi AD nkan kan
3: won se awon atai baba didubu jo wa ni bi egbon ni baba didubu se je si won
2: baba didubu se ti won democrat baba didubu
3: democrat ni won be ni bo se mo pe awon o fe won gba to ti je pe awon kokan wa personal si won ti won se continue
2: okay
3: ko to di pe olojo din gba yen so bo gbo gba yen na la wa ti mo gbo gba won to je bi awon omo leyin won ta de n ba won soro leyin kokan ko to wo pa wa na wa wo pe je ka lo kawe wa nu ta ba ti graduate a pada sinu oselu.
2: Alright, eh lati ori TikTok mo ti bu card fun friend lori TikTok to won ti repost e daada ati Alaba Tinuke lati Facebook mo ti bu card fun eyin te wa TikTok e mo bo nbe o e wa mo repost e mo like e mo share te ba ti wa si Mr. Dobwe Aladitu MCPA e ri mi nbe e mo share e mo like e mo repost e mo drop comment lori Facebook Splash FM 105.5 Ibadan Splash FM 105.5 Ibadan let me wa lojuloju e ma drop comment e like e share e ba tin se be e ma phone number yin be abo card feyin na now gaga bi state coordinator fun Bola Tinubu grassroots movement ki lo bi ife ti eni si Tinubu to be te fu pe ke mo ko awon eyan jo lese kuku lati mo polongo fun Tinubu pelu be se ngo tori nta won yen lese kuku eyin to so pe se kuku na le tu ti lo ku yen jo sa won re so kuku o mo so fun pe oga re ti to yo wo ran won lori epo to se podi 1000 ti ole balita tori nta wa oga re to float dollar to float dollar to je ki o nje won ti gbogbo owo ile okere wa gbenu oke nkan kan oga re to mu ki ilu ori ti gbogbo eri jagba rugu sa won ara grassroots o mo so be fun yin pe Tinubu yi so si se ta bayi
3: e se gan ni atokun seri oselu Nigeria bi a se bejen so ke ba se ba awon die nbe niyen ngba ta wa na ta kiri ati gba ta ndagba Nigeria le mi tiri ton ma yin ijoba na ta ba ni ka wo dada e je ki sare mu example bi meji kankin to answer question yin ngba yi former president Goodluck Jonathan ati gba yi late president Yar'Adua we never knew amo wipe Yar'Adua ati e ngbiyanju gba to di pe Yar'Adua ku ti o daye Jonathan ni ipeyen po fun Jonathan ta n ṣadura fun Yar'Adua igba to ya ti Yar'Adua gbejọba le fun Buhari o tun ri bakan na a tun so pe dollarization oriṣiriṣi oyinbo la ṣa fun economy nigba yen na now we are talking about a real politician to ye po practice politics yen o de ye die o de ye niwon ba ti e òhun ni first to dẹ̀ máa jẹ́ president wa òhun ni president Bola Ahmed Tinubu láti 1999.

0: ta mọ̀ pé kí ló fẹ́ ra yẹn.
1: Orúkọ ìsebẹ̀ ni mo fẹ́ rajà rẹ.
0: Orúkọ àbúrò tí ò lórúkọ kẹ̀.
1: Ọwọ́ rẹ̀ kò wọ́n rárá. Ó fi máa ń gbádùn rẹ̀.
0: A mọ̀ pé wọ́n ti pè ìfàmù afanilákòyà o.
1: Orúkọ wo ló wá fẹ́ kí n rà báyìí?
0: Orúkọ Devon Kings ló yẹ kó o ra. Ó jẹ́ orúkọ ìsebẹ̀ tó pọ̀ ju owó. Ó sì kún fún èròjà aṣaralóore vitamin A.
1: Orúkọ ìjẹun tí mo lè yàn láàyò fún èmi àti ìdílé mi.
0: Bẹ́ẹ̀ ni o parọ́. Ó nira ìwọ̀nba tí owó rẹ̀ bá ká o sì mọ̀ pé wàá gbádùn oúnjẹ aládùn tó bá fi orúkọ náà ṣe.
1: Òótọ́ ló sọ. Ó ṣeun ọ̀rẹ́ mi. Mo rí dájú pé mo sọ fún gbogbo ènìyàn pé orúkọ ìsebẹ̀ Devon Kings ni orúkọ ìsebẹ̀ tó dára.
0: Ó dára bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi.
1: Devon Kings, òórùn aládùn, adùn tó kọ́ ẹbí àti ara mọ́ra. Ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.
2: What if the waste you throw away makes you richer and our environment cleaner? Welcome to the largest convergence of environmentalists in Oyo State, the Oyo Waste Summit. In commemoration of World Cleanup Day, we invite you to the third edition focused on food waste and their packaging materials. Ǹjẹ́ ẹ mọ̀ pé ìdọ̀tí lè sọ yín dọlọ́rọ̀? Bẹ́ẹ̀ bá mójútó. Ẹ wá kọ́ bá a ṣe ń tọ́jú àyíká wa. Lo àwọn ìdọ̀tí agbègbè fún ohun mèremère pàápàá jùlọ. Àjẹkù oúnjẹ ní Oyo Waste Summit 3.0. Ẹ darapọ̀ mọ́ wa ní 23rd September 2026 from 9 AM at Trenchard Hall, University of Ibadan. Day one features plenary session, student waste innovation, magazine unveiling, eco faji and exhibition. On the second day, Emma kwa awon idoti ikeyin, tire new, aso new, paper, pali, snail shell, car plastic and so on for rewards during our buyback program on the 24th September at Amphitheater Adamasiba. Register now on the website oyowastesummit.com. Oyo Waste Summit is endorsed by the Ministry of Environment. For inquiries and sponsorship, call Victor on 0816-284-8212. Go get your ticket.
3: Winner, oh, oh, oh! Winner, oh, oh,
4: Victor!
3: Victor! Victor!
4: Which one you don't win again?
3: Baba! Now bet where you want to! Bonus points, loyalty offers, VIP perks. At the collect points, they convert them to cash. Hi! Ole me!
4: Ah! Ole you! I beg, show me!
3: Enjoy Betway Rewards, play, end points, and win big.
5: Download the app or visit betway.com.ng and enjoy exciting offers daily. 18 plus only. Play responsibly. Betway. Feel the action.
6: Flash FM 105.5.
7: Oro, to badani lutu ki koni lenu. Bangba la shata. Sakata para la seto.
8: Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn. Kevin àti Ṣẹun Ọbálànà ni wọ́n jọ ń ṣe kinní ọ̀hún lálátàgbà fúnra wọn lórí social media. Ẹ mọ̀ wà lórí Facebook Splash FM 105.5 Ìbàdàn, Splash FM 105.5 Ìbàdàn. Mo ti bó káàdì fún Smart Adédìran lórí Facebook. Ẹ kọ̀ǹfàmù ẹ káwọn aráàlú lè bá mọ̀ pé àti bó káàdì fún àwọn kan mọ̀ tó ń sọ pé ká tó máa bó káàdì fáwọn náà. Àwọn bàbá àṣàlẹ̀ ẹgbẹ́ ànídàmú. Bọ̀sùn fẹ́ẹ́ sí Godfather mi. Láti orí Facebook, ẹnìkan kọ́mẹ̀ntì wípé àbẹ́rẹ́ fẹ́ẹ́ sí Godfather àwọn asòfin ilé asòfin ni. Rahim Gbenga Joshua, ó ní bàbá fẹ́ẹ́ sí Godfather àwọn House of Assembly. Ẹ gbọ́ sí ní tó bí dànù.
9: Ibi tẹ́yìn bá ti jẹ́ olórí, olórí náà mọ̀ jẹ́ olórí ni. A tọ̀ wọ́n tọ́ bá yẹ ká ṣe. Kẹ́kẹ́ ti ẹ̀ gbégbé sí àti ẹ̀ ti kọ́ dé bẹ́ẹ̀ náà. Èyàn máa ti ń sùn tí bá ń lálà yóò jí ni kálà tó ṣe. Ẹ̀jẹ̀ wọn kọ́ délé aṣòfin.
8: Ọ̀dà ta ló wà lórí bálọ́ọ̀tì báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí gẹ́gẹ́ bí gubernatorial candidate Akọ́ọ̀dù Oyo State.
9: Ní
8: lọ́dọ̀ INEC
9: ìjọ ìṣẹ́gun INEC lè gbé tó bá wọ̀n jáde bọ̀ INEC ti gbà pé kí wọ́n ṣèrarú láti fi orúkọ kan sí. So èmi ò ní lè sọ̀rọ̀ tó pọ̀ jù torí pé tí n bá ń sọ̀rọ̀ tó pọ̀ jù lórí ta ni tíkẹ́ẹ̀tì ta ń lélẹ̀ ìṣe ni mò ń tako òfin ilé ẹjọ́.
8: Torọ́rọ̀ ti wà ń kóòtù.
9: Ó ti wà ń kóòtù.
8: Ta ló lọ kóòtù?
9: Ilé ẹjọ́.
8: Ta ló lọ kóòtù?
9: Àwọn executive ẹgbẹ́ ló lọ kóòtù. Tèmi náà ó sì darapọ̀ mọ́ wọn tó bá dán di 24. Mo fẹ́ ṣe rejoinder.
8: Ẹ̀yin náà fẹ́ jọ ara yín sínú sútù pé mi gan ní interest.
9: Èmi gan ní interest
8: báyìí.
9: Mo fẹ́ darapọ̀ mẹ́jọ.
8: Orí ọmọ iná gbé lọ kóòtù nígbà yàrá.
9: Bẹ́ẹ̀ ni
8: pé ká yóò kọ ẹ̀kọ́ ń bẹ̀.
9: Bẹ́ẹ̀ ni pé ìmájẹ̀
8: ọ̀nà tó gbà di
9: adíje kò ìwé òfin ẹgbẹ́ àkọ́ọ̀dù ọ̀fọwọ́ sí. Ìwé òfin electoral ta ọ̀fọwọ́ sí. Ìwé òfin constitution of the federal republic of Nigeria kò lọ́wọ́ sí.
8: Bọ̀sùn sọ rántí àwọn tí wọ́n fẹ́ ṣègùn Jésù ní òní. Bẹ́ẹ̀ sọ pé ọbẹ̀ ẹ̀rọ́dù àti kílókọ̀ ẹ̀ tó ní wọ́n ti wọ́n ọ̀tá láíláí láti gbà wá sẹ̀. Ó ní ṣùgbọ́n torí ọ̀rọ̀ Jésù wọ́n wáá dọ̀rẹ́ sọ rántí bí sọ́rí ṣe lọ. Ṣékèṣe pé torí ọ̀rọ̀ Yomi ilẹ̀ yẹn àtàwọn dáìró nǹkan kan àwọn Prince Kọ́ládé ò tún ẹ̀ fi dọ̀rẹ́ báyìí kẹ́ni bá a ṣe pa.
9: A gbọ́dọ̀ dọ̀rẹ́ ni
8: kẹni bá sórí yọmí pa.
9: O ti rẹ́ n tọ́ gbalé lọ́wọ́ bàbá ọmọ rí ni ọmọ olóṣù mẹ́jọ.
8: Bẹ́ẹ̀ wọ́n ní one with God is the majority. Tó bá lọ́ lọ́wọ́ kọ́.
9: Ẹ̀rọ ìṣùlà wà ń bẹ̀. Ìṣùlà wà ń bẹ̀. Àjọ lọ́lọ́ ni ẹjọ́ lọ́wọ́ dìde ìgbènijà fẹ́ ní kọ̀ọ̀kan wa tọ́ bá ṣe dáadáa. Tọ́ bá ṣe dáadáa kọ́ lọ́wọ́ gbìyànjà.
8: Ṣé lọ́wọ́lọ́wọ́ báyìí kò sóko ẹnìkankan bẹ́ẹ̀?
9: Kò sóko ẹnìkankan bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ìwé òfin ọ̀dàtà ẹ̀nẹ́kì sọ títí tí wọ́n ìyanjú ẹjọ́ tó wà níwájú ilé ẹjọ́. Tó bá dáhùn ní 24 èmi gan fẹ́ ṣe ìjọ́ndé èmi gan ti ní interest báyìí mo fẹ́ péjọ́ mo fẹ́ wà ní ẹjọ́ yẹn.
8: Àwọn state assembly ńkọ́ àwọn state assembly ńkọ́.
9: Exercise kan náà ni.
8: Kò sóko ti rán bẹ́ẹ̀.
9: Kò gbọdọ̀ sí exercise ọjọ́ kan náà ni. Governorship and state of assembly ni.
8: Ṣé ẹ kọ́ ẹ fẹ́ da ogun ẹ̀nù báyìí fẹ́ fàjà?
9: A ti já tẹ́lẹ̀ ó ti já kọ́lọ́njọ́ rẹ̀ ní bá a sóni.
8: Àwọn ìtẹ̀yìn wa gbé dání ńkọ́ àwọn ògbónlẹ̀ àgbà ìṣẹ̀yẹ gbàròyìn nǹkan kan.
9: Kò n tá à ń ṣe òkan national assembly.
8: Ok gúbárí torí àti
9: state assembly. Torí àwọn ń pè mí wọ́n ní káwọn mo ti rí million wá mo ti gbé àná kóòtù mo dẹ̀ sọ fún wọn pé ẹ ń bá sanwó mọ́gọ̀ sanwó mọ́gọ̀ ni o. Kò sẹjọ́ tá à ń ṣe òkan national assembly.
8: Sórúkọ àwọn ṣẹ̀yẹ gbàròyìn wà lórí inec portal.
9: Ọ̀ wà ń bẹ́ gbogbo wọn ọ̀ wà ń bẹ́ kò sẹ́ ń dín ẹ lọ́wọ́. Oníkálukú ó fowókọ bàbá rẹ̀ dìbò tó bá sì jẹ́ pé mẹ́ńtọ̀ wọn wọ́n fẹ́ fi lọ àtẹ ìdìbò oníkálukú ó fowókọ ọ̀gá rẹ̀ dìbò tásìkò bá tó ààrẹ ń tó pé tó ní yọmí ọba dìbò ayé ìhun ti bàjẹ́ ló dìbò nígbà tásìkò bá tó.
8: Ọ̀gá o ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú àkọọ́dù nípínlẹ̀ Ọ̀yọ́ orí yọmí Hamzat. Àwọn èèyàn kan sọ pé orí yọmí òṣìṣẹ́ máa jagun bí tó ti le tó lọ sí máa gbèrí tó máa ń gbé borí ọ̀tá. Pé bí wọ́n pogun bí wọ́n kọ́gbọ̀n náà ni ọ̀jẹ́ ní àwọn fi pè lórí yọmí.
9: Mo ọ̀lọ́ bèrè mi náà nínú ogun lèmi gan ti ń sanra.
8: Agbọ́ togun yọ.
9: Ẹ lọ bèrè mi láti 2015 nu ẹgbẹ́ yìí. Wọ́n ọ̀dá mi rí.
8: Wọ́n ṣẹ́gun yín rí.
9: Kò sí. Kọ́dà wọn ò lè rọ́ mi.
8: Tọ́mọ aládé ayé yìí bá tọ̀ yín wá nígbà àgbà kò ní rí nǹkan kan mú lọ.
9: Àní ò lè rọ́ mi. Ẹ lọ bèrè Adeleke kí n tó withdraw ẹjọ́ ní court of appeal. Èmi ò ní sáàánú mo láwọn tèmi níjẹ̀kú rẹ́dí tí wọ́n mọ tó fi ń sọ. Tá a sì ń fèsì àwọn ọ̀pọ̀lọpọ̀ sáàánú ilé ẹjọ́.
8: Tẹ̀ sí ń wí ni wọn.
9: Mo padà withdraw court of appeal ni ní fi rí bòdì lọ́sùn. Mi ìborí mi rí o torí pé mi ò ní ṣe ti ò tọ̀.
8: Lúùsì bá tún kankan rí
9: láyé. Mi ò ní political battle mi lúùsì. Mi lúùsì.
8: Ayé kò sọ méjì kò tún kanra wọn nu ẹ̀yà tó bí ọmọ.
9: Ẹjẹ́ kí ni ọkànrin.
8: Ṣé ẹ̀ta ní gbàwé nítorí ọ̀rọ̀ rẹ̀ sá?
9: Èmi kí ni mo fẹ́ fàwẹ̀ ṣe? À ń sọ̀rọ̀ wí òfin ẹgbẹ́.
8: Kọ́lẹ̀ kúrẹ́sì mọ lórí ọkẹ́wọ̀n lọ fọwọ́ pẹ́ náà pátá pé àfi tí ò bá dà mí lókù sí
9: ẹgbẹ́ tí ń lọ bẹ̀ wọ́n. Àdàbí ń bẹ béèyàn bá darí yẹn bá pẹ́ mi mọ dà wọ́n. Àdàbí òbí mi tá ẹ pa àwọn yìí alàgbà ni tiẹ̀ dà mí àdàbí òbí wọn. Ebi ni mo wo orí afẹ́fẹ́ wa sọ yìí. Bá a ṣe wí kọ́ ì bójú ṣe rí kọ́ ì tá a fi jobi lọ́jẹ́ ẹ̀dẹ́.
8: Àwọn èèyàn lórí Facebook wọn ní kí n sójú òpó lẹ̀.
9: Ẹ sì. Wọ́n sì lọ́gbọ̀mọ́sọ.
8: Àwọn ẹ̀ sì pè yín wọlé.
9: Wọ́n pè wọlé òye tiẹ̀ yé wọn díẹ̀ lọ́gbọ̀mọ́sọ. Bọ́ba mu wa lẹyọ kan mú fún ọ gba.
8: Ẹ mú fún gba.
9: Ọmọ tẹ ń pè mí ni bàbá ọmọ líle.
8: Bàbá ọmọ líle. Mọ́gàjì ìgbésẹ̀ lásán dè bàbá ọmọ líle.
9: Àwọn ọmọ mi gan mọ̀ pé mo ti ya wèrè tí méjèèjì ó ṣèlú.
8: Bàbá ẹ mọ sọ̀rọ̀ báyìí lórí rírì ẹ̀dá fún.
9: Mo ti gbọ́.
8: Ẹ agbọ́dọ̀ sanitize orí atẹ́gùn. Àwọn ọmọ kékèké tí ń gbọ́ dùn létí àwọn òbí wọn sọ bẹ́ẹ̀ wọn pé what daddy what is ìyẹn ya wèrè.
9: Bàbá ọmọ líle ni.
8: Just discard that statement don't worry. Torí pé rédíò máa educate àwọn èèyàn.
9: Politics is crazy. Ọmọlúàbí tó bá da tó lọ́n bá yẹn ni mo débẹ̀ ti ṣàṣeyọrí. Àwọ̀pọ̀.
8: Ṣá àwọn ọmọlúàbí lẹ́yìn sí wa.
9: Níwọ̀n bá gbára mi tó lọ́n fún mi
8: lórí ọ̀fẹ́.
9: Ẹyẹ tí ò ní gbàgbàkúgbà ni. Ẹ tí ò ní gbà. Jẹ́ ń sọ kankan fún
8: ọmọ.
9: Ìwọ gbogbo ẹgbẹ́ òṣèlú ewé ni ò ní fà kájà. Báwọn kan fọ ọmọlúàbí yanjú ẹ. Ṣé ó fi ọmọlúàbí tí wọ́n fi yanjú ẹ.
8: Mi sá fún sọmọ yìí láti parí ìmórí pẹ́yìn náà máa ń bá wa dá sí. Wọ́n ní but this is a different case. You will lose gallantly. Your case is like David and Goliath. Láti orí Facebook lọ́sìn olúọmọ. Mo sì mọ̀ kí Mr. Funso ọmọ ni láti parí ní jẹ́ lọ́sìn olúọmọ lórí Facebook.
9: Bó o lẹ́nìkan ṣe mọ gbẹgbẹ́jà ẹgbẹ́.
8: Wọ́n ní bí ìgbà tí David yìí ń bá gbòlẹ̀ láti jà ní ẹ̀ẹ́lù ìṣìlọ́rọ̀ orí Yomínẹ́ sọ fún
9: mi. Ọya wọn ò gbọ́ sórí ń bọ̀ bá yà.
8: Wọn ò gbọ́ sórí.
9: Àlà òfokò ọ̀lẹ́ hàn. Àlà èmi òfokò ọ̀lẹ́ hàn.
8: Ok torí ń bá wa bá yín tó wá pé bó dáa bàbá mọ́gàjì Gbèsọlá mo bẹ̀ yín.
9: Kò lè bá mi kó lọ bẹ ẹgbẹ́. Ẹgbẹ́ ni ó pè mí. Pé bàbá ẹja yanjú kínní. Àwọn ẹgbẹ́ ni ó pè mí. Èmi gan ti dúró báyìí. Mo káwọ́ sókè fáwọn ẹgbẹ́ tí ń ṣàkóso ẹgbẹ́. mo ti kawo soke fawo ti sakoso egbe
8: mo ti soju opo le o
9: so ton ba egbe ba pe mi ko e ja yanju e nda won lohun
8: hello
10: hello sir
8: o kon yin ati bi te tin pe wa
10: asif marufa ni lati di kan o me ko e ku ataro en en do bu awo ni gba eleji pere la ngbo yin ni slash me Friday ati Saturday mo wa se bi daddy wan do yin ti ele dada wa ori yemi da wa kuro ni te won ti o ba jare to ba kuro ninu accord se ko ni jan yin mole to awon na ni won ri bi star boy yin
9: olorun ni ma pese star boy fun yan se ri bi ilu gangan lo selu ibi o ti koju si yin le ti ri mo ri yin mo te kiyin ibi o ti koju sawon to le gbe oto ni aneyan gbodo se n to to
8: hello o kon yin ati be tin pe apapapa o ye soro

0: ẹsẹ adúpẹ ẹjẹ adúpẹ tẹlomi owu ẹyàn ara ilé tẹ ní nọmbà lọwọ o lè mọ fẹ dùn yìí sàábà ń kọ nọmbà fóònù nọmbà ń dà ok 0706949300 0706949300 tàbí 0701447 5770 0701447 5770 ìlójú òkú tó wọ bí. Hello. So those are you
1: because
0: kò ní bàjẹ́.
1: Kábíyèsí Aládì tó ò fàdí sí o.
0: Ẹ ṣeun.
1: Kò ní bàjẹ́ ẹ ṣeun. Sàyídà táwọn kan náà ni látàwọn yàn. Mo kí àwọn bàbá wa yí o. Bọ̀ tèmi wò yí pé àsìkò gbà tó dàbẹ ni pé ẹgbẹ́ wọn yìí ẹgbẹ́ Akọdù tó dàbẹ ni páwùnyàn ti ń wò pé àfàìmọ̀ kí Akọdù mọ́ wúrí ọwọ́ mú lọ́tẹ̀ yìí. Kí ló dé tó jẹ́ pásíkò gba ẹ gangan náà wá jọ dàrú láàrin ara wọn tó fẹ́ jọ fàyà. Ṣé kò ṣe pé Akọdù yìí nǹkan kan ti sí láti ìpínlẹ̀? Èmi lérò pé yẹ kẹ́ẹ̀dì jọ sọ láàrin ara yín àti pé ṣé gúdugúdù tẹ gbélẹ̀ ṣẹ́yìn lérò wípé bóyá pẹ̀lú nǹkan tó ń lọ ní Ọ̀yọ́ State lọ́wọ́ ìpẹ̀ láwọn ẹgbẹ́ abàmì tọ́jọ́ wà bẹ́ẹ̀ ṣé ó lè rọ́wọ́ mú tó bá tiẹ̀ rí tíkẹ́ẹ̀tì ẹ kú ètò.
0: Ó yẹ dáwọn ló ń gbà pápá.
2: Kò sí ẹni tó gbé gúdugúdù lè adíje ní gbogbo wọn. Ṣé ẹ sì rí gbàtà primary tó ti jọ wá bó ṣe wá wọn mọ tó nǹkan consensus ni ẹni yìí lẹ́gbẹ̀ẹ́ wa ti kú kó sì fẹ́ gbẹ́ tó kú lẹ̀. Ó lọ lòun ṣe wà pẹ̀lú Ọ̀yọ́ ń pè ọ́ ẹgbẹ́ Akọdù ti kú kí lọ wá ń bòkú jásì.
0: Fokú lẹ́fọ́ lókùú. Ẹ pápá kọ̀ọ̀kan yín àti bí ẹ ti ń kúrò àkẹ́ ẹ dá sí tó.

0: ìṣòlóṣèlú ọ̀dá wa tiẹ̀ ni oníròyìn ni ẹ má jẹ ń tàyín jẹ ẹ ẹ̀dẹ̀ lè fi ero tiẹ̀ ẹ lè fi wé èrò olóṣèlú mi ìtẹ́ ẹ bá mú torí ẹ gbogbo ẹ̀yin olóṣèlú àtijọ́ yìí ẹgbẹ́ ẹ náà ni lọ́nu bí ẹgbẹ́ ẹ bí náà ni lọ́nu ẹ.
1: Ẹ ti make a point yẹn jágun tẹ́lómi wù torí àkókò ọjọ́ ti lọ ọjọ́ ń sáré ẹja sáré tẹ́lómi náà ló ń kọ́ pàpà. Hello. Ìpè ń kọ lura wọn ni ẹnìkan mo fẹ́ dá lóhùn sọ̀rọ̀ ọjọ́ ti lọ. Hello. Ó kọ yín àti ẹgbẹ́ pípa pàpà. Hello. Kí ni ẹ wí? Ìyá ọjọ́ ti lọ ọjọ́ ti lọ. Ibi láti ta ti mọ ṣẹ́rí wálé. Ó pàtàkì lọ́wọ́ yín mọ́gà dìgbù ṣọlá Sunday. Ẹ ṣeun tá a kò yín tẹ́ ẹ dé wa sá. Nígbà tó ń bọ̀ wọn nìkan wá Dr. Babatunde Adémọ́lá Pásítọ̀ Ọ̀ṣọ́ kí mò ń wò
2: yìí.
1: Oṣuọlálé Olúṣọlá Mrs. Balógun Yẹ́mísí Mrs. Ànkígbe Mrs. Ọláídé. Kílẹ̀ pé
2: Akíngbà
1: Akíngbà òkè ẹn tó kọ́ ni òpẹ́ mọ́bìnú Mrs. Akíngbà Mrs. Ọláídé Aziz Mrs. Alábẹ́dé Olúwaṣeyí Mrs. Oyèkànmí Rọmọkẹ́ àti Mr. Ibrahim Abdulaziz. Ẹ ṣe àdúpẹ́ tẹ̀lé mẹ́gàjì ìgbìmọ̀ ìṣọ́ra Sunday wa ojú òní tí Abíọ́dún Adéwọlé ló kọ́ mi Mr. Double A 081 ní nọ́mbà mi 6560-3597 081-6560-3597 Odi Friday lórí ìjọba àbílẹ̀ láago márùn-ún rẹ̀ nígbà tó kólé èèyàn ọlọ́run wọn ló kàn after God náà yìí mọ́ dáhùn ó wò kó bọ́ bọ́ bọ̀ lọ nígbà tó kólé èèyàn ọlọ́run ọlọ́run náà tún ní ìpàdé wa wọ̀ bí ọjọ́ rọ̀ sáà kò ti jẹ promo ń bọ̀ káàdì.
3: ọ̀rọ̀ tó bá dáni lójú kì í kọ́ni lẹ́nu gbangba làṣáta ṣàkátá pàrà làásín tọ́.
4: Flash FM 105.5.
5: Quick, charge at 240.
6: Hot news, cool vibes, sports, and more on the internet.

0: àmọ̀ pé kí ló fẹ́ràn yẹn.
1: Olórú ìsebè ni mo fẹ́ràn jà lọ.
0: Olórú àbúrò tí olórúkọ kẹ̀.
1: Owó rẹ̀ kò wọ́n rárá. Ó sì máa ń gbádùn rẹ̀.
0: Àmọ̀ pé wọ́n ti pè ìfà máa fani lákòyà o.
1: Olórú wo ló wá fẹ́ kí n rà báyìí?
0: Olórú Devon Kings ló yẹ kó o ra. Ó jẹ́ olórú ìsebè tó pọ̀ ju owó. Ó sì kún fún èròjà aṣaralóore vitamin A.
1: Olórú ìjọun tí mo lè yàn láàyò fún èmi àti ìdílé mi.
0: Bẹ́ẹ̀ ni o parọ́. O lè ra ìwọ̀nba tí owó rẹ̀ bá ká, o sì mọ̀ pé wà á gbádùn oúnjẹ aládùn tó bá fi òróró náà ṣe.
1: Òótọ́ ló sọ. O ṣeun ọ̀rẹ́ mi. Mo rí dájú pé mo sọ fún gbogbo ènìyàn pé olórú ìsebè Devon Kings ni olórú ìsebè tó dára.
0: Ó dára bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi.
1: Devon Kings, òórùn aládùn, adùn tó kó ẹbí àti ara mọ́ra. Ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.
2: Oh boy, this catfish sweet oh. And I bet we bet influencer money they take ball now.
3: Bet influencer, what do that?
2: Simple, join Betway, book your game and share your code with your guys. Every week, Betway go summon you 4% commission.
3: Chai, I bet find me up.
2: Enjoy Betway Bet Influencer. Share your code and weekly. Download the app or visit betway.com.ng and enjoy exciting offers daily. 18 plus only. Play responsibly. Betway. Feel the action.
4: Nígbà tí wọ́n bá kí orúkọ ẹnìkan níbi ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde, ohun kan ṣoṣo lẹ máa ń gbọ́. Ṣùgbọ́n bẹ́ẹ̀ bá fetí sílẹ̀ dáadáa, ẹ máa gbọ́ ìró àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó wà lẹ́yìn àṣeyọrí náà. Àwọn òru tí a fi gbàdúrà kíkankíkan, ìfẹ́ àti ìtọ́sọ́nà líle bàbá àti àwọn òru aláìsùn tí akẹ́kọ̀ọ́ alápọ̀n fi kẹ́kọ̀ọ́. Nítorí wípé àṣeyọrí kì í ṣe ìrìnàjò ẹnìkan ṣoṣo. Fún wa ní Sanlam Alliance, àwọn àkókò ìwúrí báyìí kìí ṣe àṣeyọrí nìkan. Ó jẹ́ ẹ̀rí, ẹ̀rí iṣẹ́ takuntakun, ìfọkànsìn, ìtìlẹ́yìn àti ìlọsíwájú. A kìí wo àwọn àṣeyọrí pàtàkì rẹ nìkan. A máa ń ṣe ayẹyẹ pẹ̀lú gbogbo àwọn tó ràn wọ́n lọ́wọ́ láti débi tó wà. Pẹ̀lú àwọn ètò mádàndófò wa tó yọrantí, à ń rí dájú wípé àwọn àkókò ìwúrí rẹ kò yí sí ìbànújẹ́. Kàn sí www.sanlamalliance.com.ng láti mọ̀ sí. Sanlam Alliance, big this year, but we booya.
2: Every time there's a match, there are two kinds of screams. First, the regular fans. Yeah! Then there's this. Yeah! That's Betway users celebrating louder for their team and for their winning bets. Play and win with Betway, your destination for all things sports and casino with solid odds, fast payouts, and 24/7 support. Download the app or visit betway.com.ng and enjoy exciting offers daily. 18 plus only. Play responsibly. Betway. Feel the action.
5: Flash FM 105.5.

0: Flash FM 105.5.
1: Fún olè ṣàlàyé máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà súyà, àlùbọ́sà adùn chili àti kọ̀nọ́fùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
3: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,500 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama
4: tàbí LLD, NCE, HND, A level tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry.
3: Ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní number 1A Ọba Akran Avenue Ikeja, Nìbàdàn, a wà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ìjẹ̀mà Gbadu Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.
5: Say after me. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
6: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
7: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
8: Nígbà tí wọ́n bá kí orúkọ ẹnìkan níbi ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde, ohun kan ṣoṣo lẹ máa ń gbọ́. Ṣùgbọ́n bẹ́ẹ̀ bá fetí sílẹ̀ dáadáa, ẹ máa gbọ́ ìró àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó wà lẹ́yìn àṣeyọrí náà. Àwọn òru tí a fi gbàdúrà kíkankíkan, ìfẹ́ àti ìtọ́sọ́nà líle bàbá àti àwọn òru aláìsùn tí akẹ́kọ̀ọ́ alápọ̀n fi kẹ́kọ̀ọ́. Nítorí wípé àṣeyọrí kì í ṣe ìrìnàjò ẹnìkan ṣoṣo. Fún wa ní Sanlam Alliance, àwọn àkókò ìwúrí báyìí kì í ṣe àṣeyọrí nìkan. Ó jẹ́ ẹ̀rí, ẹ̀rí iṣẹ́ takuntakun, ìfọkànsìn, ìtìlẹ́yìn àti ìlọsíwájú. A kì í wo àwọn àṣeyọrí pàtàkì rẹ nìkan. A máa ń ṣe ayẹyẹ pẹ̀lú gbogbo àwọn tó ràn lọ́wọ́ láti débi tó wà. Pẹ̀lú àwọn ètò mádàndófò wa tó yọrantí, à ń rí dájú wípé àwọn àkókò ìwúrí rẹ kò yí sí ìbànújẹ́. Kàn sí www.sanlamalliance.com.ng láti mọ̀ sí. Sanlam Alliance, gbé ìgbésí ayé pẹ̀lú ìgboyà.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Fún olè ṣàlàyé máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà súyà, àlùbọ́sà adùn chili àti kọ̀nọ́fùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun.

0: Splash FM 105.5.
1: Mo ti bere. Mo le ṣalaye mo pani lẹrin lakoko apejọpọ itakuroso ori la mọlẹbi mi. O ti ẹda o ti gbogbo won ni fe si ni mo nse. O na ni ami idanimo mi ti se Maggi native jollof rice. Itọwo ekan lasan ari kan ko si leyin e.
2: Maggi star ta se latara ewa soya, alubosa adu chili ati konfuru.
1: Onje ale ti dele, e ma bo jeje tabi ke ma wa rara.
2: Maggi star yo so gbogbo nje ta se du won ara oto. Yo si tu so akoko na da koko mo ni gbagbe.
3: Say after me. Okay. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
4: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
5: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
6: Ọlọ́run nìkan ní ṣàánú ẹ̀dá, ṣùgbọ́n Ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́. Káàṣì ẹ̀yẹ lẹ́dàá rántí wà lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn. Eléyìí tí kìí sún tí kìí rẹ̀ nígbà kankan, kí aṣọ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ìyẹn nínú oṣù Ẹ́bà yìí. Káàṣì ẹ̀tẹ́ ti mọ̀ bí ẹni mọ̀wọ́ tí tanná sínú àpò gbogbo ènìyàn. Ó tún máa gbé ẹ lọ sí ìpínlẹ̀ tó ga jù. Ó tún yá o, ẹ jẹ́ kí n jayé sí ti Independence Day Cash Pot. Àwọn olúborí 1966 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Gbogbo ọjọ́ Friday ni Double Winning Cash Pot. Níbẹ̀ ni káàṣì ẹ̀ ti ń sọ ọ̀pọ̀ ènìyàn di mílíọ́nìà tuntun. Èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀. Ǹjẹ́ ló rọrùn bẹ́ ìwọ gan-an lọ́kàn láti di mílíọ́nìà wa? September 30 ni Special Independence Cash Pot. Nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò. Lórí Splash FM *347*1004*#. Lórí Ládìlú FM *347*1004*#. O sì tún lè ṣàbẹ̀wò sójú òpó wẹ́bsáìtì pẹ̀lú www.kashe.ng. Ẹni ọdún 18 nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọjọ́ tẹ́jú Emibod ló fún òǹtẹ̀lú káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ nínú oṣù Ẹ́mbà yìí, àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀. Káàṣì ẹ̀.
7: Ẹjẹ́ fún mi níláàdì ìgò. Arábìnrin, ẹ ṣe ń ra àbúrò òróró ni. Ohun tí ẹ̀ ò mọ ohun tó wà nínú ẹ̀. Ní tèmi o, òróró power oil ni mò ń rà. Pàápàá jùlọ, wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe àpò pélébé power oil tuntun tó tóbi ní ìlọ́po méjì ju èyí tí wọ́n ti ṣe tẹ́lẹ̀ lọ.
8: Àpò pélébé òróró 90ml power oil tuntun ₦300 péré ni. Owó rẹ̀ ò sì fani lápò ìyá.
9: Wow! Ẹwà jadun ìtọ́wò dídára ti New Bobo 100. Bobo 100 ni wàrà mìíràn tí ń gbé nínú ìgò ní mìlímítà 200 tí ó sì kún fọ́fọ́ pẹ̀lú vitamin C, PHA ní èyí tí máa mú ọpọlọ jí pépé tí ó sì tún ṣe ara lóore. Ó tóbi sí i, ó dùn lẹ́nu bẹ́ẹ̀ ló tún kí pọ́pọ́pọ́. Bobo 100, aṣaralóore dídára fún òǹgbẹ rẹ.
10: Are you in need of a nice and comfortable fully furnished hostel accommodation in the University of Ibadan? Or are you in search of a place for seminars and executive trainings? Look no further. Adebayo Akande Hall is the go-to place for your lodging needs. With a home away from home feel, Adebayo Akande Hall is a four-star hostel built in a serene environment with constant supply of electricity. It has fully furnished rooms that gives you great comfort at an affordable price. Adebayo Akande Hall is located at Ajibode Extension, University of Ibadan. For inquiries and reservations, visit www.adebayohall.com. or call 080-5699-8718 or 080-5699-8719 or 080-5699-8720. Adebayo Akande Hall, built for comfort, built for you.
1: Mo ti bẹ̀rẹ̀. Mo lè ṣaláì mọ pani lẹ́rin lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí la mọ̀lẹ́bí mi. O ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mo ń sè. O náà ni ami idanimo mi ti ṣe Maggi native jollof rice. ìtọ́wọ́ ẹ̀kan lásán àrí kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Magista tá a ṣe látara ẹ̀wà sóyà àlùbọ́sà adùn chili àti kọ̀nọ́fùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀ ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Magista yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀ yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nì gbàgbé.
11: Flash FM

0: wa kúrọ̀lẹ́ níbi gbogbo tẹ́ ti ń gbọ́ wa ni orúkọ Jésù Kristì Olúwa wa náà la sì fi kí wa káàbọ̀ sórí ètò ìwòsàn ìrora ọkàn eléyìí tó ń wáyé láti ọwọ́ ẹgbẹ́ bíbélì ti Nàìjíríà tí a mọ̀ sí Bible Society of Nigeria. Ṣàlàfẹ́ àlàbà yín lórúkọ Jésù Kristì Olúwa wa mo ṣe ní àdúrà wípé gbogbo ohun tó lè máa jẹ́ ìrora nínú ọkàn wa tó lè máa jẹ́ ìdààmú nínú ọkàn wa tàbí ohun tí ò jẹ́ ká sùn ohun tí ò jẹ́ kí inú wa ó dùn látara ètò yìí mo mọ̀ pé gbogbo wa pátá náà láàní ẹ̀rí ayọ̀ tẹ́miládé àlòkò òun lorúkọ ti tèmi ṣé àlàáfíà òun náà ni mo bá yín gẹ́gẹ́ bí àkòrí eléyìí tá à ń jíròrò lé lórí lọ́wọ́ fún bí ọ̀sẹ̀ méjì láti ń sọ̀rọ̀ nípa gbígbé gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì láàrin wàhálà láàrin làásìgbò àti láàrin ìkọlù gẹ́gẹ́ bí ẹlẹ́sìn kìrìsìtẹ́nì bó o la ṣe gbé pẹ̀lú ìgbé àlàáfíà láàrin wàhálà yìí bó o ní a ṣe jẹ́ ìrànlọ́wọ́ tàbí àwòkọ́ṣe láàrin àwọn tí wàhálà bá ń wáyé látọ̀dọ̀ wọn bóyá nínú ìdílé ni o lè jẹ́ lágbègbè o lè jẹ́ láti ẹ̀yà kan sẹ́yà kan tàbí ikọ̀ sí ikọ̀ kódà o lè jẹ́ ní ìpínlẹ̀ tàbí ní orílẹ̀-èdè lápapọ̀ bó o la ṣe gbé ní àgbéyè nírú àwọn àkókò báyìí òun náà ni eléyìí tí à ń dára wa lẹ́kọ̀ọ́ lé lórí tí mo sì mọ̀ wípé ẹ̀yin tẹ́ ti ń bá wa fi ọkàn bàbọ̀ látìgbà tá a ti mú àkòrí yìí náà lẹ ti rí ọgbọ́n kan tàbí méjì dìmú mo wá ń ṣe ládùúrà wípé gbogbo ẹ̀kọ́ tí à ń rí kọ́ lórí ètò yìí àkànní kọ lásán bí ò bá ti ẹ̀ jẹ́ fún ara wa á jẹ́ ìwúlò fún àwọn alábàágbé wa àti fún gbogbo àwọn tó bá wà ní àyíká wa kí wọ́n lè sọ wípé lóòótọ́ kìrìsìtẹ́nì tàbí onígbàgbọ́ òdodo ni ẹni yìí orí ọ̀fẹ́ ni o èmi náà tọrọ rẹ̀ lórúkọ Jésù yóò sì jẹ́ ti gbogbo wa tó ẹ̀yin náà mọ̀ bá ṣe máa ń ṣe ètò wa ẹ̀jẹ̀ ká kọ́kọ́ gbọ́ eré oníṣe yìí ná eléyìí tí ó tọ́ wa sọ́nà nípa ohun tí à ń jíròrò lé lórí bó tẹ̀ tilẹ̀ jẹ́ wípé kékeré ibẹ̀ òun náà láàmú wá láti fi tún lè ní àgbọ́yé dáadáa nípa àkòrí ètò wa nígbà tá a bá wa gbọ̀ tán àwọn bàbá wa náà ti wà ń kalẹ̀ wọ́n ó tún máa bá wa dáhùn sí onírúurú ìbéèrè tí ó tún lè jẹyọ látara àkòrí náà ẹ kú ìkàlẹ̀ à ń bọ̀ àti ìlọ.
1: Orílẹ̀-èdè Bìngólà jẹ́ àkójọpọ̀ ẹ̀yà púpọ̀ tí ó fi mọ́ àwọn ẹ̀yà Liwi àti àwọn ẹ̀yà Òkì. Àwọn ẹ̀yà méjèèjì sọ wípé abala ilẹ̀ ọlọ́ràá kan jẹ́ tiwọn. Àríyànjiyàn yìí fa ìjà tó le àti ìtàjẹ̀sílẹ̀ fún ọgọ́rùn-ún ọdún lé díẹ̀. Gbogbo àwọn iléèwé ibẹ̀ jẹ́ ti àwọn ọmọ Liwi tàbí ti àwọn ọmọ Òkì. Wọn kò jọ bá ara wọn ṣepọ̀ rí ní ọjọ́ yìí. Àwọn ọmọ ilé-ìwé bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ àkọ́kọ́ wọn ní ilé-ìwé. Jonah Ongo, olùkọ́ ilé-ìwé kan sọ fún àwọn ọmọ ilé-ìwé rẹ̀ kí wọ́n sọ nípa nǹkan kan tí wọ́n kọ́ ní àkókò ìsinmi wọn. Lára àwọn ọmọ ilé-ìwé náà ni Isaki ọmọ rẹ̀ tó jẹ́ ọmọ ọdún mẹ́sàn-án àti ọ̀rẹ́ rẹ̀ Odilion.
2: Ẹ̀yin ọmọ ta ni o kọkọ fẹ sọ ti rẹ lónìí. Odilion, iwọ kọkọ sọ ti rẹ. Kí ni o ní níbẹ̀ yẹn ọmọ?
3: Mo ya àwòrán Òkì tó jẹ́ ìkà àti òbúrẹ́ wa. Ẹ̀wọ̀n bó ṣe kúrú ṣe mọ̀ wọn ò gbọ́n bí tiwa.
2: Odilion, ta ló sọ bẹ́ẹ̀ fún ọ?
3: Máàmi ló sọ fún mi. Wọ́n sọ wípé àwọn Òkì wọ́n léwu. Kódà wọ́n máa ń jẹ́ ọmọdé.
2: Ẹ̀yin ọmọdé ẹ gbọ́ mi. Mo mọ̀ pé ọ̀pọ̀ ènìyàn ní ń bínú sí àwọn Òkì. Àwọn Òkì náà ń bínú sí wa. Ṣùgbọ́n mo fẹ́ kí gbogbo wa mọ̀ pé ènìyàn ni wọ́n gẹ́gẹ́ bí àwa náà. A dá wọn ní àwòrán Ọlọ́run.
1: Ní alẹ́ náà, Jonah sọ fún ìyàwó rẹ̀ Isabeli nípa bí nǹkan ṣe lọ lọ́jọ́ náà nínú kíláàsì àti nípa àwòrán tí Odilion yà.
2: Isabeli, ọ̀pọ̀lọpọ̀ òbí ni wọ́n ń kọ́ àwọn ọmọ wọn láti kórira. Èyí kò sì dáa rárá. Èyí yóò kàn mú kí ìwà ipá pọ̀ sí ni ọjọ́ iwájú.
1: Ṣùgbọ́n nínú ọkàn wọn, Jonah àti Isabeli jìjàkadì láti tẹ́wọ́ gba àwọn Òkì ni. Ní gbogbo ọjọ́ ayé wọn, wọn kò mọ nǹkan mìíràn ju ìjà pẹ̀lú àwọn Òkì. Gbogbo

0: ìdílé ló fẹ́rẹ̀ ti ní ẹnìkan nínú wọn tí a ti pa nínú èdè àìyedè tó ti pẹ́ yìí.
1: Ṣùgbọ́n o, lára ohun tí wọ́n kọ́ wọn jẹ́ òtítọ́, Jona. Rántí ìbátan rẹ tí wọ́n fi ọkọ̀ ẹ̀yà òkè pa. Jona, má sì gbàgbé bábá rẹ ọ̀wọ́n tí wọ́n fi ìyà jẹ wọ́n tí wọ́n sì pa wọ́n nípakúpa.
2: Mo mọ̀, aya mi mo mọ̀, ṣùgbọ́n gẹ́gẹ́ bí kìrìtẹ́nì a ní láti dáríjì.
0: Ṣùgbọ́n kì í ṣe gbogbo Líbì tó fi mọ́ àwọn ọ̀rẹ́ Jona ni wọ́n gbà pẹ̀lú rẹ̀.
3: Jona, àwọn ẹranko wọ bí aburuku ni wọ́n, wọ́n bí wọ́n ṣe máa ń fẹ́ láti já ilẹ̀ wa gbà mọ́ wa lọ́wọ́.
2: Àti pé ṣé o ti ṣàkíyèsí bí wọ́n ṣe máa ń rùn burúkú?
3: Òórùn tí ò dá, wọ́n sì gọ̀, wọ́n fẹnu ọra gidigidi. Kí ni ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé ní ọjọ́ sí, mo rí òkí kan, ó sì.
4: Ní ọ̀rọ̀ yìí, ìjà yìí ti wà láti ìrandíran, yóò sì tẹ̀síwájú fún ọ̀pọ̀ ọdún sí i, bí a kò bá wá ọ̀nà láti máa bára wa ṣe pọ̀.
0: Lẹ́yìn ìgbà díẹ̀ lóṣù náà, ìjọba ṣètò ìdánilẹ́kọ̀ọ́ ní olú ìlú wọn. Nǹkan bí ọkùnrin 25 wá fún ìdánilẹ́kọ̀ọ́ náà, ẹ̀yà Líwìran Jona àti àwọn mẹ́ta mìíràn. Àwọn ọkùnrin 5 láti ẹ̀yà òkè jókòó nínú yàrá náà. Olùṣọ́ àgùntàn Bozo jẹ́ ọ̀kan lára wọn.
5: A dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ wá papọ̀ fún ìdánilẹ́kọ̀ọ́ yìí lórí ṣíṣe iṣẹ́ àgbẹ̀ lọ́nà tó dára sí i. Èyí yóò mú owó wọlé sí i fún ìlú wa gbogbo. Ṣé gbogbo wa là ń fi ọkàn bá mi lọ bí?
0: Àwọn Líwì àti òkè jókòó jìnà sí ara wọn, wọn kò sì bá ara wọn sọ̀rọ̀. Wọ́n ń wo ara wọn yíká inú yàrá. Lẹ́yìn ọjọ́ méjì ìdánilẹ́kọ̀ọ́, wọ́n pín àwọn ọkùnrin náà sí ìgbìmọ̀ ẹlẹ́ni 4-4. Sí ìyàlẹ́nu rẹ̀, Jona rí pé òun àti olùṣọ́ àgùntàn Bozo wà nínú ìgbìmọ̀ kan náà. Ní gbogbo ọjọ́ ayé wọn, Jona àti Bozo kò rò pé ẹnìkan láti inú ẹ̀yà kejì lè jẹ́ kìrìtẹ́nì gidi. Ṣùgbọ́n bí wọ́n ṣe jọ ń ṣiṣẹ́ papọ̀, tí wọ́n sì mọ ara wọn, Jona àti Bozo kò lè ṣẹ́ òtítọ́ rẹ̀ pé àwọn méjèèjì jẹ́ kìrìtẹ́nì gidi. Ó sì wá yà wọ́n lẹ́nu láti rí pé ọ̀pọ̀lọpọ̀ ohun tí àwọn ti gbàgbọ́ tẹ́lẹ̀ kìí ṣe òtítọ́ rárá.
6: Ǹjẹ́ àwọn Líwì a máa jẹ àwọn àgbàlagbà nígbà tí wọ́n bá ti dàgbà jù láti ṣiṣẹ́?
7: Rárá o.
6: Ṣùgbọ́n ṣé òótọ́ ni pé àwọn òkè a máa lọ sùn pẹ̀lú ọkọ wọn lọ́wọ́?
7: Rádaràdá rédèrèdè, ǹjẹ́ ìwọ tilẹ̀ gbà yẹn gbọ́ bí?
0: Ní ìrọ̀lẹ́ ọjọ́ tó gbẹ̀yìn, àwọn ọkùnrin méjì yìí jókòó papọ̀ ní ìta. Àwọn ìràwọ̀ tan ìmọ́lẹ̀ sí ojú ọ̀run lókè orílẹ̀-èdè dáradára wọn. Ilẹ̀ tí ogun ọlọ́jọ́ pípẹ́ ti fàyà.
8: Olùṣọ́ àgùntàn Bozo, ǹjẹ́ o jẹ́ mọ̀ pé mo fẹ́ pa àwọn òkí nítorí tí wọ́n pa bàbá mi? Ṣùgbọ́n báyìí n kò fẹ́ gbẹ̀san mọ́. Ṣé ni mo ṣáà máa ń rántí ẹsẹ̀ bíbélì tó wí pé tèmi ni ẹ̀san, ni Olúwa wí? Olùṣọ́ àgùntàn, nǹkan kan nínú mi ti yí padà, kódà orí fífọ́ tí mo máa ń ní ti lọ.
7: Mo mọ ohun tí o ní lọ́kàn, èmi pàápàá ọkàn mi máa ti yí padà.
8: Bóyá a lè dúró gẹ́gẹ́ bí alárinà láti mú kí àwọn ènìyàn wá wà papọ̀.
7: Òye tó dára gbáà nìyẹn.
0: Jona àti Bozo padà lọ sílé, wọ́n sì sọ fún gbogbo ènìyàn nípa bí àwọn ènìyàn tí wọ́n ti jẹ́ ọ̀tá rí ṣe lè padà di ọ̀rẹ́.

0: e kaabo pada mo lero wi pe e gbadun ranpe eleyi ti a fi sit down nipa ere eleyi to n soro lori gbigbe keje bi kristeni laarin wahala ati laasigbo e kaabo pada lekan si awon baba wa won ti wa nkale ti won mo ba wa down si awon ibere wa eto yi naa ni a npe ni iwosan irora okan lati owo egbe bibeli ti Nigeria Bible Society of Nigeria ago mere role si ago marun ku iseju meedogun ojo abameta baye 4 pm to 4:45 pm na ni eto yi lo si ma nwa si ori afefe e si le pe wa sori 0916188 7383 le kan si 0916188 7383 yala te to ba nlo lowo tabi nigba ta ba pari eto e je kin fi asiko yi ki Pastor Daniel Farinde kaabo loni e ba mi ki awon ara ile
1: eyin le ara ile mo ki wa kaabo sori eto yi lagboro olorun gbogbo irogbodiyan ti nbe laarin wa ina mi mo yo ba wa panu e o oruko Jesu ife ayo la ma bara wa lo
0: amen amen oruko Jesu baka na ni mo ki Pastor Sunday Ogungbemi e ba mi ki awon ara ile
2: e ka san gbogbo eyin to nbo wa a dupe fun anfani tolorun to fun wa loni lati ko eko ninu oro bibeli nipa ba se lo mo yanju rogbodiyan to nlo ni ayika wa olorun fun wa ni
0: okun
2: atagbara ati olofe lati gbe igbesi alaafia laarin ara
0: e je ki n bere lati odo Pastor Sunday Ogungbemi loni ibere eleyi ohun naa ni o n so wipe kini awon igbese ti a le gbe tabi ki lawon ohun ti a le se nigbati iko to je pa ti je anfani awon iko to je tiwa pe boya iko ti a je omo egbe re tabi nkokan ti won ba je anfani ninu kikopa ninu ikolu eje ki bere pelu eleyi to so wipe ije ironu piwa tooto tabi titoro aforiji ni tooto ije o le se iranlowo fi wo ogbe ti awon wahala ateyinwa to ti da si eyan lokan abi kini yo je ki itoro aforiji gangan ki o ni itumo se eyan
2: o se se tori pe ohun to sele ni pe ke eyan yen gbodo ni ona to ma lo si toro aforiji lati inu okan wa teyan ba ti gba pe yes oto asise wa teyan si ti mo pa asise wa so ti wa ni lai je pa tun se ariyanjiyan yen eleyi ni tan wa wa wi so ta si ma lo pelu pe kini yen o dun mi o emi o te le mi mo bo se ri lara mi sugbon tan wa ni pe an wa ifori idariji yes pe won ni dari ese waju abi asin dari ju awon to se wa so igbo eleyi igbese ta ma gbe lo ni a si se tan lati se kini lati se atunse gẹ́gẹ́ bí dad was on last week àwọn obìnkan ń bi tàtún ṣe bá ṣe ń ṣe àgbọ̀dọ̀ gbé ìgbésẹ̀ láti ṣe àtúnṣe ní gbèsè yẹ kórí àgbèsè rọ and then ká sì rí pé gbogbo ìwà tá à ń rú nǹkan o ìwà yẹn náà wà pẹ̀lú ìgbésẹ̀ tá à ń gbé kò sí pé mo ní ọmọ bínú ṣùgbọ́n pẹ̀lú body language mi àgbọ̀n ṣe ń ṣe àwọn yẹn rí pé ẹyàn kìíní ò dé ní ọkàn fẹ̀ká kan sọ̀rọ̀ lásán ni so gbogbo àwọn ìgbésẹ̀ tó yẹ kí ni ò gbé ní nínú ògbọ̀bà tí ẹ mọ̀ pé àṣìṣe wà torí gbogbo ẹ̀ ló ní ibi tó fìdí múlẹ̀ nínú bíbélì Corinthians 7 that is 2 Corinthians 7:10-11 ó sọ̀rọ̀ nípa pé nítorí ìbànújẹ́ ẹni tó wà bí ọlọ́run ó máa ń ṣe iṣẹ́ ìrònú púpàdà sí ìgbàlà tí kì í mú àbáwọn àbámọ̀ wá ṣùgbọ́n ìbànújẹ́ tí ayé máa ń ṣiṣẹ́ ikú ọlọ́run jẹ́ kí ìbànújẹ́ ayé ikú pa wá dànù lórúkọ Jésù Matthew orí kẹta ẹsẹ̀ keje náà nítorí náà ó ní ẹ̀sù èṣù tí ó yẹ fún ìrònú pìwàdà tí ẹ bá lóun ní ìrònú pìwàdà nípasẹ̀ Jésù ó láwọn èso irú ẹ̀ ní eléyìí so olùwà ràn wá lọ́wọ́ James 5:16 náà ó ní ká ṣe kíni o ẹ jẹ́ wọ ẹsẹ̀ yín fún ara yín so gbogbo àwọn eléyìí ó ní ìdí nínú bíbélì ó sì sọ fún wa náà ọlọ́run kì í kẹ́gàn ọkàn tó ti fọ́ a broken hearted so àti ti àwọn tó ní ìrònú pìwàdà tọkàntọkàn Olorun a ran wa lowo.
0: Amen. Amen. Amen oruko Jesu. E je ki kuku bere yi lowo Pastor Faride. O na ni wipe kini ohun ta le se nigbati egbe ti a je omo re ti o ti kopa tabi to je anfani ninu kikopa latara ikolu tabi iwa ida eleyi ti won ti hu si egbe mi tabi iko mi.
1: E se erin pe robodiyan to ba lo laarin ijo ni laarin ilu ni ko si bo se le sere bi tan kan ba tin jiye awon kan ni o ja anfani ibe bi ere onise to wa ninu eleyi erin mo pe won pin onje awon opo to wa ni ilu ti won gbede awon adari awon ni won toju gbogbo an to ese de ti won mo kankan won ta si won iyen lo na lo fa rogbodiyan bo se nsele na niyan ti eyan ba ti wa n gbadun eleyi gege bi onigbagbo to to e mo je ope ke to ko awon yoku mora ti e ba ko awon yoku mora Olorun ka si ese fun wa lorun o gbogbo aladua arin dorun ka to mo to in to sele ni wipe won ni ka se ka feran ara wa ka feran omo ni keji wa ni won gba ta ba ti pera wa lo ni gbagbo ti a dapo baba pera wa lomo ilu kan na ko ye ki iya pako wa ko ye ki ede ayede ko wa awon to ti janfani ninu nkan on lati fi ayele fun awon yoku ti won si wa nbe lati janfani ti won ninu oro aje ni o ninu onje pepin ni o ninu oro olorun ni o ninu ise iranse ni o o ye ka fi ayele ki gbogbo nti a ba nseto re ko kari papa laarin awo onigbagbo eran ti bi Jesus se so pe awa ni imole aye ti imole temi olorun ba si ndari wa ta je imole aye a ni se agabagebe ehn ngba ba npe kan ta kokun ti ara le wa ta pin ta awon omo wa e kokon ba nwele lole ti gbogbo awon to wa ninu ijo ti won pariwo ton paru ton owo mu omu eleyi o boju to be na ni sele laarin ilu ti di ando mokoro yi lawon mi fi gbaladun adun gbogbo ilu tawon yoku si njiya eleyi o boju mu mo gbaladua ni dorun ko lorun to fi ya je wa o iya oni je wa o e ma ja fi ya je awon eyan laye o
0: e seun gan teyin ara le ti eyin ba se ndarapo mo wa lori eto yi eto iwosan irora okan lati owo egbe bibele ti Nigeria ohun na le n gbo lowo ni ikoni omoluabi splash 105.5 FM esi le pe wa sori 0916188 7383. E je ki n tun pada sodo Pastor Ogunbemi. Ohun na ni wipe kini yato to wa laarin didariji eyan tabi keyan ko ran petu sa wo pelu eyan wipe a sa je ko sa lo ko je ko sa je rodo lo re simi tabi keyan o dariji eyan gangan ni toto kini awon yato to wa nbe.
2: Oro adariji eyan itumo re ni pe eni to se wa latokan wa a se ton lati jowo gbogbo on to se yi ati gbogbo ona fun mi lati gbesan lodo re a jowo e fun Olorun nipa eni a mo pe ni ise wa loto sugbon te ba fe soro nipa pe mo dariji itumo re ni pe ese to se mi yo o ye ki gbesan ni o sugbon mo fi gbogbo re fun Olorun sugbon ta ba soro nipa idapadabo si pupe asa keyan satunse return bo npe reconciliation a ri pe eleyi ohun to duro fun ni pe eyan fe tun igbekale to wa laarin rewa a fe tun mo bi igba ti lewo ni a fe tun mo so teyan eje pe ba ti de iru stage yi a gbodo tun ibasepo wa se ka to le tun mo a le da kolegbe kan ka fe ni ti ti inu re inu nbi ka fi le pe ngbo ba pe inu re oro e je ma ba ti wa lo so eleyi a fe pe ra wa papo so da pe agboye o le se won ma nso ru inu apere ti mo fe lo ye opolopo le ma gba pelu mi tori opolopo ni o fe ran ini daruko so won ma mo ni ti mo so npa e olori lede Nigeria wa kan ni nigba to wa si apere ijoba nigba e lohun odun merin akoko o n sa kakiri lati se nkan ton pe ni reconciliation laarin east west ati north ti yin o ba siko si nkan ton le ko so sugbon gbo ru la kakiri to petu o si n so nkan kan ba ti mo won ti o ni gbogbo wa lati se lati gini kan o ni to ba na ka si enikan iyoku olona si wo ke ma ru pe enikan wa gege bi saint so te yan ba fe ki nkan domoro eyan gbodo ri re pe emi ni momo iwo lo mo a bi oro eni to wa ni alafo ni ninu adura pelu olorun ati eni ti nkan ati bi orilede ton pe ni intercessor eyan gbodo so pe won ti se oluwa wa dariji won o ati se mi so a ri pe idariji wa oro idapada bo si ipo ajose yen o kodo bere pelu enikan re nikan lolohun fi kini sinu a wa ma ran lo si eni meji nbe la run wa o pe eje aso fa won iko yoku na ka soro papo oro kan na tun made me feel so sorry for taking time oji so lohun kan wa to je pe amo kakiri aye mo ka itan pe ri pe igba to di eyan la tan to lohun lo awon eya kan ton ti di pelu awon eran won to je pe bi igba kan o pa won danu kan ma exist mo laye won invite e pe ko wa ba won soro lohun ni ministers conference sugbon gba to debe erupo ohun to kokoso ko to bere nkan ti o ti ti o dupe fun fun anfani to fun sugbon ni pe o la won people won ni won wicked oni won se gba kan se mo nkan ta wo le se bi ni eyin bo le fun yato oni you deal with our people as you should not exist again bi ka ma ti e fe pa wa run patapata ko da emi olorun awon to si wa ko eko yen won ni gbogbo bere si sun ani won si bere si so pe forgive us forgive us se no san dariji wa oro ibasepo se o si soro ti o so olorun si gba isakoso bi mi so oni ka dariji ara wa oni to ba se se fun wa ka gbe pelu alafa pe gbogbo eniyan o si so fun abi kan na pe olorun ti fun wa ni emi idapada ta ba lowo iwe corinthian ori karun ese keji din ni ogun lati ba olorun laja lati ri pe nkan lo dede oluwa ran wa lowo
0: ami ni oruko jesu e se tun pada sodo pastor farinde bawo ni iwe peteru kini ori kerin aiwe peteru kini ori kerin ese ikejo eleyi to so fun wa wipe eni ti eyin fe lairi eni ti eyin gbagbo bi o tile se pe e ko ri niseyi eyin si peteru kini first peter
2: chapter 4 verse
0: 8
2: ife bori ogbogbo
0: ife bori ohun gbogbo first peter peteru kini yoba ororo peteru kini ori kerin ese ikejo ohun na lo so wipe ju gbogbo re lo eni ife ti o gbona laarin ara yin nitori ife ni nbo opolopo ese mole kini ori ese bibeli yi kini o je gege bi abiba o lo se je itona fun awon kristeni lasiko lasigbo tabi lasiko wahala
1: bi yi lo so fun peteru so fun gbogbo onigbagbo wi pe ife o bo gbogbo ese mole bi won ba ni ife iwe joanu ori joanu kini ori kerin ese kejo bi peteru se ko te na o so wipe olorun ni ife olorun ni ife ti en ba feran omo ni keji in ti o re lare ni pe aworan olorun so ki se bo se ri ki se bo se nbuyan bo se nsoro gbogbo to ba se eyan ba pe olorun ni mo de feran awon baba nla baba wa laye ijo si ti iyawo won ba se won ti gbo tun fi bajan ni mo wo tolorun mo lara ni o ti ba se pe mo wo tolorun mo lara o ba ri ntin ba se ti olorun ni ka wo mura wa lara lati ma bara wa gbopo oni jesus se so ninu we matthew ori karun ese ketala si ikerila loni awani imole aye te imole aye ni wa nigbati o tesiwaju ni we matthew na kan na ori karun ese iketaleni ogbon siwaju lo so fun wa wipe ki a feran ta wa ka feran awon ti ko korira wa ife love o bori ohun gbogbo mole ti o ba fere eyan eh mo ran ti enikan jokan ohun ati yawo re gbogbo gba na ma lura won ladugbo so oko ba travel ni no ba jo ile gbogbo yan ti reti pe ah obirin daran le ni bokunrin se de ba to de nu ile to ri gbogbo flat to ti jona in to be lo yawo ni pe awon moda eh se lo be sin ye yawo larawo se na oju e se na oju e gbogbo ara adugbo ka wa lere ni pe ah iru kile le en ta ro pe ta yo to obirin baje le ni igben no to mo pe lo yawo to mo pe oko n feran un yen la n pe ni ife ko si ta le se sira wa bọlọrun se feran wa bibeli so John 3:16 akosori awa omode oni nitori olorun fe araye to be ge to fi omo bibi re kan soso fun wa pe enikeni to wa gbagbo ko le ni iye ti o ni pekun yin ta ba fe fi jo olorun akoko to ye ka fi jo olorun ni ife ka feran ara wa ko si ija ta le ja ko si rogbojan ta le ja bo ba ti n pari eja fi ti olorun saaju ka feran ara wa oni Peteru se so nibe yen pe ife o bori gbogbo ese mole gbogbo n ta le fi se ise ra wa ka fi ife olorun ka fi bo mole loruko jesu emi mo yo wonu wa o a so fun wa pe o dun se o eh ko si be yen se le se ra won ti won ni ma ranti o eh amo be ba ranti n ta so ni pe e mo jo daamu yin e ma pataki be ni pe ko ma de esan sara wa gangan fun ara wa awa ta gbe sinu o se mi mi ni dariji elomi o ti be ni hypertension elomi be yo ni orisirisi arun ton ma ma wo o ma lo ko ogun fun won de ni mo pe okan re ni o ni o ni o dariji yan loruko jesu e mo yo wonu aye wa o agbara orun yo fun wa lemi dariji o e se
0: amin loruko jesu ah lekan si eto te ngbo lowo o na ni eto iwosan irora okan lati owo egbe bibele ti Nigeria Bible Society of Nigeria ni ikanni omo luabi splash 105.5 FM ele pe wa sori 0916188 7383 nje ki Christiani se won le dariji eyan bo te tile je wipe lopo igba eni to seyan ko ti toro aforiji tabi ko ti e fi emi wipe ohun kabamo nkan ti ohun se fun wa ko fi han ile alidariji eyan
2: bẹẹni gẹgẹ bi a ti se n sọbọ pe ẹni ti a pe ni kristẹni gidi o gbọdọ jọwọ gbogbo ikoro ọkan ati ẹsan si ọlọrun tori ẹsan tọlọrun lo n se ti a ba wo akọse jesu kristi lori igi agbelebo ni o ni baba dariji won nitori pe won mo ọpọlọpọ ẹlòmíràn se ṣugbọn ohun to n se ẹlòmíràn ni pe ìmọ̀ bó ṣe máa wí báyìí sí wọn ní gbamiléti tí mo bá lọ pé kí wọn má bínú sí wọn ní bó ṣe máa rí ẹlòmíì ní problem yẹn so ìdí ẹ̀ wá ní pé ẹni tó bá jẹ́ kristẹni tó mú rẹ̀ dáadáa ó gbọdọ̀ dáríjẹ ni ẹ bí ò tiẹ̀ mọ̀ pé òun ṣe bí ò tiẹ̀ lè wá sọ kí ni kò gbọdọ̀ dáríjì ìwà rẹ̀ sì gbọdọ̀ hàn pé ó dáríjì ẹni yẹn ṣùgbọ́n ọ̀rọ̀ ìdáríjì yìí náà wá ń ṣe pé bá ká máa fojú ká máa ṣe bí ìgbà ká ní kò sí ìdájọ́ òdodo pé ọ̀rọ̀ kristẹni ìṣàn kristẹni ó bá ṣẹ̀ ní sáà pé kò ṣẹ̀ mọ́ ni ó ṣẹ̀ ó dáríjì ni so ilé wa nbẹ ọrọ ìdájọ òdodo wa tọrọ ọlọrun onídàájọ òdodo ni kò sí ìṣẹlẹ ìta máa díbọn gbígbà ká ní kò sí nǹkan kan tó burú tó ṣẹlẹ nbẹ ebi èèyàn ni wa akérin kò rí ó má jì ọrọ ohun tó tá à ń sọkọ lélẹyìí orí jíjẹ ọrẹ dí ẹni ẹ ti ó ti mọ pé ó ṣàṣìṣe ẹni tó ṣàṣìṣe ò wá tọrọ dáríjì ti kristẹni gidi láti sọ pé mo dáríjì mo tẹdọ ẹwọn mi kan tiẹ máa ń sọrọ kan mo láìkẹ wọn ní kó tó ṣẹ ni mo ti dáríjì sẹ́tọ̀ ndasán ọlọ́run á ràn wá lọ láti nírú ìwà yìí dẹ́ni àwọn gbèdéke kan bẹ àwọn má kọjá kan bẹ nínú ìwà tó jẹ́ pé èèyàn wa sọ pé ká má tún ká má yọ kúrò torí tẹ́yìn bá rẹni tí ò lẹ́mi má bínú tí ò sì kan ta tún á lọ ń dìmọ̀ ta tún sọ mọ́ra ó lè ṣẹ̀ lọ́sẹ̀ tó rà mú tó lọ nínú ẹ̀ ọlọ́run á ràn wá lọ́wọ́ láti wà ní àlàáfíà so bíbélì ti fi orí ká dáríji ara wa ní ẹnìkan kan bá ṣẹ̀ wá luke 23:34 ó bàbá dáríji ohun torí pé mo mọ ohun tí wọ́n ń ṣe ephesians 4:32 ó ní ká dáríji torí ká dáríji gẹ́gẹ́ bí ọlọ́run nípa ẹsẹ̀ kristi kò sì dáríji wa olúwa yóò ràn wá lọ́wọ́.
0: àmì àmì ní orúkọ jésù ẹjẹ́ kí n padà sọ́dọ̀ dáde wa pastor daniel farinde irú àwọn ìgbésẹ̀ oníṣèwò òun náà ni a lè gbé papa julo awon iko to ba je pe alatako ara won ni iru awon igbese onisewo ni won le gbe lati fi tun ni ife ara won pada tabi ni igbagbo ninu ara won pada leyin opolopo wahala idoju kora eni eleyi ti won ti jo foju wi na
1: papa laarin awo ni igbagbo ati awon ti o nse ni igbagbo na igbese akoko ni pe ka koko ni ife sira wa ka jo ma sepo bibi adugbo ni ka jo ma sepo o je ranti jo kan ti awon kan lawon ja bibi ti won ti nworan bolu ni won ti so mo ra won bi ja se pare niyan ta ba ti ni ajo sepo gbogbo to dun wa lokan a ni mo gba ta tu kale ta jo so fun ra wa ikeji ni bi pe ka jo gbadura po to ba je omo olorun ni wa ka jo joko ka jo gbadura po ka jo oni gbogbo gba ka jo gbadura iketan ye pe ka ma so pe a bara wa soro mi ni be soro mi ni yali e mi ni se kini kan ka ma se yen iwe loko ri kejila ese kejila oni ka je kemi mimo olorun ko ma to wa in to tele to se pataki ju nbe ni pe be mi olorun ba nko wa a ni le ni kunsini se enikeni yen lo je ki ka wo Filipi ori keji ese kerinla Philippians 2:14 oni ka ma ni kunsinu si enikeni e ma je nton yin nta so yi laarin oni gbagbo lo wopo siju o tori kalara ta lo wa ba wa ni church to fe daarin waru ki a lati ma la ma bu ta ma ina olorun ko jo danu emi kemi ni amo to je pe laarin ara wa oyinbo la ma so committee la ma gbe kale ti o ma ba beere pe ki lo sele njo si ki lo sele committee ni o ma se pade le wa lori a ni fura si pe isu lo nsise iti mo fe fi pari e ni wi pe ka feran ara wa ni olorun wi won ni ka gbe kale ara wa yato wa laarin love and trust bibele ni ka ma fe le ara se gbe kale wa itumọ ni pe ta ba ni apapọ ge bon se so lekan iyin o mi npa ka lomo jimo abi ka lomo se kini kan igun ti ajo ko sira wa ka fi ni ka fi fe olorun bara wa lo ki se pe ka fi emi ara wa wewu gbogba ladua ewu oni wo wa o emi mo olorun yo mo to wa sona o a si ranu olorun gba o
0: ami ni oruko jesu e je ki pada sodo pastor Ogungbemi ti ikokan abari ko meji ti won jo nbara won fa wahala ti ikokan si to ronu pe wada to toro aforiji ni toto tinu tokan re lo fi ronu pe wada nje iru igbese bayi nje o le je iwuri fun iko keji na to je iko alatako ko hun na ki o se ayewo ara re ko wo awon iwa to ti wu seyin abi awon ise re ibi to hun na ti se asise lati fi ri wipe won petu sawo laarin ara won nje o se se
2: o sese Oluwa si fun wa ni emi iri teriba ati emi ife tori pelu emi ife ati irele okan tori bo pe ni humility a ri pe gbogbo ohun to nburu to nyiwo to nyiye ku yi o le gedanu ti o ni ma lo si waju mo ti awon ikokan tabe nikan ba gba pe ohun ti gba bi ise ojuse fun mi lati lo se atunse ti o ba se pe nkan mi nbe awon keje na awon na wo pe ah kilo subulu kilo to kila tun fe eni yi ni pe ka gbagbe bo so ro eri nigba kan pe awon ore nikan wa to je pe mo se ra won oga ni won se ni en nigba to so oni mo record voice nkan to so kini kan eni nkan ti mo mi nikan yen ko se ri ade ondo se nko mo fe so pa nigba te ni keje pe o da ma binu se ri ta fi pari oro yen o da ma bi lo wi mo gain a lot from him and today already gidi ni won ton ra lowo gidi so gbon gan ko no pese bo gani wo gali mi na o ba lo go to hell kini iko ile aye ori be yo ba na ma so won ni enikan godo je ire keni kan jagun ton ni so te ba ti le lo pelu emi irele pe to o ma fun awon iku ni ori ofe lati so pe je aye ara wa wo abi ki la tun fe oluwa ran wa lowo ibikibi ti iporogan ba wa Olorun apetu sibe bibeli so jiwaju dada Matthew 7:3-5 o ni ka ma wo ka wo ka yara wa wo o ni ti igi lo wa loju wa a n wo kina ti n pe kekere to wa loju omo ni keji wa ṣugbọn ta ba kọkọ yọ ti igi to wa loju ti wa a le riran si tọmọ ni keji wa Ọlọrun ran wa lọwọ won si ni ka ba ara wa sọrọ ka ma ta ara wa janu ka si se kini ka jẹ ki ohun rere ko gba ọkan wa ki ohun buburu ko ma wa ninu e ọrọ tutu o ma se kini o ma jẹ ki ibinu ko lọ Oluwa yo ran wa lọwọ ko je ni ti n wa alafia awon to wa alafia omo Ọlọrun la ma pe won Oluwa yo fun wa ni anfani loruko Jesu
0: ami loruko Jesu amọ kilo de to fi je wipe ijoko soro po ni tagbangba ki se oro lasan ka bara eni so oto oro kilo de to fi je wipe o se pataki leyin ta ba ti ni ogbe okan nigbati wahala ba ti waye laarin ara wa tabi ta ba si bere si ni mo ri iwosan die leyin ogbe okan eleyi ta ti ni latara wa Ọlọrun kilode tiru awon ijoku soro po bayi to fi se pataki awon oro to to ka bara wa so to oro
1: e se in to se pataki ni wi pe awi gbogbo igbagbo ti Ọlọrun mu wa la koja o ma n dena ise Ọlọrun kini ise Ọlọrun ni wipe ninu iwe Matthew ori keta ese iketadilogun John onitebomi o ni ka lo kede irunu puwada o ni ka lo kede pe ijoba orun ku si dede nibo di Matthew ori kerin na Jesu in to so niyen amo ede ayede ti a wa ko sinu ijo nisin sáàrin ara wa nísìn lórí ìrẹsì àti búrẹ́dì ni lórí ta ló nípò ta ló jẹ́ jọ̀gá ta ló ṣẹlẹ̀ ta ló gbààyè ta ní o gbààyè ta ló ní kẹ lọ ṣe iṣẹ́ yẹn tí kò bá iṣẹ́ ìrere mu ló ń di wa lọ́wọ́ lóye pàtàkì pé kólúkàkù tú tinú ẹ̀ jáde kí ló dùn ìwà tàbí ṣẹlẹ̀ ká lè parí ẹ̀ ní tó bá kù lọ́kàn ẹnì kọ̀ọ̀kan kó sọ síta kí iṣẹ́ ìránṣẹ́ kó lè tẹ̀síwájú òní Jésù ṣe sọ nínú ìwé pé bóyá lòun ó fi bá ìgbàgbọ́ láyé mọ́ tóun bá fẹ́ padà wá gbogbo wa la gbọ́dọ̀ mú iṣẹ́ ìránṣẹ́ wa ní ọ̀kúnkúndùn ìwé Matthew orí kẹrìnléní ogún ẹsẹ̀ ìkẹtàlá mo fẹ́ràn ẹ̀ púpọ̀ láti máa wò ó Jésù wípé àwọn ẹni ìgbàlà àwọn tó bá forí ti dópin ni a ó gbàlà ìtumọ̀ yẹn ni pé láàrin wa ìdánwò gbàgbọ́ wà láàrin ọmọ Ọlọ́run ìdánwò gbàgbọ́ wà ẹnìkan lè wà tó máa bí wa nú tá a bá sì bínú ó parí àti ìṣẹ̀sí Ọlọ́run nìyẹn àwọn ọ̀run ò retí ká bínú ìwé Isaiah tí gbogbo wa máa ń fẹ́ quote Isaiah 43 verse 1-3 oní baba ńlá iná kọjá olóhùn wà pẹ̀lú wa kìí ṣe náà gẹdu náà sọ o láàrin wa ni ìdánwò ìgbàgbọ́ wà láàrin ìjọ Ọlọ́run ni ìdánwò ìgbàgbọ́ wà òun ló ṣe ní ìdájọ́ yóò bẹ̀ láti inú ilé Ọlọ́run mo rọ̀ wá gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run láàrin wa ẹ má jà fira wa ṣe ìdánwò fún ọmọnìkejì wa ẹ má jà dira wa lọ́wọ́ nínú iṣẹ́ ìránṣẹ́ iṣẹ́ ìránṣẹ́ nìkọ̀ọ̀kan kó lè máa tẹ̀síwájú oríkàkù kó sì kọjú mọ́ iṣẹ́ ìránṣẹ́ tó ń ṣe fún Kristi lórúkọ Jésù ànídọ́rùn ká tó mọ̀ tọ́ o.
0: àmì ní orúkọ Jésù ẹ jẹ́ kí n lọ sọ́dọ̀ pastor Ògúngbèmí kí lẹ rò pé máa ń ṣe ìdíwọ́ fún àwọn èèyàn láti má jókòó sọ̀rọ̀ pọ̀ láàrin ara wọn yìí pàápàá jùlọ ohun tí ó ṣokùnfà wàhálà gangan kí ló dé ti irú ìdíwọ́ bẹ́ẹ̀ tó fi máa ń wá fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn.
2: ohun tó ń fà á pọ̀ inú ẹ̀ ni ìbẹ̀rù ohun tó sì ń bà lẹ́rù pọ̀ ìgbéraga náà bẹ́ẹ̀ èmi ni màá lọ sí kàkà kílẹ̀ òkúlẹ̀ ó yà sá ni èmi kọ́ ẹlòmíà ti sọ pé over my dead body mo ní ọlọ́run ọlọ́run jẹ́ kó kú you understand so kí ni wọ́n ti ń pè ìtìjú ẹlòmí pé ti nǹkan ìtìjú ni bóun ṣe máa lọ sọ pé sorry àbí má bínú no àìní ìgbọ́ra ẹniyé náà bẹ́ẹ̀ àwọn míì ń bẹ tó jẹ́ pé ìtàn téèyàn tó ń gbọ́ bóyá kò fẹsẹ̀ múlẹ̀ ìtàn ìké ni ó lè má jẹ́ kí n mọ̀ pé ó yẹ kóun lọ pẹ̀tù sí ọwọ́ yẹn pé kò ní ìdí kò lè tó bá nǹkan ṣe bákan kò ń ẹ̀kọ́ rí nìkan ṣùgbọ́n lómi nǹkan àwọn ọmọ pẹ̀lú political interest àwọn ẹ̀rí bá ṣe wà ní ìṣẹ́ lómi ni pé ko so mo egbe wa se mi ni egbe to wa lo wa lo teri ba fe gbe ti won ile aye o ri be elo mi si gba to je pe mo ba ti lo gbegbe se yi ti elo mi fi le wa o pu le ko se nko ni pe ah ah se awon to ntele mi o tele mi mo bayi awon to gba mi bo nje won gba mi bo mo which is won ko won da won ta ninu won ni tele mi mo so gbogbo aru nkan bayi o ma dena de ati lo pe tu si o awo laarin eni keji tabi igun kan si igun keji sugbon te ba fi gbogbo e fọlọrun to le mi olorun to si se tan lati so ti to to wa na oro yi ko si on to le nu e oro la vidale aye oro na la so so Proverbs 29:25 oni iberu eniyan ma ngbe won sa be igbekun ni so Proverbs 12:22 na won so pe ahon to paro pọlọrun o feran e olorun o fowo si 2 Timothy 1:7 olorun fun wa ni emi iberu bi ko se emi ife ati kini ati emi kin ko lo dede understand kin ronu dede so gugu nkan to olorun fe ka se ni olorun a fun wa le emi iberu olorun ati ife lati gbe igbese to to lasiko ti
0: Ami oruko Jesu to ibere leyin na ni ma fi kase eto nle pelu iseju kurete to ku lori eto yi aje ki n lo si ibere ti o dabi amoran fun wa gege ba se n lo lori eto o na ni pe ti won ba fun yin ni anfani lati petu sawo laarin community ti won ba ra won fa wahala lowo lowo kini awon igbese onise meta tero wipe kokko gbe na lati ri wipe wahala na yanju
1: ti anfani ba wa lati petu si awon ti won ro gbodiyan na ara won ikini ni wipe ta pe ta ba debe ka ko pe won gbogbo local opujo ka si fi oro olorun bo won wipe olorun o fe ki emi eleni kokan ko pin lojiji akoko niyan ikeji ni wipe ka wa ohun ti o pa won po lati se asepo ki se wipe oya e mo rojo yin ni kokan ka wa do sarin meji pe ta lo jebi ta lo jare baba be sin rojo ten to jebi to jare laarin ebi ni o laarin ilu ni o koni lori koni loju tumo ikeji ni wipe ajosepo community work gege bi ere onise yen eri mo pe won lo se idanileko lori ise agbe ibe ni gbogbo joko si te ba ti kokko be sin rojo ta lo payan gbeyin ta lo se kini kan emi ile mo fi mo dale loruko Jesu Oluwa wa pelu wa iketa ni pe ka gbadua ko Olorun ko ba yanju e si ere kemi mo Olorun dare wa
0: ese ta yara le eto iwosan rora okan o tun ti roke leni papa julo lori akorita nsoro to nsoro nipa bi a se le gbe gege bi kristiani laarin wahala ati lasigbo Bible Society of Nigeria ohun naa ni o mu eto yi wa se ti gbo yin e si le pe wa sori 0916188 7383 oko pataki lọ awọn baba wa ti won fi asiko won sile nigba gbogbo lati ma fi oro Olorun bo wa ati lati ma to wa sona Pastor Daniel Faride ati Pastor Sunday Ogunpemi Temilade Aloko ohun oruko ti temi ti Jesu ba fa bibo re seyin a tun jo pade pelu akore mi lose to nbo o dabo

0: That's where we find comfort in hearts that love. Love that's shared.
1: Shared meals like delicious jollof and chicken.
0: Maybe it's hunger. Home is hearts and bellies filled with sizzling chicken stew, ofo oha, efo vivo, jollof rice, pepper soup, proper banga and starch with fresh fish made with hunger.
2: That's why we say let's go home. There's food at home. Enjoy the taste of home with a newly proved Hunger Chicken Flavor King.
3: Oke Ibadan ń gbọ́ lórí Splash 105.5 FM.
4: And I know about brand management very well. I know how to position the brand. Mo mọ nǹkan tára ìlú fẹ́, mo ti ṣiṣẹ́ káàkiri, mo bẹ̀ ti gbé àdúgbò, mo fara mọ́lé dáadáa, mo mọ́lé. Mo dẹ̀ fi so kì í ṣe pé mo pàtàkì wá jáde ta fẹ́ di gómìnà. Mo pa lọ́lọ́run kẹ o, ta dẹ̀ jẹ́ ọmọlúàbí. Ṣùgbọ́n ọlọ́run kẹwàá ju ra wa lọ, mo dúpẹ́ pé ọlọ́run kẹ mi. So therefore, àwọn experience yẹn tí mo rí pé bí mo ṣe fẹ́ pé wọ́n bá máa bí táwa ti kọ́ nínú iṣẹ́ private sector la gbé wọnú public sector. Báwo la ṣe bàbá Adéyẹmọ bí dẹ̀ gbìyànjú. Bẹ́ẹ̀ni, èyí confront leader èyí sọ pé leader èyí sọ pọ̀n pa àwọn máa sọ pọ̀n nù because tó o bá sọ pọ̀n ní private sector gbogbo yín lẹ́jọ́ gbogbo wọlé ìwọ tó jẹ́ the head of human resources ìwọ tó jẹ́ the finance gbogbo yín gbọ́dọ̀ máa mọ ibi tí problem bá wà káàkiri pé problem wà ní báyìí báyìí ẹja di ilé ẹja di tọ̀hún o so báwa ṣe máa ń ṣe ní private sector nìyẹn so bí a ṣe ní ṣòro ṣùgbọ́n ní òṣèlú wọn ò fọlọ́ tọ́ púpọ̀ jù ní òṣèlú òṣèlú dẹ̀ jẹ́ pé nǹkan jẹ́ pé ibi tí ì jẹ́ pé kò sí rí sàtífíkẹ́ẹ̀tì fún àti oríwà àtògòrìwá ẹni tí ò tiẹ̀ tó fàn tí ó lóun mírígìlìtì ni ó mọ darí nǹkan ní òṣèlú ni àyè yẹn ti wà kò sí pé bóyá torí pé oní sàtífíkẹ́ẹ̀tì àbò ga báyìí mo mọ eléyìí ni ara tó ń kó bá òṣèlú nìyẹn ẹ jẹ́ ká máa fà wọ́n tán bá ní orí ọ̀fẹ́ tán máa bí ìran ṣe darí nǹkan tán lọ ń kẹ tán ti darí nǹkan rí tẹ ti rí tán ti ṣe tán dẹ̀ ṣe dáadáa tán sì lọmọ ìlúàbẹ̀ ọmọnìyàn ẹtí a máa fi wọ́n sí pò ọ yóò jẹ́ kí a tún lè ṣe dáadáa ní public sector ìyẹn wà ní òṣèlú ti then máa tàbí òṣèlú máa èyí tó yìnbọn pé backstabbing máa fọ̀bẹ máa fi nǹkan bẹ́ẹ̀ jẹ́ra wọn níṣu ó pọ̀ ní kórìíra àwọn nǹkan bẹ́ẹ̀ ṣùgbọ́n ìgbọ́n bùrọ̀ ẹ̀ ń kọ́ yàn lẹ́kọ̀ọ́ náà ni.
5: ṣùgbọ́n báwo lẹ ṣe mánéèjì olóògbé ajimobi torí pé wọ́n jẹ́yàn kan tó yẹ pé báyìí náà ṣe sọ bóyá torí ibi táwọn ti ń bọ̀ wọ́n jẹ́yàn kan tó yẹ pé wọn kì í fi
4: ìrọ̀ kan
5: bọ́rọ̀ bá ṣe rí wọn ò bù kalẹ̀ eléyìí tó sì jẹ́ wípé nínú òṣèlú ó burú púpọ̀ báwo lẹ ṣe mánéèjì wọn tó yẹ pé ọ̀gá ẹ má sọ báyìí tàbí bóyá nǹkan tí wọ́n sọ ẹ̀yin ò ní bẹ́ẹ̀ ṣe gbé kalẹ̀ tí ó yàtọ̀ sí báwọn ṣe sọ tí ò sì ní pa nǹkan tí wọ́n sọ tí ò ní ta àbùkù bá.
4: ṣé gbogbo nǹkan láyé wà lọ́wọ́ ọlọ́run ó sì wà lọ́wọ́ bí wọn ṣe báwọn bá ṣe kí wọn máa wà cautious kọ́lẹ̀ máa fara balẹ̀ tí ó ṣeéṣe ní public sector private sector ó lè má ṣeéṣe directly ní public sector kò ṣe pé wọn ò fẹ́ gbóòótọ́ náà bẹ̀ olóòótọ́ kan pọ̀ nínú òṣèlú ni ó lè fàyè gba ọ̀pọ̀lọpọ̀ irọ́ àti àìṣòdodo ṣùgbọ́n àwọn kan wà tẹ́ pé tí wọ́n bá ń wọ́n olóòótọ́ lágbájá ẹni ẹlọ́pẹ́ ni ó ṣe dáadáa o bàbá Adéyẹmọ bí jẹ́ ròyìn abẹ́yẹn ṣùgbọ́n àwọn kan tán àwọn tán wá sọ̀rọ̀ àǹdí wọn tó pọ̀ nínú òṣèlú ni oníbàjẹ́ ṣe bàjẹ́ ènìyàn èmi kọ́ létíkà nínú òṣèlú ó sì fi ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọ̀pọ̀lọpọ̀ wà fàsẹ́yìn wà fún mi díẹ̀ ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ọlọ́run mú àbórí àwọn fàsẹ́yìn yẹn àní mẹ́nu lọ bẹ̀rẹ̀ yẹn pọ̀ torí àwọn tí àwọn kàtà ń sọ yìí sí wà ládùúgbò ṣùgbọ́n kọ́ lọ́n kọ́ gbà lọ́wọ́ wọn ṣùgbọ́n ìgbogbo ṣe wá rí wá dàbí pé àwọn èyí mọ̀ pé táwọn bá ń ṣe ìbàjẹ́ rẹ ṣe ni wọ́n ń gbé ẹ gborí àkàsà tó tún máa tún fi ga sí ṣùgbọ́n tí wọ́n bá ń ṣe ìbàjẹ́ rẹ tí wọ́n bá ń báyé bá ń tí wọ́n bá ń bàjẹ́ tán ṣe nílé ẹ̀ má bínú ọlọ́run ó fi àwọn eléyìí nìyẹn á fi ẹ ṣe àkàsà tó gùn gòkè ni ìyẹn lèmi kọ́nu òṣèlú sí pé gbogbo tó nfa ó ń dá mi sẹ́yìn ó ń fà mí sẹ́yìn mo rò pé ó ń fà mí sẹ́yìn ni àṣọ́nà òun fi mí pamọ́ ni àsìkò tó débi tó ń lọ ìgbà ní sòrò ó dàbí ọ̀rọ̀ joseph ló gbé lè ní ó kú débi okú ń lọ láyé ó ṣàmì sòrò náà bínú wọ́n sì bá wọn fa tásìkò bá ti tó ọ̀sọ̀ mọ́tò fẹ́ dá sí so àsìkò bá tó so awon igbese yen baba ti na bi je omo lu abi te pe a sese miss won sin yen ni eyan osun laye je ba kula andere ora ba ji won bi won gbianju won tun awon kankan ta opolopo ti a nse sin lo sebi ti o ni awa lara mo bayi te pe mo ni awon olosibi lara ngba yen baba ji mo bi lo je kele o be mo ti ko irun sin bayi mi o le sose lo ki short ki je gbese baba ji mo bi o bi o pe mo yen pe eh interne owo te ni ana 5 million te ni ana yi eh ta ba na ki lo sebi okay ah mo salaye okay agbodo na ta ba na 5 million ko e tun salaye eh ta ba na 2 million sa le e tun salaye tele tele 5 million ton son less o e ba e ji e ko ni e wa ni o baba awon baba ji mo bi lo ko wa ni o se lu nkan be pe e je gbese na na ko ja iye re ara re ajumo ode mo jo fo po fi sose lu ni eh ma ko awon ara lu ni ta ye ba yo pe ayan se se osebu ti ajo afijo so pe o le ko se dana ko limit ti owo awa na lu ni ka so la ke gba o ti di nsin ba pe an ba ti lowo ni o a ti kowo de o e ma je ase ye mo elomi ni wa te pe e mo sale o pe se lowo re se de so ji ko ni so owo ni so ji owo lu ko ni se oluyan jibiti ni but eh mo ṣùgbọ́n ṣé lọ́mọ aláàbí tẹ́lọ̀ máa fi gbẹ̀tọ̀ tún lọ́mọ aláàbí tó tún lówó adúpẹ́lẹ́wọ̀ náà lọ kí n ṣe pé dandandan tó dípò tí lówó yẹn gbọ́dọ̀ dípò òṣèlú mú wọ́n dúró sì di sí òkú tó lọ́hùn kọ́ mọ́ ọ̀pẹ́ máa ṣe máa jayé orí rẹ̀ ń bẹ̀ àwọn tẹ́lọ̀ ń bá kẹ́tọ̀ orí rẹ̀ ọ̀fẹ́ àti ṣèlú làwọn lọ́wọ́ ẹ kúra yín jọ èwe mi sì báyìí mo fẹ́ fàṣìkò yìí dúpẹ́ lọ́wọ́ àwọn tó ń support mi èyí ṣe pé mo ní owó mítìtì ṣùgbọ́n àwọn tó ń mọ̀ mí pé àwọn dàbí ni kò lè láti jù ọkọ̀ àwọn jọ wọ́n ràn mí lọ́wọ́ bẹ́ẹ̀ náà ṣe ràn bá dípò bàbá láàmà àdéṣúná lọ́wọ́ bàbá wọn tó ti dípò bọ́lá ìgì ṣe olówó rẹpẹtẹ ṣùgbọ́n di gómìnà àwa níbi káwa rí pé ọmọ gbàbí lẹ já wá káfí sípò àwọn àbájúmọ̀bí náà kí ṣe kí wọ́n lówó rẹpẹtẹ wọn àgbà láti lè lọlé ọlá kí wọ́n láti lè lò sí náà o ṣùgbọ́n wọ́n ní ìtẹ́lọ́rùn ìyá ní ìtẹ́lọ́rùn wọ́n sì mọ tán ṣe so bàbá kọ́ wa láwọn àwà yẹn ẹ wà wá padà lórí pé nígbà wa ná owó yẹn bàbá pé kì í 2 million bàbá fẹ́ lọ́pọ̀ 1 million mọ́ lágbára bàbá wa máa mú 1 million kó fẹ́yìn olóṣèlú wa lọ ó sì mọ̀ pé 1 million yẹn ò ní bí ìyẹn kan òdún àbí 1 million yẹn lẹ́yìn lára lọ sí nítorí kan ṣe yẹn gangan mo rán àwọn ẹsẹ iṣẹ́ jíṣẹ́ fún wa wọ́n fi 200,000 jíṣẹ́ wọn ni àyàmá bèèrè àmọ́ ìṣòro ẹnu ó ti yé mi àwọn ṣe wà fún wọn 1 million kan ná gangan bí bàbá ṣe àwọn ètò yẹn làwa kọ bí wọn ṣe mọ ṣe èmi ń bọ̀ láwọn tó wọn ṣe fundraising jẹ́ pé mo bá wọn kó jọ tó ń bá wọn káàkiri káàkiri irú àwọn ẹgbẹ́ wa tí mo bá rí kọ́lé ẹ̀kan yẹn wọ́n support ọba jimo bi wọ́n rí pé ọ̀gbẹ́ni yóò ṣe dáadáa ẹ̀jẹ̀ àràn lọ́wọ́ sòrò ẹ̀ náà ni àìrí ẹ̀ náà ni àwùjọ wa gbọ́dọ̀ máa kọ́ sí báyìí ká máa ran àwọn tí ó bá ní oore ọ̀fẹ́ àti ṣe lọ́wọ́ torí olè ó jẹ gbèsè tí ò bá múra.
5: ṣùgbọ́n ìṣèjọba jimo bi kílẹ̀ rò wípé àwọn nǹkan tí wọ́n ṣe dáadáa àtàwọn nǹkan tí wọ́n ṣe tó yàtọ̀ tó fi jẹ́ wípé a lè gbàgbọ́ rárá àbí àwọn àṣìṣe kan wà bí.
4: Àyè mọ̀ rìn kò rí ọmọ mi ìyẹn bí alákọ̀ọ́kọ́ ṣùgbọ́n kájá èmi máa ń sábà wo dáadáa tí èèyàn bá ṣe pọ̀ ju àwọn ibi tí ó kù díẹ̀ káàtó lọ èyí ẹ̀kọ́ ní ká kọ́nu ibi tó kù díẹ̀ káàtó kì í ṣe ká máa sọ pé alápájọ́ ṣe dáadáa ẹ̀ẹ́dẹ̀ wọn ṣe dáadáa gómìnà tó wà níta sì bá kún ní ọ̀tá gbọ́dọ̀ ẹ̀ka ó sì ń ṣe ìwọ̀nba tó lórí ọ̀fẹ́ àti ṣe bí ó bá ṣe dí àwa tá a bá fẹ́ gbaṣẹ́ lọ́wọ́ rẹ̀ ìkamúra rẹ̀ ṣe láti kọjá ibi tó ń ṣe dé so bí a bá rẹ́ tímọ̀ bí tún wọn pè wọn máa ń pè wọn ní architect of modern Oyo state ẹni tó pilẹ̀ṣẹ́ àtúntò ọ̀tún ti Oyo ti ìpínlẹ̀ Oyo wọn pe gọ́nà ṣe Mákindé ní engineer of new Oyo state ẹnìkan bẹ̀rẹ̀ foundation or architect architectural design there òun kọ́ lọ òun ìpilẹ̀ṣẹ́ rẹ̀ òun máa ń kọ́ lórí àwa tá a kọ èmi sì èmi máa build up ní Oyo state tí wàá kọ ẹwà tún máa gbà mí làmìlákà sí nǹkan pé irú àwọn ta fẹ́ tún ṣe òṣèlú lóyọ ṣètì sí so bàbá tí wọn bí wọn kọ àwọn ẹwọ orí ṣe ilé ìṣèjọba public civil service commission wọn tún gbogbo ẹtọ ìbádé ilé ìṣèjọba ṣe iṣẹ́ ọjọ́ mọ́ máa wòye ṣe àwọn náà wà ń dress bí corporate people ìjọ friday ẹ máa wọ agbada ẹ máa wọ bàbá àti ìbọn ẹ máa wọ tie ẹ máa wọ suit àbálòpọ̀ wọn ṣẹ̀ṣẹ̀ training ọ̀pọ̀lọpọ̀ training ẹ̀wọ̀n dẹ̀ environment bàbá àjùmọ̀ bí wọ́n jẹ́ tó ní àmọ̀mọ́ tó tó gan so wọ́n make sure pé àdúgbò ó dùn owó àyíká dùn owó health sector wọ́n tún ṣe wọ́n bèrè iṣẹ́ tó láàmìlàkà ní education àwọn náà introduce what they call what we now call student governing council ní àwọn schools board ní àwọn schools tẹ́ pé àwọn yẹn ni wọn máa àwọn tó ti jáde nílé àwọn ìwé yẹn àwọn iléèwé yẹn àwọn ará àdúgbò iléèwé yẹn àwọn tó nífẹ̀ẹ́ sí iléèwé yẹn ẹyẹ kóra ń yọ ẹmọ ṣàtúnṣe àṣekọṣu àtún kọ àwọn iléèwé iléèwé csc grammar school tèmi lọ àjàǹfààní yẹn pọ gan ẹ bá dé csc grammar school lónìí iléèwé mọ òun yìí wọ nígbà tá a kọkọ débẹ tá a jáde tá a wá padà sílé tá a kọkọ débẹ omi sì ń jáde lójú wa pé ṣé iléèwé tá a náà lọ náà lẹ́lẹ́lẹ́ tó a wá pinnu èmi wà lára àwọn tó organize csc university wa tá a tún lọ́dà ọ̀gá wa kan tó ń pè ní dr ṣẹ́gun màmá tí olùkọ́ bàbá ìwé fátókì ṣẹ́gun fátókì under honourable nathaniel abimbuade pẹ̀lú àwọn ẹ̀gbọ́n mi tán wà ń bẹ̀rẹ̀ sí ìpàgẹ́ president wa dr monkola thomas akóra wa jọ àti ìṣàtúnṣe nílé yẹn bàbá gbìyànjú ló lè fún wa láyè yẹn àtúnlé yẹn ṣe tó bá dé six grammar school lónìí sí báyìí gbogbo ẹ ti yàtọ̀ ti ń dán ti ń dùn gbàgbọ́n grammar school government college gbogbo àwọn schools yẹn new york college gbogbo wọn ilé st patrick's iléèwé governor bishop academy ẹ̀rí pé yàtọ̀ ti bá àwọn iléèwé yẹn sì tí àwọn èèyàn ti abandon tẹ́wọ̀n mọ̀ pé àṣé nǹkan dé rírí tiẹ̀ lé jáde bàbá gbìyànjú ló bẹ̀rẹ̀ agriculture the same thing wọ́n gbìyànjú. So bá dúpẹ́ lọ́wọ́ gọ́ọ̀mọ̀ mákindé ibi tó náà lágbára tó náà fún wọn lọ́gbà níbẹ̀ bá jí máa bí laid the foundation for modern Oyo state káwa wa máa build lè lórí ká máa tún kọlé lórí.
5: Wọ́n kó lẹ́rù pé ó kù díẹ̀ káàtó sí.
4: Àwọn èèyàn ìmọ̀kọ́ pé àyè mọ̀ rìn kò rí mọ́ mi bàbá kọ́lọ́mọ́ bá fọ̀ ń kẹ́ wọn ẹ̀mí kẹ́kọ̀ọ́ kí àwọn máa ní sùúrù díẹ̀ díẹ̀ mo kọ̀ra mo àárín yẹn dẹ́ ká máa máa ṣàṣọtán ọ̀rọ̀ ṣùgbọ́n àbúdá ti wọ́n ni èmi náà ní àbúdá yẹn díẹ̀ ṣùgbọ́n ara wọn mo ti kọ́ pé ọya orí bàbá rẹ̀ mi tí ó kú díẹ̀ ìwọ náà ní sùúrù gbogbo ọ̀rọ̀ kọ́ ni.
5: Ẹ báwọn nǹkan tí wọ́n ń sọ yìí.
4: Ó tọ̀rọ̀ ni ká máa parọ́ ká máa ṣèké aráyé ọ̀kan fún òótọ́ ni ọ̀pọ̀lọpọ̀ ọgbà tẹ báwo gbogbo àbájú ẹ̀bí sọ ìgbà ṣe wọ́n á rí mìíràn pé òótọ́ ọ̀rọ̀ ni ọ̀bẹ̀ ó tọ̀rọ̀ ni ó máa ń dàbí sọkúsọ ni ṣùgbọ́n ìdàgbàsókè tí ó fi sọ òótọ́ ọ̀rọ̀ ńgbà mi tí ò ní balayé lára mu ìdàgbàsókè tó fi sọ òótọ́ ọ̀rọ̀ tí ó dìjà so àwọn nǹkan tí ìyẹn tí mo sọ yìí ó kọ́ra tí mo fi jìyà òṣèlú díẹ̀ nígbà mo tún bàbá gbìyànjú bí mo máa pe àdájì wọn lẹ ẹwù ẹ ní sọ eléyìí lè mọ̀jẹ̀gbà bàbá ìwọ yìí sí ẹnu rẹ gbọ̀rọ̀ ẹ̀yìn bàbá ẹ̀ṣọ́ máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé I thank him so much èmi ò kún lọ látọ́jú mi ò yé fi yangàn pé mo bá bàbá gbìyànjú rè mo dúpẹ́ pé mo bá wọn mo kẹ́kọ̀ọ́ pọ̀ lára wọn ó dẹ̀ jẹ́ nǹkan tó ràn mí lọ́wọ́ sí inú òṣèlú àwọn bí tí mo lákì ìpàkíyèsí sí yẹn tó yà pé àká ọmọ ajímọ̀bí náà tún ní eléyìí náà lẹ́ẹ̀kẹ́ ibú àbí ọmọ búyì àbí ọmọ ìbàdàn bọ́lọ̀ ti dá wa núbà nínú ọmọ bàbá tí ò bá lè sọ̀rọ̀ ojú ní rọ́ ni
5: o
4: ògbó ló ti wá omi tán fi dá àwọn ìbàdàn omi sọ̀rọ̀sọ̀rọ̀ ni.
5: Ṣùgbọ́n kí ló yẹ tẹ́ ẹ̀gbá kò sí ibò lábẹ́ bí ó ṣe lé APC. APC ni bàbá tẹ̀jẹ̀
4: yes bàbá APC ṣẹ́rí bí mo ṣe gbà yìí ẹ̀jẹ̀ bá la ẹ̀jẹ̀ mi progressive lẹ́ máa bá mi ẹ̀jẹ̀ mi ìwà progressive yẹn o ìwà progressive fún jọ̀hún yẹn náà fi kọ́ wa yẹn èmi ò stop ẹ̀ o èmi ò dá dúró ìwà tó dáa ìpilẹ̀ṣẹ̀ tó dáa ni ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àti àjọ ìṣòṣèlú sì wọ́n ti yẹ̀bá kó onú ẹ̀ n tó gbé mi kó onú APC tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ sínú ẹ̀ àti pé àjọ máa ṣe pọ̀ wọ́n nígbà yẹn wọ́n ní nǹkan tán náà kò ní àjọ máa ṣe bọ̀ nínú ẹgbẹ́ òṣèlú gbogbo ẹni tí bá jọ ń bá wọn ṣe ni wọ́n fi sípò pé eléyìí ti ń bá wa rìn pọ̀ ṣé ẹ ti ìrìn àjò tí mo ti wá ní láti 25 years ago ṣé ò ti lápẹ̀rẹ̀ tó ẹ̀rá bí ń gbé kí mo rí gbàbọ̀ ń bẹ̀ lẹ́yìn ipa ṣe special assistant ẹ̀wọ̀n tán sì fi wá ṣe special assistant ẹ̀wọ̀n rí pé ọkùnrin kájú ẹ̀ ni wọ́n ṣe sọ̀kọ́ wa bára ṣe àwọn tó tọ́ wá rí ọ̀fẹ́ àti jù bẹ́yẹn lọ àwa ní onísìn ẹgbẹ́ tó wà ń ta sí ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ kì í ṣe APC nìkan báwọn wọn ò rẹgbẹ́tò wọn ò lórí wọn àti darí ẹgbẹ́ ẹ̀sìn ó di wàhálà fún ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ náà ní inú ẹgbẹ́ APC lọ́yọ̀ state wọn ò rẹgbẹ́tò ó dúró ti dúró gòkó olúkúmusú mọ́ wọn lọ́wọ́ àwa kan sì sọ pé ẹjẹ́ àtún ẹjẹ́ àṣẹ báyìí nígbà wọn ò sì fún aláyè àti tó ọba sì kọrin bí kan tó ọba tó rin rẹ ọba tà àbí tó ń lúlu nǹkan tó lọ rí kọ́ńbò mi a sì rí kọ́ arórin yẹn kọ́ arígbó yẹn gbé ní adp action democratic party action democratic party kì í ṣe ẹgbẹ́ tí ò ló kọ́ àwọn bàbá wa kọ́lọ̀mùfọ́ra fẹ́ bára fọ̀rún kẹ́ bàbá aláwa kálá àwọn ti lu ẹgbẹ́ yẹn fi dìbò rí ṣé wàá rí ẹgbẹ́ ó lọ àwọn aráàlú ń bèrè máa ń sìn báyìí èèyàn tí ń bẹ nínú ẹgbẹ́ aráàlú fẹ́ wò olùdíje tó wà nínú ẹgbẹ́ aráàlú fẹ́ gbọ́ tẹnu ẹ̀ pé kí ni wọ́n yàtọ̀ ọ̀ṣun state ti kọ́ wa ní lẹ́sìn yẹn sìn báyìí ìkíní nìyẹn then àwa ti bá bàbá gbọ̀n bí ṣe iṣẹ́ abawon se MPP ni
5: e ro pe oruko Adeleke sise fun oruko idile
4: oruko tiyan na je bi o ba ti wa na ti n to eni o je aye o gbon to so ara won yan boro enu e won ma iwa to lewu o le fi nkan pa mo iwa o se pa mo yen fi ni wa ṣùgbọ́n mo bí wòye ṣe kọ́ síwájú pé èèyàn dáadáa ni mí o ẹ̀rọ ẹnu rẹ ìwà rẹ yóò fi hàn pé èèyàn dáadáa ni àbí èèyàn burúkú ni ọ. À ń rọ aráàlú sí báyìí pé a ti ń fẹ́ dìbò báyìí ẹ mọ̀ ìwọ ẹgbẹ́ àwọn aráàlú ò ti lè gbẹ́ máa ń ṣe báyìí èèyàn ni wọ́n ń wò èèyàn ni wọ́n ń wò àwọn tí ò rẹgbẹ́ tò táwa lọ́n fẹ́ tòlú.
5: Ṣùgbọ́n
4: 1968 ma bi ni ma pe mo pe 58 years old ọdun mi lo ku ba ti a fi se ta ti o meyin olorun aja pe laye o ta la lokun ati fi se nkan mo de gbogbo experience ara wa ni ohun na ni do la fe ri lo fun ti gba ta ba n tepa lati mo ri lo fun mo pe esasu ko tin lo tin ba ti lodun merin yi ta fe mu yi ni mo lo re fa ti tun so ni o se lu in ba ti ma wo next election si ma ti wo ba 60
5: ben
4: ojo tin lo iyen lo je ki so pe kapakiti mọlẹ gbìyànjú ẹ ọlọrun dẹ jẹ kó bọsi ọmọ ẹdẹ ntẹran wa wọn support mi wọn ṣùgbọn àwọn mi ní fẹ dárúkọ àwọn tí ọpọlọpọ ọhún mẹkẹ máa dárúkọ àwọn náà ètò àti ìjẹgbẹmọ so ó ṣe mi ò kéré jù mi ò dàgbà jù láti jẹ gómìnà bàbá ajimobi tí mo jẹ kúnájọ ga mi adéjọ 56 àwọn di gọọ náà 54 ni wọn di gọọ náà ní àwọn àkọkọ so wọn di wọn tiẹ ju wọn ọjọ orí mi ju tí wọn lọ ń gbà bá gbẹmí náà so adúpẹlẹwọ ọlọrun pé àsìkò táwa náà wàá fẹ ṣe yìí ọlọrun ọba kó gbà fún wa kárí ṣe so mi ò kéré jù mi ò sì dàgbà jù láti ìjà gómìnà ọgbọ́n téèyàn sì fi tó tí ó rí kọ́yà láti fi ṣiṣẹ́ yìí ọlọrun jòjú ẹ̀ fún mi gbogbo bàbá president alonso gbà tán bí táyìntà bí ẹ pé bóun ni ó ní wáyé pé mo kàwé o mo dárúkọ àwọn schools mo lọ àwọn teacher mi sì wà láyé oníkólésọkọ mi mathematics wọn sì wà láyé wọn mọ̀ pé ọmọ ọmọ ọmọ wọn kọ wa mathematics secondary school mrs odekunbi social sciences bàbá ayọ́lá ti lọ rí sinmi america jimoh kọlọmọ àfọrùnkẹ bàbá adọdẹ yìí geography bàbá ládélé wọn gbogbo àwọn so mo and my own father pa. Peter Akintayo Olatunji Adesan Oke ọmọ rẹ sa. Wọ́n fi orúkúrú ilé mi lọ́wọ́. Bẹ́ẹ̀ náà ni bàbá ìyá mi náà ọlọ́mọba mi gbọ́ ẹ̀mí wọn. Àwọn tó ń kọ́ mi ní ẹ̀sìn bàbá ìdẹ̀rẹ̀ ìdòwú. Bàbá tó dágbé tó wá kíkọ bàá sí báyìí. Bàbá Asọ̀yìnà Kadébóyè. Gbogbo àwọn tí mo pass through wọn. Wọ́n pass through a lot of mentors ní ẹnu ẹ̀kọ́ ẹnu ìṣèkò tó nǹkan ṣe ìṣọ̀wálé òkè gbogbo wọn bàbá tán bishop adélàkọ bishop
5: jẹ́ lábí àwọn ọmọdé ni wípé pásítọ̀ lè nínà
4: bẹ́ẹ̀ni èmi náà ń ṣiṣẹ́
5: àmì
4: pásítọ̀ yìí rẹ̀ ṣe wá rí pásítọ̀ tèmi part-time pásítọ̀ ni làwọn ṣe lè jù
5: ṣe
4: ṣe ṣe Professor Chibaju pastor ni wọn ní rìdìm náà.
5: Ìmọ̀ṣẹ́ yìí nígbàgbọ́ wípé èèyàn lè jẹ́ olóṣèlú àbí èèyàn lè jẹ́ òjíṣẹ́ Ọlọ́run pastor kó jẹ́ olóṣèlú tàbí kó jẹ́ olóṣèlú kó jẹ́ òjíṣẹ́ Ọlọ́run tòótọ́
4: gbogbo
5: ní orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú irú òṣèlú tá
4: à ń ṣe. Olóòtú tẹ bá ní pé ẹbá ní ká sìnkú kẹ́nìkan ó sìnkú ìyá rẹ̀ bó ṣe wù yóò sùn jẹ o kò síbi tí ò sí í ṣe inú chọ́ọ̀chì gan mọ́ṣáláṣí nǹkan kan àbẹ̀ òṣèlú wà ń bẹ̀ ní wa gbólégbé òṣèlú wà ń bẹ̀ ẹnu iṣẹ́ òṣèlú wà ń bẹ̀ kò síbi tí ò sí òṣèlú ṣùgbọ́n tó wà tó ń ṣe pàtàkì ni pé kó ní kálu wa máa ń tó fẹ́ ṣe ní ayé lórí ayé wa ṣe ká wa ṣe dáadáa sí ilẹ̀ ká dáadáa sí rere a sọ̀rọ̀ àwọn awolowó ọ̀gbọ́n nígbà àwọn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ gbogbo wọn náà ṣe wọn fa ayé ilẹ̀ dáadáa wọn ṣe dáadáa bá jáse ìgbìkìlá aláyànde olóṣù bàbá pásítọ̀ bàbá rẹ́bẹ̀n bàbá aláyànde ẹ̀wọ̀ tí wọ́n ṣe ní òṣèlú wọ́n ṣe dáadáa so èèyàn lè ṣe òṣèlú ó sì jẹ́ ẹlẹ́sìn mo mọ ọ̀pọ̀lọpọ̀ tí ọlọ́ọ̀rẹ́ kan nínú ìfitáṣe yìí ó jẹ́ pé muslim ni ọ̀rẹ́ mi wọ́n á gbọ́ ọlọ́rẹ́ bufajini àfà wọn bẹ̀rẹ̀ ni ó sì ṣòṣèlú so ọ̀pọ̀ bẹ́yẹn tó yẹ pé alóore ọ̀fẹ́ àti mọ́ ṣòṣèlú èmi mo ta kẹ́ mo yẹn sọ fún yín ilé ìdílé muslim mo ti wá wọ́n fi ọ̀nà máa ṣe dáadáa kọ́ wa ń bá alágbolé nínú ẹbí ò lè ṣe látàkùgbàkú mo dẹ̀ di christian àdẹ́dọ̀dẹ́ kó yẹ wípé àwọn òbí mi jẹ won di project christian mo se wa pa pa se se gbagbo mo ko si yato nu gbogbo wa olorun gbogbo a jo nsin so to lo wa so pe won eyan dada la afẹ ni o se won ngba ti won bi ni awon re mi kan ka kun le you are a gentleman like you kilo wa nu politics mo tawon eyan bi le fe ko ma be ni tawon to ti ba bi eh se ka ba fi le fa won ni jagiri jagan ka bi le sa won yaba yobo dada yobe ko le da nta ba tori ru yi ru wa awon eyan dada ti won ni yada yobon ti won ni romo ni omo ni olomo ni ise de toro toro
5: emi lo pa si sumo die die
4: ati sun ka fi ruru wa inu oselu baba wa po dada si a po to bo je ntan yin o a po to nu oselu e je ka ka wo nu e lo gbo ki won ni wa pe yara baba re abi yara family yi pe wa je gomina wa je senator wa se aso o gba ti mo ba ise re last yi senator yin za ke to de omo lo abi asata baba yo bi mo bi omo so ada ta won tin ba rin alaji patai Buhari o se senator yolo ma afa pan bele you know senator inisa senator afa inisa afa dilali boda mi ti ajo ndu dije kabiyesi okori ade o awon na awon na omo lo abi pan bele muslim be ni won so afa ni won gugu ala je se to wa ka wo ni omo lu abi o se pataki aye bara wa je ka kiri eni o ba je mo lowo ajo selu ni ba je ke modi gomina lagbo olohun olohun o ko be ogun ojo ko rawa jo najo to lu se tori temi preach ni e pe iwo to mo pa greek to mo pa agba to mo pa engineering to mo pa money shomi ta ma ko bo se sona o ye pe emi mo die die die die die nu e ni as in plan e bo ojo mo die ibon kan wa te ku omo je mi lo iwo emi as leader ise temi ni lati ko ogun wa ejo papo ka jo wa fori fori ka wa wo pe ba la se fe se ni se ton tawa lo se se gba yen ni yen ni ka tu pada si nsin ka le gba si yori e se pe modi gomina mo wa joko fela wa di ka ko wo mi ndimo mo ti ba sa so mi la begi o fi gba ye gba pe n ti ba so la begi lo to sugbon o pe awon ajo to ni ronu e jo fowo so wopo ani it mi bayi ani funin ani clean ani olong care your state 40% of research institutions lo da greek or your state lo wa so ye ke bi mo pa lo yoi to mo temi ti bi so mi ye pe lati sin lo labe isakoso gomina kunyo lati ji olorun gba be ah to asha to sin ye asha sin ye opo to ase je opo to moyan lori to de da ti mo gba yo mo pe ah ase jo badun se ba ase ko ti e nira ase lewe do kilo wa nu ka to lewe se kilo wa nu ka je sara lubo kilo wa nu ki le awon le igba awon le igba ilera ko loko ogun ti won lo be ka awon doctor orise se kan de toju awon ara ni tọmọdé àtàgbà ló yẹ kó máa jàǹfààní ìlera tó péye kò sí nǹkan tó nira ń bẹ àìkákọyọ wọ àwọn olórí wa olùsòrò tó wà ń bẹ so orí ọ̀fẹ́ tá a bá ní sí ẹjọ́ ká jẹ olùkàtì tún lù ṣe
5: ni. ṣùgbọ́n tá a bá ní ká wo ìpínlẹ̀ ọ̀yọ́ lápapọ̀ kí ni ohun kan náà tó jẹ́ gbòógì tó dàbí ìpèníjà tí a àti ìrìnyanjú tó yẹ pé àwọn tó ti ṣe ìjọba sẹ́yìn tí wọ́n ríyanjú ó sì jẹ́ wípé ẹ̀yin ní kọ́kọ́rọ́ ẹ̀ lọ́wọ́ bóyá tọ́lọ́n bá ṣe o tí mo bá láǹfààní láti débẹ̀ ìṣòro èèyàn kan yìí kábàṣẹ̀ kọ́kọ́ mu kúrò á rí ìdàgbàsókè eléyìí tí ó dé bá ìpínlẹ̀ ọ̀yọ́.
4: mo kó gbogbo ẹ̀sùn orí kankan mi mọ ìbú tí yorùbá bí mo fẹ́ fi ṣàkójú ẹ̀ mọ máa sọ ní yóò ní english máa wá túmọ̀ ẹ̀ ń bá sọ̀rọ̀ ìlú náà ni ó túmọ̀ ẹ̀ fẹ́ mi túmọ̀ ẹ̀ leadership with empathy adarí pẹ̀lú kánú pé iṣẹ́ ló kún lẹ̀ bá a ṣe ṣe ìbára ṣe ṣe lé inú ẹ̀ ní ní problem corruption ajẹbánu adarí bá ti ní empathy for the people báwọn awolowo ṣe nígbà yẹn ìyàwó ló ń jẹ báyìí kí la fẹ́ ṣe tá a fi yanjú eléyìí o ebi ló wà lù yìí o kí la fẹ́ fi yanjú ebi tí ìṣe mo jẹ́ bá gbọ́n mo yé mi mọ̀ pé bí n pẹ̀lú kọ̀ọ̀kan ẹ̀bá ti ìjọba bá ti ní ìyẹn adarí pẹ̀lú kàánú tá a dẹ̀ ní ìwọ ọmọnìyàn pé bí èèyàn ṣe ṣe nǹkan ti fi máa dàrí kádẹ̀ ká kò yàwọ́ aláìṣòro nàìjíríà ti ó ti sẹ́pẹ́rẹ́ iye làwọn tó ń darí wa òní ẹ̀tún tẹ̀bálàdàrí tó náà kúrò nìkan àánú yóò tún àyíká ṣe yóò tún ní ìwé ṣe kò ní kó wò ló jẹ kò ní jẹ onímọ̀dàrú onímọ̀nà fìkì kò ní jẹ àbàyàn jẹ kò ní jẹ apààyàn security ó jẹ lógún agbọ́dọ̀ jẹ kí àbárò náà wá fìkì ọ gbogbo tó dà pọ̀ mọ́ leadership pọ̀ gan. ẹrù bàbá tó ń ṣe olórí wa nìbàdàn ní ìsìn bàbá wa kábíyèsí àrùsá wa bàbá ṣì nà lọ́dún mo kórí adé o bàbá wa wọ́n jẹ ẹ̀gbọ́n mẹ́mi fún wa ẹ rí i pé bàbá yẹn wọ́n jẹ́ nípa táwọn aráàlú fẹ́ràn pọ̀ lásìkò wọn dẹ̀ ṣe dáadáa nígbà táwọn gbọ́dọ̀ àwọn ká wọn kú wọn jù. ìgbà tán wá di olúbàdàn sí ẹgbẹ́ ìgbà òní ṣe ṣe fẹ́ràn wọn tó. So àwọn nǹkan táwọn leader wa gbọ́dọ̀ máa pé a kò púpọ̀ nǹkan oúnjọ kan.
5: Kí ni wọ́n sọ
4: nípa tiwa? Iṣẹ́ tí adé ń ṣe tá à ń tọpa wà nípò yìí ọlọ́run ló fi rán tó wà ń pè. Nítorí táwọn tó máa ń lead bá ti rí pé ọlọ́run ò lè sọ̀kọ́ látọ̀run wá ó wá lead wa. Àwọn èèyàn ni yóò fi ipò lé lọ́wọ́ tí wọ́n wàá ṣayé eré ìyẹn ni ká máa ronú. Ìta bá ti rí yẹn yanjú lórí Nàìjíríà ìṣòro ìlú ìkéré.
5: Ẹ ṣeun gan. Gẹ́gẹ́ bí a ti ṣe ń mú ètò wá sí òpin, màá tún wá dá wa padà sí ìlú Ìbàdàn torí wípé Ìbàdàn la fi bẹ̀rẹ̀, Ìbàdàn náà la fi parí.
4: Ìbàdàn la wàyí o, Ọlọ́run mọ Jehova jẹ́ o, Ìbàdàn la wàyí o. Bí o tẹ̀lé fún àwọn ará kan máa wọ́n pé àwọn ará ọ̀nàrà ẹ máa fi kọ̀rin ọ̀nà ara láwà yìí pọ̀ bí ti sọ bí ọ̀nà láwà yìí.
5: Ẹ ti dá torí wípé ètò náà sì rí Ìbàdàn náà la forí ẹ̀ sọ. Ìbàdàn jẹ́ ìlú kan tí ó ní àṣà tó ní ìṣe. Tàbá sì ń sọ̀rọ̀ wípé àṣà àti ìṣe náà a lè sọ wípé báwo ni ti Ìbàdàn ṣe. Ṣùgbọ́n lẹ́nujọ́ mẹ́ta yìí a rí àwọn oríṣiríṣi nǹkan tó ń yọjú síta. Ó sì jẹ́ wípé ó bẹ̀rẹ̀ sí ní máa kọ wá lóminú nípa àwọn àṣà wa nílẹ̀ Ìbàdàn. Àwọn nǹkan tí a mọ̀ wá mọ̀ nílẹ̀ Ìbàdàn àti àwọn lára nǹkan tá a mọ̀ wá mọ̀ nílẹ̀ Ìbàdàn egungun ni. Ọdún egungun ni. Mo fẹ́ lè sọ wípé mi ò rò pé èèyàn kan wà tí mo ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún lórí ètò yìí tí ò ní sọ pé àwọn tẹ̀lé egun
4: nígbà tí mo tẹ̀lé egun gba kékeré o. Wọ́n tẹ̀lé egun o. Alápá ni wọ́n máa ń ká fún tiẹ̀. Orí ẹgbàá wọn máa nàyàn lẹ́gbàá káàkiri. Òkè Ìbàdàn Àlémọ̀ṣe. Àmọ̀ ọjọ́ yẹn ọjọ́ kan wà jẹ́ pé kò ló ọdún òkè Ìbàdàn. Kò sẹ́ni tẹ̀lé egun àfọ Olúbàdàn. Ẹni bọ́lọ́pàá, ẹni bú sójà, ẹni bú Olúbàdàn nìkan lẹ̀ ní.
5: Ṣùgbọ́n ǹjẹ́ àṣà kankan wà nílẹ̀ Ìbàdàn tẹ̀ wípé ó yẹ kí aṣọ́dilé yìí tó di tàtijọ́?
4: Kò sí àṣà Ìbàdàn kankan tó ṣe fọwọ́ rẹ́ mo fi gbogbo ẹnu sọ. Ọ̀làjú ló dé ní gbogbo ẹ̀ di lójoojúmọ́. Èbó ti àwọn Èbó àwọn aláwọ̀ funfun àtàwọn Lárúbáwá wọ́n ti sọ ayé di bá àmọ́ ìmọ̀ràn lọ́wọ́ ní Áfíríkà.
5: Báwo ni Bóta ń sọ ìwọ̀n pàṣá
4: ti wọ́n? Àwọn pàṣá wọn ti wọ́n wọ́n ti gbé àdàmọ̀dìlẹ́ àwọn lọ́wọ́ ni. Egungun tá a ṣe yìí tá a ṣe àwọn náà ń ṣe egungun ní Halloween wọ́n ń ṣe nílùú Èbó. Father Christmas kí ló yàtọ̀ sí egun? Èmi ẹ̀kọ́ da nǹkan bójú ni àní mi tó wà lábẹ́ aṣọ. So these are àwọn nǹkan tí a ń rí tá a ti èmi ò bí ètò ẹ pé ẹ bọ́ ìbọ̀rìṣà kò sẹ́ni tí ó fẹ́ mọ tó fẹ́ mọ fẹ́ mọ ṣe mọ láyé tàwa ṣùgbọ́n tó bá rí àwọn nǹkan tó yẹ pé ẹ bá wo bọ́n ṣe ń ṣe coronation of King of England. Mo pàkíyèsí ẹnibọ̀ kan lọ wò ó ẹ rí àwọn àṣà wọn ń bẹ̀ wọn pa ẹran tí wọ́n gbé òkúta kan sí abẹ́ kíní tán fún kábíyèsí ní òka kan tán fi oríṣiríṣi àmì tí ó lọ sí inú kolo kan tí ó lọ tí ó tún jáde tán àṣà ní gbogbo ẹ̀ àṣà ní gbogbo ẹ̀. Ìbẹ̀rù Ọlọ́run wà ní ìpìlẹ̀ sọ́gbọ́n ká ní bẹ̀rù Ọlọ́run tàbá ṣe mọ̀lámáṣá ká má gbẹ̀mí ẹlẹ́mìí ẹ̀rọ hà tó bá ti jẹ́ pé gbẹ̀mí bá ń bẹ̀ ẹ̀mí ò lọ́wọ́ sí
5: ẹ̀mí
4: rẹ̀ mí lọ́wọ́ ṣùgbọ́n àṣà náà ní gbogbo ẹ̀kọ́ ẹ̀kọ́ olólùfọ́ ní stars olólù olóhùn ó pọ̀ obìnrin kankan kò sọ pé láti gbọ́dọ̀ pa ẹ lọ bẹ́ẹ̀ lórí rárá òye ṣe bẹ́ẹ̀ olólù egun Ìbàdàn náà ni apásapá tí wọ́n bá yẹ gba dé olórí egun kọ̀ọ̀kan Ìbàdàn ọmọ ọwọ́ ìyọ̀lọ́run ìmọ̀ràn ti paríkù ọ̀rẹ́ ẹ̀kọ́ paríkù tó bá tẹ̀lé egun yẹn tó bá ní ara wájú ẹ gbé èrò ẹyin ẹ gbà á gbogbo ẹyin tẹ bá wà lẹyìn ẹ ọmọ ọmọ wọnyí wọ́n ń bẹ arájú ẹgbàá ìyẹn kéré ní ẹgbẹ́ ọmọ ẹ̀ tẹ́wà so àwọn àṣà yẹn so the cultures have is to show you that láti jẹ́ kẹ́ ẹ mọ̀ pé agbára sì ń bẹnu ìjìnlẹ̀ Yorùbá ìyẹn wà níbẹ̀ èmi ò fẹ́ rí àṣà kan tí a gbọ́dọ̀ sọ pé ká wá lè kàn modernize ẹ̀ ká yọ àwọn ìwọ̀n tó bá jẹ́ pé kò gbàgbà mọ́ tó bá jẹ́ pé ó ti di pé à ń gbẹ̀mí èèyàn à ń pààyàn à ń tẹ́jẹ̀ èèyàn lẹ̀ mi ò pàwọn ìsọ́pọ̀ àwọn bàbá wa mọ àkúkú rí tán ṣe náà tá a pẹ bọ ní gbá ọ̀bọ̀làwò àwọn yẹn a lè ló kúrò pé ká dànù pátápátá ká ní àṣé mọ́ rárá rárá ẹni ò fẹ́ rò pé
5: ó bẹ́ sí. Àbí àwọn bàbá wa ń fi ìtàn pamọ́ fún wa ni fún àpẹẹrẹ irú olóòlù yìí ǹjẹ́ tí a bá rí i tó jẹ wípé ó jẹ́ nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn àwọn ọ̀dọ́ òde òní tí wọ́n mọ̀ nípa ìtàn olóòlù yìí tí wọ́n mọ̀ nípa ìdí tí obìnrin ò fi gbọ́dọ̀ rí àti wọ́n tó yẹ pé ọmọ tó ń lọ ní ojú pópó gan yóò lè sọ fún nípa ìdí rèé àbí bẹ́ẹ̀ la ti kò kú
4: ṣe rí àìmọ̀kànmọ̀kàn
5: àfi
4: tàn pamọ́ wọ́n ní òòsà tẹ bá ń san ṣe tẹ́ ẹ̀ bá fi mọ ọmọdé kò ní fẹ́ parun bó tẹ pé mi ò ní bọ́yá mọ́ ní ìsìn torí mo ti gba ẹ̀sìn kìrìsìtẹ́nì ìyẹn ò ní sùmọ̀ pé kí n máa sọ pé àwọn tí ń bọ́yá
5: ayé
4: wọn ti bàjẹ́ o n ò níbi kankan lọ ọrùn kankan èmi kọ́ ni mo àṣegbè máa ń lọ́rùn bàbá dọ̀hún ọlọ́run ọjà ẹ̀bọ ẹni tó bá fẹ́ mọ ẹni tó bá ń sìn tó bá ń ṣe ó ní píìchì fún ẹ pé àwa gba jésù sínú ayé rẹ wá wo ẹ̀kọ́ gbà ọmọ ní sọ fún ẹ pé àwa di mùsùlùmí wá wo ẹ̀kọ́ gbà bọ ká sọ pé àwọn ẹlẹ́sìn àbáláyé ọ̀rọ̀ àpá irọ́ ni kò rí bẹ́ẹ̀ o ṣùgbọ́n n tó bá jẹ mọ́ nǹkan tí ọlọ́run ò fọwọ́ sí inú ẹ̀ nìkan yọ kúrò so ìtọ́ba ẹyẹ ká fi hàn àwọn èèyàn wa ókè àwọn àṣà àwọn nǹkan kan wà tẹ́ pé àwọn àwa náà wọn fi máa wọn fi láwàá lọ́wọ́ tá a sì ń lò tó sì ń jẹ kì í ṣe pé ọ̀fọ̀ ọ̀rẹ́ sàn sí tí ẹ bá ní àkókò ẹ bá mú ewé tọ́ǹpì lọ́sẹ̀ pòtù ẹ bá gé rútù ẹ tẹ fọnú dáadáa tẹ bá fi fọ yín lọ́gbọ̀n alẹ́ àrẹ ọjọ́ mẹ́ta akóró yẹn máa lọ tẹ bá ní ewé àbàwọn pé ewé kan lẹ́bí abẹ ni tẹ bá ń jẹ ìwé àgbàmọdé regularly láàrin 1 month inú ẹ máa lọ olóhùn ti fi gba wọn kìíní yẹn sínú ìwé ó ti pamọ but fi hàn àwọn èèyàn mọ sí àwọn èèyàn ò ní bálù hàn mọ hàn mọ téèyàn bá ní tí wọn bá rún èèyàn téèyàn bá mu téèyàn bá jẹ ewé téèyàn bá gbé ewé dùn mu wọn rò pé yóò máa yàgbẹ́ burú ni àwọn ẹgbẹ́ ewé dùn máa kí ẹ
5: wọ́ọ́rọ́wọ́
4: ni inú lẹ́yìn ọ̀lọ́ inú lẹ́yìn ọ̀lọ́ ó ní nǹkan tó ń ṣe lára a máa ń fẹ́ àwọn kìnìyàn ṣàdúrà gba ìgbà ẹ á fi àdúrà máa fún yẹn ibi kú dànù ibi wo lásán ni nígbà these are things that we need to bring back to our culture bí wọn bá fẹ́ ṣègbéyàwó láyé jọ ohun nísìnyí òyìnbó sọ pé kẹ lọ ṣe dna test kẹ lọ ṣe test blood group test ẹ̀jẹ̀ yìí ó ní bọ́n ṣe máa ń wò láyé jọ ohun tó máa gbé pé ẹ lọ sí family báyìí ṣé wọn ò ní gánà gánà gánà bẹ́ẹ̀ wọn láwọn àrùn kan wá bẹ́ẹ̀ those cultures must bring them back bí náà náà sọ pé padà lọ́mọ ṣe nínú àyẹ̀wò ni bá fẹ́ ṣe wedding marriage ní ìsìn wọn ò ní tó ti wá kan tó fi ọmọ fún ọ wọn ò pé ṣe ẹ̀ ní ṣe ẹ̀ṣẹ̀ lágànà ṣe ẹ̀ṣẹ̀ ní
5: ṣe ọṣẹ
4: nígbàgbígbà gan o wọn ò gbẹ sí those are cultures ta gbọdọ̀ ta padà sí ìbàdàn ní gbogbo àwọn aláwọn culture kan tó jẹ́ pé aráyé ò wọn ò mọ̀ pé bálù ìjìnlẹ̀ christianity àti islam wà ń bẹ̀ lẹ́fún yín nìkan ní ilẹ̀ ìbàdàn èèyàn máa ń gbàyàwó padà tí àwọn ò ti lọ tó ti fẹ́yàwó tí báyìí lálùú bá dé ó wàá sọ pé òmìnira sí kọ̀mí lẹ́ o tó ní sí ṣáṣe ọlọ́ àlọ́ múra ṣíṣe lọ́lọ́mú kòkòkò àwọn amúra ṣíṣe yẹn láàrin ọdún mẹ́ta mẹ́rin márùn kòkò ń jáde first kòkò bá tó wá jáde owó dé wọn àlọ́ kọ́lé alárinrin wọn wá ṣe ìnáwó lé ìyàwó tó ti kọ́lẹ̀ yẹn àá lọ ná owó ń bẹ̀ eyi ẹ mo ti dé o mo gba owó ti dé ìyàwó yẹn náà rí pé ọkọ mi àná ẹ gbọ pé wọn ní wọn pé mo pàrọ̀ lé ọkọ mi àárọ̀ ìbàdàn àwa máa ń gba obìnrin padà báyìí nínú kí ni yẹn kọ wa ní ẹ ní ìdáríjì pé pé obìnrin ti kọ ẹ sílẹ o tún wá fẹ padà pé àwa gbà pé tó fẹ padà wá lé ààyè máa bọ̀ nílé yàrá wà fún ọ́fíìsì fún yàrá ìtọ́ kàn wá ẹ̀tọ́ ó lè má wà lẹ́tọ̀ọ́ táwọn tó dúró tí ò lọ ṣùgbọ́n bàbá yẹn máa gbà pa á ti bí ó lè ti mímọ síbi tó ti kọ́kọ́ lọ o yàrá tún padà bímọ fún wọn bàbá yẹn àwa ní àwọn àṣà yẹn ń bàdàn ṣá àwọn àlúwò ló gbọ́rú àṣà yẹn tí a rò pé sórí yìí ò ṣe ṣọ́kọ̀lọ́ yín pé ṣá ń bàdàn ṣùgbọ́n ẹ̀kọ́ yẹn ń kọ́ wa ní ẹ̀kọ́ ìdáríjì pé kò sí nǹkan téèyàn lè ṣe fún ẹ láyè tó lè dáríjì ara àwọn àṣà ta ní nígbà yẹn nìyẹn ìgbà míì wà àwọn bàbá wa wọ́n gbọ́n gan o ọmọ máa lé inú lé o wọ́n ní lé o ṣùgbọ́n tó bá rẹ kọjá ayé rẹ̀ wọ́n sọ pé sọ́ra rẹ o sọ àwọn àṣà yìí a ní alọ́pọ̀lọpọ̀ family sẹ́ pé wọ́n wá gbẹ̀lú yìí ni bẹ́yẹ́ lómi wọ́n kó family wọn lẹ́rú wọ́n ogun kó wọn dé ogun ló lé wọn dé ìbàdàn àwọn yàtọ̀ kan kó wọn lẹ́rú ogun lé wọn dé ìbàdàn ìbàdàn gbà wọ́n ó ní wọ́n ti dèèyàn láńlá wọn náà dẹ̀ ṣe dáadáa sílùú wọ́n ṣe so kò sí nǹkan tí àṣà ẹ má jẹ́ apàṣàánú àṣà gbọ́dọ̀ parun.
5: ẹ ṣeun púpọ̀ mo rí wípé ọjọ́ wa ó ti ń lọ ṣùgbọ́n gẹ́gẹ́ bí a ṣe máa dágbére báyìí lórí ètò òkè ìbàdàn.
6: wọ́n ti bẹ̀rẹ̀.
7: Mo ò lè ṣe aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi.
8: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
7: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggie Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
9: Maggie Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kọ̀nọ́fùrù.
7: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
9: Maggie Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
10: Ìtẹ̀méjì omi òróǹbó lẹ́mọ̀nì, síbi òdúkọ àti iyọ̀.
11: Kí ló ń pòpọ̀? Kí ló dé tí ètò ṣe kú gbogbo ilé báyìí?
10: Àpòpọ̀ tí mo fi ń fún eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
11: Gbàgbé àpòpọ̀ yìí, Absolute Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Absolute Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó jẹ́ kí eyín rẹ funfun àti omi òróǹbó lẹ́mọ́nì tí ó fún eyín rẹ jinlẹ̀. Absolute Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.
12: Ọlọ́run nìkan ní ṣàánú ẹ̀dá, ṣùgbọ́n Ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́. Káàṣì ẹ̀yẹ lẹ́dàá tó wà lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn. Eléyìí tí kìí sún tí kìí rẹ̀ nígbà kankan, kí aṣọ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ìyẹn nínú oṣù Ẹ́gbà yìí. Káàṣì ẹ̀tẹ́ ti mọ̀ bí ẹni mọ̀wọ́ tí tanná sínú àpò gbogbo ènìyàn. Ó tún máa gbé ẹ lọ sí ìpele tó ga jù. Ó tún yá o, ẹ jẹ́ kí n jayé sí ti Independence Day Cash Pot. Àwọn olúborí 1966 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Gbogbo ọjọ́ Friday ni Double Winning Cash Pot. Níbẹ̀ ni káṣì ẹ̀ ti ń sọ ọ̀pọ̀ ènìyàn di mílíọ́nìà tuntun. Èyí kìí ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀. Ǹjẹ́ ló rọrùn bẹ́ ìwọ gan lọ́kàn láti di mílíọ́nìà wa? September 30 ni Special Independence Cash Pot. Nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò. Lórí Splash FM, *347, *1004, *1#. Lórí Ládìlú FM, *347, *1004, *2#. O sì tún lè ṣàbẹ̀wò sójú òpó website pẹ̀lú www.cashier.ng. Ẹni ọdún méjìdínlógún nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọ̀ṣọ́ Stéjì Emibod ló fún ìtẹ̀lú káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ nínú oṣù Ẹ́mbà yìí, àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.

0: /FM 105.5.
1: What if the waste you throw away makes you richer and our environment cleaner? Welcome to the largest convergence of environmentalists in Oyo State, the Oyo Waste Summit. In commemoration of World Cleanup Day, we invite you to the third edition focused on food waste and their packaging materials. Ije mo pe idoti le so yin doloro be ba mojuto e wa ko ba se ntoju ayika wa lu awon idoti agbegbe fun mere mere papa julo aje ko nje ni Oyo Waste Summit 3.0 e darapo mo wa ni 23rd September 2026 from 9 a.m. at Trenchard Hall, University of Ibadan. Day one features plenary session, student waste innovation, magazine unveiling, eco faji and exhibition. On the second day, Emma kwa wen idoti ikenyi, kaya new, asho new, paper, pali, snail shell, car plastic and so on for rewards during our buyback program on the 24th September at Amphitheater Adamasiba. Register now on the website oyowastesummit.com. Oyo Waste Summit is endorsed by the Ministry of Environment. For inquiries and sponsorship, call Victor on 0816-284-8212. Go get your ticket.
2: Ètò àgò láàjìn ló wọlé dé wẹ́rẹ́. Àgò láàjìn.
3: Àyà àdùn bí oyin, àdùn bí oyin sẹ́.
4: Yorùbá yorùbá yorùbá.
2: Fún àràmàdà ètò tá a gbé kalẹ̀ fún yín láàrin ọ̀gànjọ́ láti ṣètanijí fún gbogbo olólùfẹ́ rédíò jákèjádò tí ó fi tàsìkò kankan ṣe nígbà tó jẹ́ pé bí ọ̀sán gẹ́lẹ́ làájẹ́ ẹlòmíín rí àjẹ́ pé kọ́gbọ́n sáhùn pẹ̀lú atọ́kùn ètò àgò láàjìn ìyá àdínì gbogbo splash. Abala àkọ́kọ́ lórí ètò ni ní fàájì níbi tí ó ti máa jẹ̀gbálágún onírúurú orin ilẹ̀ wa tó jẹ tí ń gbèsè tó sì tún pe ọkùnrin ni wálé. Abala kejì lápè ní sọ̀rọ̀ sókè níbi tí ó ti máa pè wọlé sórí ètò fẹ̀dùn ọkàn yín hàn tá ó sì máa wá ojútùú sí i pẹ̀lú àmọ̀ràn tó jiná kooroko láti ẹnu ẹ̀yìn amòye. Àbùláàjì nìkan ni ọmọlúàbí splash 105.5 FM pẹ̀lú Àmínà Adétun Badmus. Káìkáìkáìkáìkáì. Ó máa ṣeré gidi.
5: Home is where we find comfort in hearts that love. Love that's shared.
6: Shared meals like delicious jollof and chicken.
5: Maybe it's onga. Home is hearts and bellies filled with sizzling chicken stew, ofo oha, efo vivo, jollof rice, pepper soup, proper banga and starch with fresh fish made with onga.
7: That's why we say let's go home. There's food at home.
8: Enjoy the taste of home with a newly proved onga chicken flavor.
9: The taste of home.
10: Ọlọ́run nìkan ní ṣàánú ẹ̀dá, ṣùgbọ́n Ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́. Káàṣì ẹ̀yẹ lẹ́dàá tó wà lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn. Eléyìí tí kì í sún tí kì í rẹ̀ nígbà kankan. Kí ayọ̀ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ìyẹn nínú oṣù Ẹ́bà yìí. Káàṣì ẹ̀tẹ́ ti mọ̀ bí ẹni mọ̀wó tí ìtaná sínú àpò gbogbo ènìyàn. Ó tún máa gbé ẹ lọ sí ìpele tó ga jù. Ó tún yá àwọn ẹjẹ́ kí n já yín sí ti Independence Day Cashport. Àwọn olúborí 64 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Gbogbo ọjọ́ Friday ni Double Winning Cashport. Níbẹ̀ ni káṣẹ̀ ti ń sọ ọ̀pọ̀ ènìyàn di mílíọ́nìà tuntun. Èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀. Ǹjẹ́ ló rò wípé ìwọ gan-an lọ́kàn láti di mílíọ́nìà wa? September 30 ni Special Independence Cashport. Nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò. Lórí Splash FM, *347*1004*1#. Lórí Ládìlú FM, *347*1004*2#. O sì tún lè ṣàbẹ̀wò sójú ọ̀pọ̀ wẹ́bsáìtì pẹ̀lú www.kashe.ng. Ẹni ọdún méjìdínlógún nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọ̀yọ́ State Gaming Board ló fún ìtẹ̀lú káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ nínú oṣù Ẹ́mbà yìí, àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣó ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀?

0: ìfẹ́ méjì omi ọ̀rọ̀ bọ lọ́mọ̀rẹ̀ sórí ẹ̀dúkọ àti iyọ̀.
1: Kí ló ń pò pọ̀? Kí ló dé tí ẹ̀dùn ṣe kún gbogbo ilé báyìí?
0: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
1: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òróǹbó lẹ́mọ́nì tí ó fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.
2: Flash FM 105.5.
3: We're not gonna cuss at you. We're not gonna yell at you.
4: We're just gonna give you the best of information and entertainment that everyone can agree on.
5: 105.5. The Splash.

lórúkọ ọlọ́run ọba mi òkè ni mò ń kí gbogbo wa pé ẹ kalẹ̀ fún tètè ní. Ìbá ọlọ́run ọba mi ìbá iye èèyàn ìbá pásítọ̀ ìbá wòlíì ìbá àfà ìbá ẹlẹ́sìn àbáláyé ìbá ọmọ kú ayé ìbá ọmọ ọ̀rọ̀ lọ́jọ́ ẹ kalẹ̀.

kan kabiyesi oba adebayo akande baba wa ti won ko wa so de nbi ni mo n kiyin o onu otu eto yi seun lo ma ki ola dj mgbe n kale eto leni ọtúnba isaac adeyinka ló kọ mi èmi ni ẹrú òkè ọlọ́fàmọ̀jọ ọlálọ́mí ọmọ abisijú kọ ìjà kátàkìtì nítorí tọ́fà ọtúnba ayé tutù bí ọba bòmí ninkiwa kalẹ lalẹ titini.

ìṣẹ̀lẹ̀ kan bọ̀ ní jẹjọ. Ìṣẹ̀lẹ̀ náà lágbára ó fa kíkí púpọ̀ púpọ̀ tí gbogbo ọmọ Nàìjíríà tí wọ́n sì gbọ́. Àparí rẹ̀ ní jẹjọ. Àparí rẹ̀ lónìí láṣẹ Elédùmarè. Ogo ti ń jẹtọ lọ́wọ́n bá mi òkè. Bí ààyè tilẹ̀ ò kó há tó. Pàápàá náà láàmú tá a parí rẹ̀ táwọn èèyàn sì dá sí. Ààyè tó sì háyìí náà. Ìwé owó ti ń sọ nìyẹn.

fi ọba sówó. Kí ni wọ́n lọ rà lẹ́yìn odi? Ìyà tí ń bẹ lẹ́yìn odi ò kéré. À ń fi ṣojú òpó sílẹ̀ fún àwọn èèyàn, àwọn tí wọ́n gbọ́ wa ní jẹjọ. Àwọn ni wọ́n sọ bí a ṣe rìn àti ibi tá a bá dé ká tó lọ polówó ọjà. Lẹ́yìn ìgbà tá a bá polówó ọjà tán, Adéyinka ni ń wá sí láwẹ́ láwẹ́ láwẹ́ láwẹ́ láwẹ́ láwẹ́ láwẹ́ láwẹ́. Bá a ṣe parí ìṣẹ̀lẹ̀ náà, ìtàn pásítọ̀ àtìyàwó ẹ̀.

0: 7-0-6-9-4-9-3-1000. 0-7-0-6-9-4-9-3-1000. Tabi 0-7-0-40-47-50-770. 0-7-0-40-47-57-70. Kama bi abade katolo polowoja hello eti ku nbe o kama bi ta abade ba se rin ta katolo polowoja leyin baba polowoja tan la to side to na ni finally hello
1: Hello, sir.
0: Hello. Yes, sir. Hello. Hello. 070-14-47-57-70 Tabi 070-69-49-300 070 Hello?
2: Hello?
0: Hello, Mao.
2: Ẹni pé ó ń yàwó pásọ̀n wá ọmọ.
0: Okay.
2: Gbàtí ọ̀rẹ́ wa mu bàbá yẹn wá pawọ́dà fúnká ó jẹ́ babaláwo ó wá ní kó máa bímọ ó ní pé ìyàwó pásọ̀ máa bímọ ó ní ṣùgbọ́n àwọn ẹ̀yìn yóò ṣe àwọn nǹkan kan ó fàfaramọ́ kó máa ṣe kò dẹ̀ sọ nǹkan kan fún tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé ó máa sọmọ ní orúkọ fá kó tó di pé ìyàwó pásọ̀ lóyún ìgbà tí ìyàwó pásọ̀ wá lóyún kò jẹ́wọ́ fọ́pẹ́ pé nǹkan báyìí ló ń lọ sí ìpinnu kí pásítọ̀ lọ́pọ̀ òun kò ní fara mọ́ onífádé so ìgbà tí ó wá padà lọ sọ́dọ̀ bàbà wá sọ fún wípé orúkọ fáwọ́ wà ní orúkọ ọmọ ẹ ìdúpọ̀ ẹ̀kọ́ dé ní
0: ìjọjọ ẹ ṣe o ẹ ṣe ojú òní tì yín o lágbára lọ́wọ́ ọlọ́run ojú òní tì yín láṣẹ lẹ́dùmarè mo dúpẹ́ gan ẹ ṣe o orúkọ yín mà ẹ fẹ́ dákọ̀ kò sí wàhálà ẹ ṣe mà mo dúpẹ́ o ẹ jẹ́ ń lọ polówó ọjà tí má tẹ̀ka polówó ọjà dé káwọn mọ̀ntà kan lù báyìí ẹ ṣe púpọ̀.

0: music and special appearances from your favorite celebrity. Come make memories, have fun, and taste Indomie your way. In Ibadan on the 26th of September, Ibadan Stadium, Liberty Ring Road at the Masimba. Register now at indomie.ng.
1: Taste Indomie, good for you.
2: Ọlọ́run nìkan ní ṣàánú ẹ̀dá, ṣùgbọ́n Ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́. Káàṣì ẹ̀yẹ dáná sí wa lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn. Eléyìí tí kì í sún tí kì í rẹ̀ nígbà kankan. Kí ayọ̀ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ìyẹn nínú oṣù Ẹ́bà yìí. Káàṣì ẹ̀tẹ́ ti mọ̀ bí ẹni mọ̀wó tí ìtàná sínú àpò gbogbo ènìyàn. Ó tún máa gbé ẹ lọ sí ìpínlẹ̀ tó ga jù. Ó tún yá o, ẹ jẹ́ kí n jayé sí ti Independence Day Cashport. Àwọn olúborí 1966 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Gbogbo ọjọ́ Friday ni Double Winning Cashport. Níbẹ̀ ni káṣì ẹ̀ ti ń sọ ọ̀pọ̀ ènìyàn di mílíọ́nìà tuntun. Èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀. Ǹjẹ́ ló rò rí bẹ́ẹ̀? Ìwọ gan-an lọ́kàn láti di mílíọ́nìà wa. September 30 ni Special Independence Cashport. Nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò. Lórí Splash FM, *347, *1004, *1#. Lórí Ládìlú FM, *347, *1004, *2#. O sì tún lè ṣàbẹ̀wò sójú ọ̀pọ̀ wẹ́bsáìtì pẹ̀lú www.cashier.ng. Ẹni ọdún méjìdínlógún nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọ̀yọ́ Stadium ni bọ̀dù ló fún òǹtẹ̀lú káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ nínú oṣù Ẹ́mbà yìí, àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀. Káàṣì ẹ̀.
3: Home is where we find comfort in hearts that love. Love that's shared.
4: Shared meals like delicious jollof and chicken.
3: Maybe it's hunger. Home is hearts and bellies filled with sizzling chicken stew, ofo oha, efo vivo, jollof rice, pepper soup, proper banga and starch with fresh fish made with hunger.
5: That's why we say, let's go home. There's food at home.
6: Enjoy the taste of home with the newly improved Hunger Chicken Flavor Kit.
7: The taste of home.
8: Ìtẹ̀méjì omi òrogbo lẹ́mọ̀nì sórí òdú kan àti iyọ̀.
9: Kí ló ń kó pọ̀? Kí ló dé tí ẹjọ́ ṣe kú gbogbo ilé báyìí?
8: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
9: Gbàgbé àpòpọ̀ yìí, Absolute Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Absolute Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òróǹbó lẹ́mọ̀nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Absolute Charcoal, eru àd

jẹun kọkọ júbà kọládé alábí ná. bàbá mi kọládé alábí ọmọọba lóde ọṣọgbó àyàkókò ònàkí ajimotaba ogun jùgbìnìbí àtẹ ẹkún ìṣedélọ́jọ́ ti fi ń wù mí ọmọọba tí ń gbélé tí ń ṣe bí ọba mo júbà yín lálẹ́ ẹ̀ tẹ̀lé o lábẹ́ àkóso bó ti wù kó rí tó bí èèyàn ò bá júbà aṣíwájú rẹ̀ odò tó bá gbàgbé orísun rẹ̀ máa gbẹ ni lójoojúmọ́ kò sètò tí wọ́n ṣe lórí rédíò kan tí mi ò ní júbà kọ́ládé alábí mo tún forí balẹ̀ lálẹ́ yìí o ọmọọba lóde ọ̀ṣọ́gbó ẹ mú jẹ́ ń tàn yín ètò tí mò ń ṣe lọ́wọ́ yìí tàbí ètò gbogbo tí mò ń ṣe ọlá ọlọ́run ọlá kọ́ládé alábí ni o dédé ilẹ̀ ìbàdàn tí mo dé ìbàdàn ọlá kọ́ládé alábí ni o kásì júbà ẹni aṣíwájú wa pásítọ̀ àtìyàwó ẹ̀ wọ́n ti wọ́mọ wọn ò rí wọ́n ti gbàdúà wọn ò rí àwọn méjèèjì sì jẹ́ òjísé ọlọ́run ilé ẹ̀kọ́ gíga ni ọkọ̀yàwó ti ló ti ń ṣe pásítọ̀ ńgbà tó wà ní skul ìyàwó náà sì gbóná mbẹ̀ ibẹ̀ náà ti pàdé tán ti ríra wọn tán ti fẹ́ra wọn ìfẹ́ ọlọ́run wà láàrin wọn ṣùgbọ́n àwọn nǹkan kankan máa ń ṣẹlẹ̀ tí máa ń mi ìgbàgbọ́ èèyàn àwọn nǹkan tí máa ń mi ìgbàgbọ́ ó lágbára nínú ẹ̀ ni owó tígbéyàwó ò bá lówó lọ́wọ́ a máa mi ìgbàgbọ́ wọn tígbéyàwó ò bá lọ́mọ ó máa ń mi ìgbàgbọ́ wọn pàápàá ọmọ nínú ìgbéyàwó ó lágbára o àwọn mọ̀lẹ́bí gan wọ́n ní àkóbá tí wọ́n ń ṣe fún ìgbéyàwó nínú ẹ̀ ìyàwó ti pàdé ọ̀rẹ́ tí wọ́n jọ sọ̀rọ̀ ń yá mú rìnrìn àjò tán mo lọ sí Èkìtì lọ́dọ̀ bàbá kan Lẹ́kìtì a mú lọ sọ́dọ̀ bàbá Lẹ́kìtì wọ́n sì Dẹ́kìtì bàbá sọ pé kò lè tó bá yẹn gbogbo nǹkan tí ń ṣe yẹn kò lè yóò bímọ láyé yóò dolówó yóò dolọ́lá yóò dolọ́rọ̀ yóò di gbogbo ẹ̀ ìgbà tó yá tí wọ́n ṣe gbogbo ẹ̀ tán ẹni kọ́ wá kó tún wá ó ń lọ Èkìtì ń padà ńlọ Èkìtì ń padà tóyún fi dé bó ṣe pọkọ ẹ̀ jókòó nu guest right kí ni mo kí n guest right oyún ti dé o wọ́n lọ spitu wọ́n rí pọ́yún dé inú ọkọ́ dùn ó bẹ ọlọ́run ọba mi òkè wípé at last ó ṣe èyí fún mi tán ó ṣe léyìí fún mi tán láìmọ̀ wípé ìdí òòṣà nìyàwó ti gbọmọ ó ti gbóyún wọ́n ní tọ́ba ti bímọ tán o ọmọ gbàgbé o òòṣà gbọ́dọ̀ wà nínú ọmọ tí
oruko omo re o sake mi ni o sabo mi ni o ri sa tola ni o ri sa sekini kan ni o sa ye mi ni o gbodo wa nu omo re tori pe ide o salu ti gba.

sọ fún bàbá náà wípé iṣẹ́ yìí gbọ́dọ̀ gòkè sí, ó gbọ́dọ̀ gbòòrò sí. Kí ni ṣíṣe rẹ̀? Bàbá sọ nǹkan tí wọ́n ṣe fún wọn, ṣùgbọ́n tọkọ rẹ̀ ò ní mọ̀. Kán lọ ralẹ̀, ẹ lọ ralẹ̀, tẹ bá ti rílẹ̀, tẹ bá ti rà tán. Ìwọ mọ̀ wọ́rì, àwọn pèsè gbogbo nǹkan tí ó wọlẹ̀ ńbẹ̀. Ẹ dolówó, ẹ dolókìkí, ẹ di nǹkan rẹpẹtẹ. Ọjọ́ ọkọ mọ, ọjọ́ tí ìyàwó bímọ, gbẹgẹdẹ gbiná, nǹkan ṣẹlẹ̀. Àwọn churches gbogbo tí wọ́n jọ ń ṣe pọ̀ ná ní Olúwa ọmọ ṣé o, Ọlọ́run ọmọ ṣé o, Ẹlẹ́dà ọmọ ṣé o. Inú wọn dùn, ayọ̀ wọn kún, wọ́n fògo fún Ọlọ́run Olódùmarè wípé Ọlọ́run ò ṣé o, Ọlọ́run ò ṣé o. Ìyàwó náà ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ó sì ń pe bàbá lẹ́yìn pé bàbá mo ti bímọ yẹn o, kìnyìn ó kọ́ wọn ni kí n wá sọ báyìí. Ó kọ tó bá wò ó kọ sọ, ṣùgbọ́n ìwọ ló ṣàmọ̀ wípé ó kọ fá gbọ́dọ̀ wà nínú ó kọ tọmọ ìyọmọ jẹ́ ogun. Adéyinka, mẹ́wàá ń ṣẹlẹ̀, ogún àtọgbọ̀n ń ṣẹlẹ̀ láyé, ẹ wá wá kú wá yóò rèrè kú rèé. Nǹkan dé, ọjọ́ kó mọ́ pé gbogbo ayé ti jókòó, gbogbo èèyàn ti jókòó, gbogbo ẹ̀ ti wà, ó ti set tán. Wọ́n fún bàbá ọmọ ló kọ ẹpó kọ ọmọ yìí síta. Ìyàwó ló kọ ọkọ ọmọ síta, ó dẹ̀ fọkọ rẹ̀. Wọ́n ń po kọ lọ, wọ́n ń po kọ lọ. Kọ́kọ́ tó sọ pé Fákẹ́mi, Fákẹ́mi, wọn ò tètè ní, wọn ò tètè já sí. Nígbà tó pè lẹ́ẹ̀kejì lẹ́ni Fákẹ́mi lẹ́mọ̀ pé ó ní kinní ló ń kẹ́ ìfẹ́ Yẹmí ló ń fẹ́ sọ, ìfẹ́ kinní kan ló ń fẹ́ sọ. Wọ́n sọmọ ló kọ tán, wọ́n pe ó kọ Fákẹ́mi ẹ. Ti gbogbo ayé gbọ́, ti gbogbo ayé mọ̀, wọ́n dẹ̀ sọ fún bàbá pé bàbá Fákẹ́mi ló ń sọ o. Òun sọ ní Fákẹ́mi. Ìfẹ́ Kẹ́mi lọkọ rò pé ọkọ síbẹ̀, ṣùgbọ́n lọ́kàn rẹ̀ ó mọ̀ pé Ifákẹ́mi ni. Wọ́n sì yẹ tán ọjọ́ lọ, wọ́n tọ́jú ọmọ. Ọmọ pọ́mọ ọdún mẹ́ta. Wọ́n sọ fún bàbá, bàbá òun bí mi. Bàbá ní kò sí problem. Wọ́n tún ṣèpèsè yẹn, wọ́n tún ṣèpèsè ẹ̀. Wọ́n tún bí ọkùnrin. Iṣẹ́ ìránṣẹ́ ń lọ, ọkọ ò sì mọ nǹkan kan. Ọlọ́run ọba mi ò fi hàn ọkọ ẹ̀ wípé ìgbésẹ̀ tí ìyàwó rẹ̀ ń gbé rèé. Ẹ̀yin pariwo fọkọ ẹ̀ pé jára lẹ̀, ilẹ̀ ni ó jára, jára lẹ̀ síbí, jára lẹ̀ sọ́hún, jára lẹ̀ síwá, jára lẹ̀ sẹ́yìn. Ránṣẹ́ ìyàwó wọn ra lẹ̀. Ibi ilẹ̀ ni ìyàwó àti bàbá onífáwá látèkìtì, wọ́n gbé nǹkan jù sórí ilẹ̀ yìí. Adéyinka, nǹkan ń ṣẹlẹ̀ láyé, ogún àtọgbọ́n sì ń ṣẹlẹ̀ lókè èèpẹ̀, wọ́n gbé nǹkan jù sórí ilẹ̀. Kí a mọ sá, ọ̀nà tó ń gbà wọlé ẹ̀dá kankan ọ̀mọ́.
bon wọn lówó ẹlòmí a gbowó tùlùtùlù kalẹ̀ pé ẹja ṣe bí yìí ẹlòmí a wá láti london wípé a bàbá lẹ́yìn a ẹja ṣe bí yìí kí a mọ́ ṣá owó ń dé wọ́n ṣe cap grand tó ń tóbi sí ọkọ̀ mọ nǹkan kan pàápàá ọkọ̀ ń bá olúwa sọ̀rọ̀ ìyàwó ń bá àwọn bàbá àgbà sọ̀rọ̀.

0: Okbab okpokwe. O forige mi ni o. Obirin o ba lomo laye ki sobirin. Isele ti si isele yi. Lo to lo dodo. Na ne ki yan jade soro ara re.
1: Ora wa e.
0: Oluwa pe o lo to.
1: Ah,
0: Oluwa o pe mi o.
1: Eso mo bi e wa ko.
0: School lati pade ta ti jo sise iranse. Ki se Oluwa pe ohun. Lo to lo dodo ko won jawo fun o. Baba kan be Lekiti.
1: Danile aye. Ah,
0: Baba e lo se ipese fun. Oun je pese lodo e, oun si je ninu ile. Igba to ni ko won sumo lo, n sumo. Baba jade re loyun de. Baba yin lo se pese fun o. Nitori ide yi. Oluwa ba lohun omo omo yi. Oluwa fe ki n tu asiri fun o ni. Asiri na lo si ti gbo yin o. Omo wa ni o. Oko ronu titi luru ganjo pe ah! Iwo omo obirin o si mu mi se si. Oluwa Olorun Olodumare. O si mu mi se Olorun Olodumare. Lati be lo.
1: Eni to lo sajo, o le so bi ajo.
0: Okunrin o sun mama. O sun iyawo e mo. Bo ni o wa se ri.
1: Aye loja o.
0: Bo o pe odidi osu bi mefa si meje si mejo. Ti si nlo si campground ti si wasu nbe ti gbogbo aye nbo o si sumo yawo e ti o le se laarin ose kan ko ma sumo yawo e bi e meta
1: aye loja
0: yawo wa pe pe
1: oba oluwa mo foro
0: oro mo ni kan lo ro pe o nsele ni to n wo mo ko jawon ora le ko jawon ora le ile tara yi so mo nti baba Lekiti wa se si so mo nti baba Lekiti wa ri sori ile yi ti gbogbo e fi ndun tin da tin dun tin da tin da tin dun ki mo ta o ati dide re ko seyin mi pero n po po n fun olowo awon to mo re won dede wa won ni ogbadura fa won won fun ni 5 million won fun ni 10 million be lo pe ondo ola olohun la baba Lekiti ni
1: o to mi baba oluwa fi fun mi
0: lati jona loko yawo te ori ile yen mo lo ma ku nbe
1: we mi le pe
0: lo ba lo Eko
1: won
0: lo da wa Leko lo bere rin ajo re Leko awon ti won mo nkan kan ti won mo nkan kan iyawo ni eyan ma sise iranse lo nbi
1: be mi leke isoro awon ota aye
0: awon yen ba sise iranse lo ko pe ni jade ngba ti jade gbogbo e pada tuka awon iyawo pada le gbogbo won ku o won pada tabe naa ni fawon ni estate management pe ki won ra kan fi be kole e ma mo be won e ti mo gbo pe ile church kan wa tan fi ko estate manager awon estate manager ti won ra tan fi nko tan fi nko estate oko naa ti dide pada bayi o ti dide pada iranse Olorun alaye ni o do lori otito o do lori ododo iyawo lomo meji bayi sugbon iranse Olorun e ko lomo kankan o o dawa o da duro lati ijo e titi do ni bayi ko fe iyawo kankan o si da duro abomire o
1: araye go
0: lati ijejo awon omo yen se o se gbeyawo baba won o debe o ṣugbọn do ti se oluwa se oluwa o gbodo baje se oluwa o gbodo daru. Hello. Hello.
2: Hello.
0: Baba mi ka lesa.
2: Ko le jora won. Ko jora won aso fun fun ati bibi le jora won. Ko le jora won. Ko le na yato se ni ti wa ki. Ile ri baye se ta.
0: Ben.
2: Ko se ni mara wa le.
3: Seven is so good, but why you buy Larry? One of the cup, my door, and little
0: book.
4: Ami o Jesu. Ojo ti emi fi wo oro yen ni
0: pe
4: Olorun da obirin yan wo ni. Ogun da wo yan o bori e. Gaga bi igbe aye Job ni. A ri pe Satani da Job wo.
0: Hello. Oro te de verse o de ni tumo. O de ni tumo. Hello.
5: Hello.
0: Ekalema.
5: Alaja mi sa de ni wa ni na
0: yes. Ekalema.
5: Eko eto.
0: Yes ma.
5: Na wa ma da fun.
0: Ami o, ami, ami.
5: Seri o ti se ni ti wo oro yen.
0: Okay.
5: Kita ba ti o se pa so won.
0: Mo
5: lo ti o mo. Ọlọ́run ni ṣe wọ́n ní ìrìnàjò kọjá lórí àpáta tí kò nípa. Tí a bá ní ẹ bá rí àyè láti fa àwọn sọ ọ̀rọ̀ gidi kí wọ́n lọ fẹ́ ìyàwó kí wọ́n wá bímọ ọmọ àlùbáríkà tí ó di ọjọ́ alẹ́ wọn tí ó dùn bí wọ́n tì wọ́n ni ọlọ́run wọ́n taari sí wọn. Tí ẹ tán bá láwọn ò níyàwó wọn ò tíì ṣiṣẹ́ ọlọ́run lójú àmì o. Wọ́n ìdí ìṣiṣẹ́ ọlọ́run tó jẹ́ àmì. Àdánwò lára àwọn obìnrin lọ́pọ̀ jù sí. Torí wípé àwọn tó jẹ́ olùdarí gan ìlọ́rọ̀ wọn bá máa ń dánwò jù. Ṣùgbọ́n bàbá yóò fẹ́ẹ̀lì lórí ìdánwò ọlọ́run ti fún un. Kó lọ ní ìyàwó kó sì bí ọmọ nígbà tí ọlọ́run ti mú wọn borí gbogbo ètò ọwọ́ àwọn obìnrin.
0: Ami o.
6: Ayọ̀ kan àti ìyàwó ó wò tọ́nú ṣe òdodo ṣe ọlọ́run ọkọ ajo gbogbo ìrìn tó gbìn nínú ìgbìmọ̀ ẹ kọ́kọ́ rìn ọgbọ́n ọkọ̀ bá gbọ́ ẹ má jọ mú lọ́dọ̀ ọkọ̀ kini se owo mo tolo owo tolo nda dara ni owo pe ma pe mo se ko irin won ilo ilo ni owo se ko ko mo tolo se pata ato ko ti yawo omo fun to nu se awon se ati ga beki mi eh awa mejeji ta fi nu ro ko re pe ye ku oro ko je ku yo ri baun omo na ko na ye pe mo ra bi o ni ko mo ni yawo mi olorun ni oko won po o ni yawo mi ọkọ gbogbo àwọn obìnrin lọ́gbọ́n ìfẹ́ inú ẹ̀tàn ọ̀yẹ́kẹ́ mi ọmọ ọkọ àtìyàwó tó bá wà lòpọ̀ òdodo ọ̀rọ̀ tí wọ́n wára wọn sọ àìsòótọ́ fọ́kọ rẹ̀ ló kó ba ẹ̀kọ́ ètò.
0: ṣeun àdúpẹ́ o. adéyinka odijọ́ mẹ́jọ ní láṣẹ lẹ́dùmarè 08064474794 08064474794 08064474794 ni nọmba mi. Ẹyin tẹ bá pè mí ẹjọ́ di àárọ̀ lẹ tó pè mí ẹjọ́ nítorí ọlọ́run mò ń jàjú fún mi lọ́wọ́. Ẹyin tẹ bá ní glaucoma tàbí cataract ẹ pè mí lẹ́yìn ètò ẹ pè mí lọ́la. Ojú òní relédè wa ojú lọ́ba ara ẹsẹ̀ lọ́ba àrìn. Gbogbo ní tá a bá fi àárọ̀ kùtùkùtù ṣe tá a fọ̀sán ṣe tó bá dọjú alẹ́ ká gèrè rẹ̀ ló tọ̀ ká fojú rí náà rí ní táwọn ọmọ wa ń ṣe láyé ká fojú rí dáadáa táwọn ọmọ wa ń ṣe láyé ìyẹn ló ṣe pàtàkì. ìwọ tó fẹ́ lọ́kọ tó fẹ́ lóyàwó ẹ pè mí lẹ́yìn ètò mọ̀ ń lọ lẹ́nìyàn o tó dìjọ́ mẹ́jọ òní ọ̀dà àárọ̀ sà ọ̀dà àárọ̀ mà ọ̀dà àárọ̀ ẹ̀yìn ọ̀rẹ́ ò dìjọ́ mẹ́jọ.

0: awon wo ni nwa omo because nigba ti o ba fi di julẹ odun tin bo angeli to npin omo angeli to npin omo gbogbo awon to fe bi atawon to ti bi atawon to fe bi si olorun lo mo toju mama yo ti ri
1: ti ko ti damu damu iya mi gan ti damu iya mi gan ti pe laje nbo ni oje ro omo bi
0: se mami yi wa nbi e pe
1: ya saidi
0: ya said won pe mama yin ni aje angeli to npin omo mo si bo leti mi pe won sanu awon kan bi gbogbo yin te gba olohun bo kan si ami le kan na mi o fe mo ti an ti so nipa re lo hospital olohun to fun obirin ni oluwa si ndara orun anu re si by bitch by better by ben by ban loruko jesus by befa ogbo nti won pe ni ayidina ko ja lara re ta lo wa mu yin wa bi
1: ore mo mi lo so fun mi ni igba ni 2023 ipe ki mo mo mu mi wa bi
0: elo won wa gba lo yin
1: mo gbo wa kan lowo mi o
0: mo le gba nkan kan lowo re iwo ni testimony kan
2: ju koko akai kayejora kayo mokanra sepa ogbon abara epafras iyanda odekunle ranse olorun oko olodumore sayeye jo obi hallelujah
3: emi re lasepo ko laye lola oluwa we wish many happy returns
2: gbegbeyin olodumore ti o leyin o abara epafras iyanda odekunle oko suta bo ni ko tawo o tawo eyi ko soke bo ni ko keke segere oke segere olorun olodumore li ti o leyin o abara I general overseer atolu dasile comfort life mission international nikete agbaye gbadere ele ori eyera temitayo odekunle wa gbo wa to wa mokou lola jesu olugbala omo ibadan me sogo lule oluyole ibadan moja moja kekere waju leru aseyi sumodo asumodo sere mone lola jesu olugbala nje pastor ayodele oyekunle
4: ati yaoran
2: ati kete ijo comfort life mission international ado ekiti libo ayo ba sope o daddy
5: Mrs. Adekunle Olanike.
0: Lunch. Lati.
5: Lati Ogun State ni ilu Asese. O sele yi pe ni last year October. Daddy pe pe pe kan ko o meji ta fe ko lo se fun a kini se pa to de. Mo kon ko la ko mo kon ko mo fe owo ni ko mo fe se Christmas ye ni ona ara. Ele keji mo bere fun ka pe emi ma fe lo ka. Fun iya le lo mi. Kayi wo so eyi ose yi the following week. Àwọn ọmọ mi lọ́ra fẹ́sà fún
0: mi. Jaish.
5: Kí mọ́tò mi lélẹ́yìn.
0: Kí mọ́tò yín.
5: Mo ń bá lọ́wọ́ Ọlọ́run.
0: Ẹ̀mí mọ́tò ẹ tún mi. Ẹ ṣe báyìí. Nice. Gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run sọ sùn sọ ń gbò. A ó ṣe nǹkan kan ní ìsìn. Ìgbà tí December ń bọ̀ ni mo ní kí wọ́n kọ nǹkan méjì. À ń gbára dì fún àṣekágbá tọjọ́ ìbílẹ̀ lani. Ẹ wá kọ nǹkan méjì méjì mọ̀mọ́. Ńgbò bá dọ̀la màá pè pé ní oríṣi èèyàn márùn-ún màá sọrú àwọn tí màá pè bọ́yá yìí bá wà. Ẹ gbé ọwọ́ méjèèjì sí àyà yín. Ọba tí máa pa ẹ̀dá lẹ́rìn. Ọlọ́run tí máa ń múnú èèyàn dùn lójijì kọ yóò sí ọ. Ètò Ọlọ́run fún ayé rẹ yóò wá sí ìmúṣẹ. Ó rí bá ti ṣe o. Gbogbo ẹyin tẹ́ ń gbọ́ mi káàkiri àgbàlá ayé. Èmi Ọdẹ́kunlé Epaphras. Ìní mọ̀ gbé testimony ẹ̀. Torí màá bọ̀ ọyọ̀ kan yìí. Ọ̀rọ̀ rẹ gbọ́ in Jesus name. Engineer, ẹ jẹ́ ìyá wọn parí ọ̀rọ̀ rẹ.
5: So ẹlẹ́ẹ̀kejì tí mo ní pé kí Ọlọ́run kó ṣe owó fún gbọ́mọ fẹsẹ̀ Christmas lọ́nà àdàn. Chicken ni mo máa ń ra carton láti fi ṣe ọdún. Ọlọ́run ṣe owó ẹ fún pé èmi náà tàn ká mo pa àgbò láti ṣe Christmas ní ọdún tó lọ.
0: Ẹ̀yin pa àgbò.
5: Bẹ́ẹ̀ ni sà. Ọlọ́run pa àgbò fún mi ní ọdún tó lọ, ó ṣe ọdún yẹn fún lọ́nà àrùn. Ìpàtọ̀ tó wáyé ní May. Bàbá
0: yípa
5: kẹ́sàn-án wọn lọ́nà ipe ẹ̀wọ̀n tó bá ní fóònù na fóònù ẹ̀ tó bá ní fóònù mo ní bàbá o owó èmi ní ìdí o èmi àti ní fóònù o fóònù wà lọ́wọ́ mi fún ìyàlẹ́nu omi mi ò rò pé ọmọ mi ti ń gbèrò jákèjì wọ́n gbé ilé gbẹ̀gbẹ̀ bí àṣà bàbá mi o wọ́n gbé wọn ká mi mọ́lé.
0: tablet wọn máa gbẹ fún mama ẹjẹ wo ibi ilẹ̀ ti ń wò mí báyìí. wo we je ba mo gbe wa television ke nkele ni e gbo na o eyin wo ni lo phone bayi lo oluwa wi ti e na jade
5: so nigba ti o di ju to e ti di ju ti ba fa se birthday mo man sick gan mo ti ku bi ose meji mo si personally sick ju for the birthday si gba si je po gan le pe won gbe lo si ile eyan bi la so pe awon ti ba lo si channel 10 awon lu gbe lo si ile eyan mi o le je yan enu mi
0: won gbe yin jade
5: mo se special birthday fun mi mo ti fun won ni picture birthday cake ton fi owo se won se special birthday fun mi ni ju for mo wa bo lo da ma je mu bi pe to ba le da mi si si mi o do buru fun ojo bi mi o ma so owo ni iye odun ti mo se ni odun yi lati ju ni mo ti para ti e ri o kan mi oju e mo se mu wa le se
0: e ma mu lo le ni e mo wo pada titi te kan yin ah gbogbo eyin te ba mu wa lo ni e ma mu lo wo se owo ojo
5: ri 53 years lo do
0: so 53,000 te ba pe 54 na
5: so e gbogbo nde bi se ma san ni yan lagbara
0: olohun o ti da 120

0: ẹ káàárọ̀ bàbá mi ọmọ ìjọ yín lórí afẹ́fẹ́ ni bàbá mi èmi náà láàánú gbà o lánàá òǹdí 31 oṣù kẹjọ ìdílé mi náà láàánú gbà o bàbá mi lánàá lakanlé wa 3-bedroom yàrá kan pé kí n gbé láti bí ọdún 12 láti 2016 láti dá yàrá nǹkan sógán a sì dá tọkọ yàtọ̀ ọmọ márùn àtọkọ àti ìyàwó à ń gbé rẹ̀ táwọn ọmọ bá lọ sukúl báyìí ìgbà tó ṣe tó táwọn ọmọ bẹ̀rẹ̀ sí ní lọ sukúl bàbá mi ò tọrọ lẹ́mọ sọ pé téèyàn ọba ti kọ́lé ní early age nígbà táwọn ọmọ wà kékèké àti kọ ògùn ni bàbá mi àmọ́ orílẹ̀ èrò mọ ààrí lòun o ṣùgbọ́n ní àná ọlọ́mọ kan lé fún wa kò mọ̀ yẹ́wò bá a ṣe kán lé kò mọ̀ yé wà àmọ́ bá a ṣe ṣe kò yé wa o àwa náà kán lé táwọn ọmọ ló bá lọ sukúl mo ò ní wálé tí wọ́n bá sì wà lébà ọmọ ní yàrá kan ẹnì kan ó dúró kẹ́nì kan tó wọlé ni bàbá mi èmi náà ti dún 3-bedroom o bí n bá lọ lé onílé báyìí tí wọ́n mọ̀ sọ fún ọmọ wọn pé ọyá wọnú yàrá rẹ lọ kó lọ sùn sọmọ mi ní sọ fún pé wọnú yàrá rẹ kó lọ sùn inú yàrá kan tá a bá sọ̀kalẹ̀ lórí bẹ́ẹ̀ jùlọ àmọ́ torí ara wa mọ́lẹ̀ ni bàbá mi mo mọ̀ lóore ẹ ní dẹni àná o bàbá mi ẹ̀yin mọ̀ láàánú gbà ni bàbá mi ní ìkábàámọ̀ pé mo sì mọ̀ yìí ẹ̀kọ́ mi bí wọ́n ṣe ń fi owó náírà pamọ́ ẹ̀kọ́ wa bí wọ́n ṣe bí a ṣe ní àjẹtán pé ẹ mọ̀ lájẹtán bàbá mi èmi ta ló mọ̀ mi ilé mi alpha sí ni àwọn afẹ́júwe ládùúgbò ó ní tó bá ti gbàbẹ ó rí ilé kan létí ọ̀rá kọ́ńkóló báyìí tí wọ́n alpha house gbẹ̀gbẹ́ rẹ̀ ilé mi ní afẹ́júwe alpha house bàbá mi ilé mi ti fi house lánàá o mo dúpẹ́ mo mọ̀ lóore o iṣẹ́ ránṣẹ́ yín ò ní bàjẹ́ o ẹ mọ̀ láàánú gbà ni o bàbá tí bá ní kí n mọ̀ ṣàdúrà tí bá ní kí n mọ̀ gbàdúrà ọlọ́run nǹkan mi lè tún lè bọ́ta torí nínú mi dùn bàbá inú mi dùn o gbogbo ibi táwọn ọmọ yín bá dé láyé wọ́n mọ̀ láàánú gbà ni ò ní ṣẹ̀ṣẹ̀ gbòòrò ní sírìn ẹ bá mi kí máma ẹ ṣe o ìjọ comfort life ó mọ̀ gbòòrò ni o ẹ ṣe o bàbá mi bàbá olóríire ẹ kò àjẹpẹ́ o ṣé wàá rílé ológun àjọ débẹ̀ sí mi ni bàbá mi ẹ ṣe o mo dúpẹ́ mo mọ̀ lóore o.
1: Ẹyin ọmọ ọlọ́run ìkan ló tó ń gbọ́ yìí bí ṣe ń ṣe lànà bẹ́ẹ̀ ló ń ṣe lò ní ọlọ́run mi ìyanu ni mo sì gbọ́ nǹkan kan olúwa ló wọ́n pa ẹ̀yìn kan lẹ́rìn ọ̀rẹ́ tẹ́ dàdà mẹ́wàá kọ́ sí olúwa pa mí lẹ́rìn kó tó dọjọ́ mẹ́sàn-án lónìí make me laugh he who laugh last laugh best ọ̀rẹ́ olúwa pa mí lẹ́rìn ẹ jẹ́ ń fi àkáǹtì nọmba chọ́ọ̀chì lẹ̀ 2017 42-90-47 Comfort Life Mission International First Bank bíyìn ọba wọlé mà bí ọba wọlé ẹlò eléyìí ẹlò nọmba yìí 1966-36-38-73 Access Bank Comfort Life Mission náà ni ó gbé jáde Comfort Life Mission International. Ẹ wo ẹ̀yin ọmọ ọlọ́run tí wọ́n bí lónìí ẹ̀yin tẹ́ mark wedding anniversary yín lónìí ó ní ṣe àṣetì mọ̀ láíláí wá gbọ́ ọdún eléyìí tó mark ire nìkan lókùn tó mọ̀ rí kó tún wá dìwò yí ọdún tí ń bọ̀ wàá ti gbilẹ̀ sọ́tún ó ti gbilẹ̀ sósì ń tọ̀ ń wá yóò ti bọ́ sí in Jesus name happy birthday long life and prosperity happy wedding anniversary in Jesus name. A ti parí bíbélì o ẹnìkan ní ẹ̀mọ̀júwe chọ́ọ̀chì fún wa láti ìwò road ẹ̀wọ̀ mọ́tò tó ń lọ sí gbági tuntun ẹlẹ́fẹ́ sọ̀kalẹ̀ ní wẹ́mà ẹ bèrè chọ́ọ̀chì ọlọ́run òjijì ń bi gáràjì yẹn fẹ́rẹ́ ń jógi láago méje ni láti ìwò road ẹ̀wọ̀ mọ́tò gbági ẹlẹ́fẹ́ sọ̀kalẹ̀ ní wẹ́mà ẹ bèrè chọ́ọ̀chì ọlọ́run òjijì ń bi gáràjì yẹn ọlọ́run yóò jẹ́ ọ̀dára fún yín aago méje ni ìsìn lọ́la à ń retí mò ń retí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi àti ní gbogbo sóná chọ́ọ̀chì náà ẹ lọ sí gbogbo bẹ ẹ mọ rí mi wèmí náà wọn mọ wò bẹ ayọ ni lọ sí irúgbọ rẹ god bless you. Nọmba tẹ ṣe a testimony yín sí rè 080-88-71-65-66 88 71 65 66. Send the message. God bless you.
2: Kekou legba o ko so fun toko
3: ae
2: FM 105.5 ae so fun ko ye ko so man.